0: not just another radio station. Wells Radio, 89.3 FM. Broadcasting from Ibadan, or your state, brings you wholesome programs for you and your family.
1: West Radio, 89.3 FM. Nga agbemagbe.
2: Asiko to ye gaje omo laye. Kaye ma se da wahala si olapada.
3: Leni ojo to se ojo ti Isaac Abraham ati Jacob lori omo ojo ni ti o lori awon emo re. Abesira lodu mare ba mi ojo weli weli weli o. Asika mu bi ojo asika mu bi otutu. Aba mi asi tu je ka mu bi oru. Bi anu se won to laje oba mi papa sa anu awon bi ya ma agbaye. Anu re la fi sun lale anu re na la fi jin lowuro yi o. Gbogbo le po fajo ke pariwo go go go go go go go go. Ani to ma suro fu gbogbo mo ni agbaye to ti wo ri afefe o. Oni re na ni pasopake ye mane baba labiyamo lodi ojo to se lori omo oni ti rogo jeun laye akobi ile aje te wa yi ko gboju boro wa fun awon akini o fe ko mo rogo lo sugbo sare ogo fun o fe ko mo lojo ayo sugbo sare ojo ayo fun o mo wi pe ile aye yi gan won se to re fun je dani je ki gbogbo kan ma lo gerege en boye daduro e boye la ko je tin be ni waju se dani yo sugbo ni to ba gbe agbara jesu woni kan lo le yege laye mama to ba ti doro ogo adura to ma gba ko to ri ogo lo o kere si eji to ma gba to ba ti ri ogo lo baba mama ji ninu orun re amode yi won na ji ninu orun re irin ajo ogo wa fun awon ole irin ajo ogo wa fun awon to le korun bi ipin won lo irin ajo ogo wa fun awon to ma ja wa wi ninu adura so wori ko wa se ni to le ri ogo lo ni to to lai ni jesu nitori jesu lo nja ki oke to soro ku ko di petele nitori jesu lo nja ki la kuti alagbara o le si ko si ni irorun nitori jesu gaga la tori ani ti o sun ose nitori jesu lo nja ki ona abajo tori toro di gbigboro ni waju omo ologo ni eleyi ni okan re gege bi akoko to ba fe ri ogolo to ba fe ni ojo ayo laye wa koko gba jesu gege bi olugbala re wa de wa ko bi won se mba jesu ri ninu iwa mimo ìbájọpọ̀ tó bá ní pẹ̀lú jésù lọ́sọ̀rú agbára tó máa gbé dání jẹ́ wá rọ àṣẹ sí àyàn má ìwọ àtọmọ rẹ pípẹ́ tó bá ń rí ògolo láyé ẹ ní kẹ́yìn bẹ́ẹ̀ pípẹ́ ògo ọmọ rẹ ò ní di àpínlẹ̀ pípẹ́ ògo ọmọ rẹ ò ní wọ́ bàìbàì pípẹ́ ògo àkọ́bí rẹ yóò ran ògo níṣẹ́ ogún ìbí tí àkọ́bí gbé wálé ayé lórúkọ jésù ayé ò ní dọwọ́ bò ò ní kábàámọ̀ lórí gbogbo ọmọ tọ́lọ́run fún àǹtí àkọ́bí rẹ ò ní di akọ́bọ̀tà fún àwọn àkúrò àkọ́bí rẹ ò ní di gbẹ̀wù fìání fún àwọn àkúrò rẹ sàmì eléyìí àkọ́bí rẹ ò ní mọ́ lójú kò ní rí ọfìn ẹ̀tú pọ̀fọ́ lórí àkọ́bí rẹ lẹ́ni ọba yẹra ayé yóò tó ayé àkọ́bí àti ìwọ náà ṣe òní bẹ́kú sun òní bẹ́kú jí lórí àwọn ọmọ rẹ áfíríkà làwà yìí wọ̀ ní fi áfíríkà hàn lórí àwọn ọmọ rẹ o ibi ni wọ́n pè láyé wọ̀ ní fayé hàn lórí ọmọ sábẹ́ bó ti wò orí ọmọ wáyé orí tiẹ̀ ṣe nílẹ̀ alàyè àkọ́bí rẹ táwọn ọmọ rẹ ò ní sójòjò ayé òní fọwọ́ ẹ pẹ́nu ọmọ rẹ lára ìyàpọ̀ ní yọ kúrò lọ́jọ́ orí àwọn ọmọ rẹ ọ̀gá tí àmì kọ́ńtírẹ́tì yẹn máa bọ́ sí mílíọ̀nù yẹn máa wọlé tọwọ́ bá dé rọra máa kó ìyàwó jọ wọn kì í fi tọ́lẹ́ wọn kì í fi gbowó ní báǹkì lórúkọ jésù òní tó ṣe o àpòrọ mọ ni dúró ti ni kò ní dúró ti ọmọ rẹ o ayé òní fi ìlara fi ọ pamọ ẹni ẹtàn lórúkọ jẹ kò ní tàwọn ọmọ rẹ jẹ ayé òní ṣàjọyọ wípé ọmọ rẹ ti tẹ sórí ìdúró ọmọ rẹ jẹ ń tàn yìí kò ní tán o òkè gogoro tí àkọ́bí ilé yìí kù lórúkọ jẹ kò ní jábọ wàá gòkè tẹ tẹ tọmọtọmọ sì sá lórúkọ jésù tọmọ rẹ ò ní ta lórí ta mẹta ojú olówó ni wọn fi ń wọ ládùúgbò lórúkọ jésù dẹ máa lówó yẹn ó yẹ gba ìyọnú àwọn ọrùn lẹ́nìí ó yẹ olóore tí kì í pariwo ọmọ rẹ máa pàdé ẹ ẹni tó dúró tì ọ nígbà tó ti jẹ èèyàn má gbàgbé ọ lórúkọ jésù máa dára fún ọ tọmọtọmọ ọrẹ tó sọ òtítọ́ fún ọ má má kẹyìn sí lórúkọ jésù máa má dára fún ọ ibi ìṣubú là mọ rẹ tó tọ lórúkọ jésù ò ní bọ́ọ̀rẹ́ rẹ yóò dì ó yẹ kọjá lọ sí ipò ayọ̀ tí ìran rẹ ò dérí tọmọtọmọ ìpinnu ọl Olorun ma je lori re tomo tomo. Ipinu eleni ni eniyan ko ni je lori omo re. Ipinu rere to ni si ara re yo wa si mu che. Apo mo ri odori ti ko ni ri si omo re. Ko ni dojuru fu akobi o. Aye oni gu akobi atawon omo re garagara. Ani ti o beru Olorun ko ni di omo re meru. Omo re oni di alarikiri. Iye oni di maliki fa won omo re lara. Ara to nwo to gidi lowo lowo ko ni pada wo akisa lojo ale o. Ori Olola ko ni ro mo re ni se de toru toru. Wede asiko yi ma ba iwa tomo re lara mu. Maje o su o brother o ti ma dide tomo tomo. Aye oni yesi Olara. Wa jere awon omo re o. Yo wo Olorun lati da Olola latori lo o. Akeke aye ko ni tawon omo wa. Omo re oni di arisa. Ko ni di aripose. Lagbara Olorun omo re de ma ri ise yan. Ogo ti won lori nile baba omo re lo le ni o. Ogo ti won gba ri nile iya re loruko Jesu ayonda re fun awon omo re. Iya na ba mi Oluwa ayonda re. Aye omo re yo so tutun. Ogun se lara iwa to omo re leni. Ise iwa to omo re oni di se mo yin lowo. O ni fo mi se olowo nile omo re o. Aye oni fi gbe ki gbe bo mi fo nile omo re. Oju ode leni ni omo re ma da. Aye oni gbe ogo omo re mi. Ogo igbeyan omo re yo poju ti saju lo. Aji ni lete ni bi kere Olorun ma le jina. O ni ri adowo to jowo lo lori omo o. Oluwa yo saju re lo bi awon omo Israeli. Eyin oloyun e lo bi malayo. Oni bi si ore ayo so. Eyin YouTube aye loruko Jesu e ri se gidi o. Gbogbo eyin graduate e lo ri ise gidi. Olokada bo ba lo Olorun ma ba lo ko ma ba ebo. Eyin oni moto loruko Jesu adara fun yin o. Egun le layo o. Eni te dagbere fun ko ni pade yin ni bi te fe o. Jesu Oluwa wa. Engineer ri ni ko gbe si awon eniyan ni won tin lo si ore oke ni ifo.
4: Te ma tin gbadura baba alabiamo ma gbe ororo ma gbe omi ma lo fun omo mi yen omo mi yen ma mu coronado igbo.

0: Colors.
1: Oh, colors.
0: Ben. So a lot about Mr. Gwe.
1: Kowamuma.
0: Kowa ni kaya kajo wa si bajo wa nani.
1: Owa bilani.
0: Ben ojo jojo.
2: Ojo oda bayi.
1: Irani kowa.
0: Owa Isaac.
2: Isaac.
0: Isaac.
1: Eba dewa.
2: Kolosia.
1: Kowamuma.
3: Ìsọjọ́ ọjọ́ márùn-ún gbáko ni. Torí tiriti ìyanu yóò máa ṣẹlẹ̀ nítorí ọ̀sẹ̀ májẹ̀mú ni. Ìlúkìlú tó bá wà ní abẹ́ ọ̀run yìí, omi ìbùkún Ọlọ́run ṣà lọ́wọ́lọ́wọ́. Jọ jẹ́jọ múnà nítorí ògbẹ́ ò lè gbẹ́ mọ́ láyé. Àṣẹ Ọlọ́dùmarè ni sà. Ìbàdàn Àkúrẹ́, Òǹdó, Abẹ́òkúta, Òṣogbo. Gbogbo ènìyàn ni sọ́jí yìí kàn pẹ̀lú ọ̀rọ̀ ọ̀fẹ́ Jésù Kristì Olùgbàlà. A tún máa dáwọ èèyàn lókòwò gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe. Ọlọ́run bàbá alábìyamọ o.
4: Àlèlúwà.
5: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
3: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
6: Gbọ̀ngàn wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM. Gbọ̀ngàn agbẹ́mágbẹ́.

inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ́ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógráàmù yìí. Ẹ ó dẹni ìbùkún. Àmì.

0: Agboa.
1: West Radio 89.3 FM Awani Baba.
2: Akọla wọlé lórúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Àdábánijà. Ta bá ń sọ̀rọ̀ nípa rédíò nípínlẹ̀ Ọ̀yọ́, mọ́lẹ̀ oṣù sí o, àfẹnti ọ̀bánilé Bálayé West Radio 89.3 FM ibẹ̀ la gbé wáyé ní Olúyọ̀lé Ìbàdàn. A kí gbogbo àwọn olùdarí rédíò bí o, a kí ọ̀gá àgbà alákòóso àti àwọn ìsọ̀ǹgbè ẹnjiníà àti gbogbo ẹ̀yin presenters lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì. Inú mi dùn fún rédíò yìí, mo máa ń gbọ́ gbogbo ìgbà torí wípé

0: Kama kira wah ipi aku juma aku juma mo ode odubi ni mo gbo beta ti lanfani lati ma gbo ikanni West Radio 89.3 FM futaro toni ojumo owo ojumo eyi ojumo eye ojumo iselogo ojumo ni o je fun wa laso le ledumare a o ni ro ngbe sonu bi o se bi omo ikan ta je la nwa o a ni pade nkan ti o je wa lagbara olohun oni ti se ojo 16 ninu osu keje ọdún 2026 tó tún wá jẹ́ ọjọ́bọ̀ gbogbo rere kó sùn wá bọ̀ lọ́jọ́ tòní o kárí ná kárí lò kárí jẹ kárí mu ìjáde ìwọlé wa ò ní mẹ́kún lọ́wọ́ lágbára ọlọ́run ẹrù tàbí amọ̀ èyí tú wọn ò ní gbé káwa mọ́lé lénìí o ojúmọ́ tó mọ́lé ní ojúmọ́ owó ni o ojúmọ́ ẹyìn ni ojúmọ́ ẹ̀yẹ ni láṣẹ ọlọ́run ìbànújẹ́ ò ní dé bá wa a ò ní rohun gbé sọnù bí ò ṣe bẹ mọ ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò àgbéyẹ̀wò ìròyìn agbẹ́mágbẹ́ ní ìkànnì West Radio 89.3 FM. Níbi tí a ti máa ń láǹfààní láti yẹ gbogbo àwọn ìwé ìròyìn léyìí tó jáde ní ilẹ̀ wa lénìí tá a máa láǹfààní láti yẹ̀wò pẹ̀lú àwọn àkọlé tó wá di kókó ìròyìn wípé a máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ pẹ̀lú lámìtọ́ ti bẹnu kulu abániyàn North Africa bàbá olóyè rẹpẹtẹ nu alàgbà ọ̀làlẹ́kan san ni àwọn náà ti lé ti pọ́n sínú tubu sínú kulu láàárọ̀ tòní bá kí àwọn nàìjíríà kú ojúmọ.
1: Ẹ kú ojúmọ akọ̀ròyìn Áfíríkà. Ọ̀rẹ́ yín olùfẹ́ ẹlẹ́kẹsẹ̀ lókè láàárọ̀.
0: Ẹ̀yin lẹ lo ìyẹ́ tó wá fún mi lóye. Ẹ lè wá lọ sí ojú òpó Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page Tèmítọ́pẹ́ Ọláwọlé ọmọ Babasha Plain MC Noodles ni orúkọ tèmi. Ẹ jẹ́ ká lọ sí àwọn ìwé ìròyìn ọ̀hún ẹgbẹ́ ọ̀tẹ̀ láǹfààní láti jáde láàárọ̀ ní ìwé ìròyìn Vanguard àjọwádé tòní ni ìwé ìròyìn Nigerian Tribune náà ń bẹ́ ń bí o bákan náà ẹni ìwé ìròyìn Punch náà kò kẹ́yìn mo tún fi ìwé ìròyìn The Guardian náà mo mọ̀ tún fi jó lẹ́gbẹ̀ẹ́ o tó jẹ́ pé bí ìròyìn ọ̀hún bá dẹ̀ síbẹ̀ bó bá ti ṣe lọ a mọ̀ láǹfààní láti mọ̀ tún lo àwọn ìròyìn míì bí ìwé ìròyìn Daily Post a mọ̀ láǹfààní láti lò láàárọ̀ òní ẹ jẹ́ kí n mú láti ojú ìwé ìròyìn Punch léyìí tó jáde láàárọ̀ tòní ìkìlẹ̀ àkọ́bùrẹ́ tó jẹ́ pé kì í ra àwọn ọbẹ̀ ló jẹ́ pé àtìkù iléeṣẹ́ ààrẹ wọ́n mọ̀ ní pé wọ́n mọ̀ táwọn síra wọn o gẹ́gẹ́ bí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ṣe tako àgbéyẹ̀wò àbí ìwádìí tuntun ẹ̀yìn on fresh probe ìwádìí ọ̀rọ̀ ń tẹ̀ wájú wípé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ tó sọ wípé ẹ̀yìn òfegè ni o wípé ayédèrú ni ẹ̀yìn fake agency gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nípa rẹ̀ bó ṣe ń wá wálẹ̀ sí tó jẹ́ pé ìpè wá ń jáde wípé kan máa ń ṣe ìwádìí lórí iléeṣẹ́ náà bákan náà ìlànà tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ìyẹn tó bá ẹ̀sìn sọ̀rọ̀ tó jẹ́ pé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú 1.3 billion naira ló jẹ́ ti iléeṣẹ́ kan lórí tó bẹ̀rẹ̀ sí pèpè ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò fún o bákan náà ìní ọ̀rọ̀ tún jáde lórí eléyìí tó ní ṣe pẹ̀lú owó ìṣúná tó jẹ́ pé wọ́n yà sọ́tọ̀ 6.4 billion naira fún kíni fún world cup ní o wọ́n ni wọ́n tún kúérì ọ̀rọ̀ nípa rẹ̀ bákan náà ìní iléeṣẹ́ ààrẹ tún fọ̀n ni pé wọ́n sọ̀kò padà sí àtìkù wọ́n ṣe àtìlẹ́yìn fún àyẹ̀wò léyìí tí àjọ icpc tó ń láǹfààní láti ṣe o gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó wà lé ojú ewé kejì ìwé ìròyìn punch tó bóde láàárọ̀ tòní bákan náà ni ojú ìwé ìròyìn punch yẹn ibẹ̀ náà mo mọ̀ tún ti wo eléyìí o tó jẹ́ pé iṣẹ́ ló dàbí ẹ̀jìrì ọ̀tẹ̀ bá ti ń pa kan nìmí mọ̀ tún ń rú jáde ní ojú ewé kejìlélógún ìwé ìròyìn punch tó jáde lọ́jọ́ tòní ibẹ̀ ìlọ́tún ti jáde o báńkì àgbáyé wọ́n ti ń gbà wá iná ń ṣe wá wọ́n sọ̀rọ̀ wọ́n ní pé iṣẹ́ ni kò iṣẹ́ òun ò ṣe iná máa ń dìkọ kò sí o gẹ́gẹ́ bí 79% ọmọ orílẹ̀-èdè nàìjíríà bó ṣe ṣe bẹ́ẹ̀ rámù nínú iṣẹ́ òun ò ṣe bójúlẹ̀ṣẹ́ jẹ́ pé ìjọba wa lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní pé àwọn ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àtúntò o ṣùgbọ́n àwọn àtúntò òun síbẹ̀ kò mọ̀ mú yẹ̀ sí o lára àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ bá ní ojú ewé 22 ìwé ìròyìn punch tó bóde láàárọ̀ ọjọ́ tòní ààrẹ wa lórílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Tinubu ó ní ìrètí wá o wípé wọ́n láǹfààní láti lọ ṣe bẹ́ẹ̀ péjú pèsè níbi ìpàdé létí ó wáyé General Assembly tí ó jẹ́ ti àjọ UN nínú oṣù kẹsàn-án ìyún wà ní ojú ewé keje ìwé ìròyìn Punch tó bóde láàárọ̀ ọjọ́ tòní ìròyìn ọ̀nà ọmọ tó ń tẹ̀ wájú o lójú ìwé ìròyìn Punch yẹn náà mo ṣe láǹfààní láti wà ní ojú ewé kẹrin àti karùn-ún ìròyìn tó wà ń bẹ̀ ó mọ̀ ní ṣe pẹ̀lú bó ṣe jẹ́ pé èèyàn mẹ́fà ẹni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ dèrò ọ̀run o gẹ́gẹ́ bí ọkọ̀ agbépo bó mọ̀ ṣe ṣe bẹ́ẹ̀ búgbàmù ní Kogi o níbi tó jẹ́ pé àwọn iléeṣẹ́ ológun wọ́n ti máa láǹfààní láti dá ọkọ̀ dúró yẹ ọkọ̀ wò ẹ báyìí ní ojú ewé kẹrin àti karùn-ún ìròyìn Punch lè tó bóde láàárọ̀ ọjọ́ tòní lórí ọ̀rọ̀ kíkó àwọn orílẹ̀-èdè Nàìjíríà kúrò nílẹ̀ South Africa látàrí ìkọlù ìdẹ́yẹsí àwọn àrètè tó wáyé ń bẹ̀ ìlọ jẹ́ pé ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n mọ̀ sọ pé wọ́n ti parí kíkó àwọn orílẹ̀-èdè Nàìjíríà kúrò nílẹ̀ South Africa o lè tó jẹ́ pé àwọn orílẹ̀-èdè Nàìjíríà tán ti láǹfààní láti kó wálé báyìí ó tó bí díẹ̀ ó mọ̀ lé ní ogójì léyìí tó fi lé ní ẹgbẹ̀rún kan o èyí 1490 Nigerians iná ni pé wọ́n ti lórí ọ̀fẹ́ àti kó wálé o ẹ báyìí ní ojú ewé keje ìwé ìròyìn Punch lè tó bóde láàárọ̀ ọjọ́ tòní ẹgbẹ́ tára ṣàṣà kí tún mú ìròyìn mi jẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune ni mo tún tajú kan tí mo rí lápá bí o lè tó jẹ́ pé ní ìta gbangba lè tó dó bí àkọlé rẹ̀ lójú ìwé ìròyìn Nigerian Tribune ọ̀hún ìyún ní ojú ewé kẹrin níbẹ̀ lámọ̀ tí wò ó lè tó jẹ́ pé ilé ẹjọ́ ó mọ̀ pàṣẹ gbígbẹ́sẹ̀ lé pátápátá ilé ẹ̀kọ́ fásitì àti àwọn dúkìá míì lè tó tó 47 lè tó jẹ́ pé wọ́n tọpasẹ̀ rẹ̀ ó mọ̀ dọ́dọ̀ màlàmí o èèyàn kan ṣoṣo wọ́n mọ̀ ní pé ilé ẹjọ́ ti pàṣẹ gbígbẹ́sẹ̀ lé pátápátá o bákan náà ní ojú ìwé ìròyìn Nigerian Tribune yẹn ní ojú ewé kẹrìnlélógún page 24 ìwé ìròyìn Nigerian Tribune lè tó bóde láàárọ̀ ìní ńbẹ látún ti rélé ìka tó jẹ́ pé lára gúdùgúdù méje àti yáàyá mẹ́fà lè ti lè ṣe ọlọ́pàá wa lórílẹ̀-èdè Nàìjíríà tán láǹfààní láti ṣe iná ti lórí ọ̀fẹ́ o láti dóòlà ẹ̀mí ọmọ ọdún márùn-ún lè tó jẹ́ pé wọ́n jí gbé nílùú Ìbàdàn wọ́n tún lórí ọ̀fẹ́ láti fi kélé òfin mú àwọn afurasí méjì tó jẹ́ pé lójú ìwé ìròyìn ọ̀hún níbẹ̀ náà lẹ́tí tí ó rí kà níbi tán ti wá láǹfààní láti tún fi kélé òfin mú àwọn mẹ́ta tó ń fura sí gẹ́gẹ́ bí ọ̀bàyé jẹ́ o tó jẹ́ pé àwọn ojú ọ̀nà lè tó jẹ́ ti reluwé ni àwọn máa ń bàjẹ́ tó jẹ́ pé gbogbo àwọn nǹkan tó ti bàjẹ́ ń bẹ̀ ó ti tó bíi 100,000 náírà ẹ báyìí ní ojú ewé kẹrìnlélógún ìwé ìròyìn Nigerian Tribune lè tó bóde láàárọ̀ ọjọ́ tòní ìjọba àpapọ̀ fọ̀n jáde ní ojú ewé kẹta ìwé ìròyìn Nigerian Tribune gẹ́gẹ́ bí Lake Chad ẹbí wọ́n ní pé ó mọ̀ ń gbẹ̀ Lake Chad bó ti ń gbẹ yìí wípé ó ń dínkoko ó dẹ̀ máa nípa tó lágbára lórí alèdè àgbáyé ẹ báyìí ní ojú ewé kẹta ìwé ìròyìn Nigerian Tribune lè tó bóde láàárọ̀ ọjọ́ tòní ọ̀gbẹ́ni Ọlálẹ́kan Sanni ni ó mọ̀ ṣàlàyé eléyìí o lè tó jẹ́ pé ilé aṣòfin lójú ewé kẹrìndínlógún ìwé ìròyìn Nigerian Tribune nílé aṣòfin máa ti pè fún o wípé kí àlàyé kíkún kó wà lórí ìkíni 34 trillion naira ìdẹ́gbẹ̀ngbẹ̀ owó lè tó jẹ́ pé wọ́n pè ní. Kò yé mi tó o kí ni custom ń wéèfù tó fi tó 34 trillion naira ọ̀gbẹ́ni Ọlálẹ́kan Sanni wọn ó tàn mọ́lẹ̀ sí ẹ̀ bákan náà ní ojú ìwé ìròyìn o ibẹ̀ náà la tún ti ń wo eléyìí bó ṣe jẹ́ pé ní ojú ewé kẹrìnlélógún náà ni onójú ìwé ìròyìn Nigerian Tribune ń dẹ̀nà ni pé àwọn agbébọn wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ tún gbé pínṣípà ilé ìwé kan mọ̀ nípínlẹ̀ Kogi wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ ẹni ẹlẹ́nìyàn lè tó jẹ́ pé òun náà nẹ́kù ọ̀fíṣíà wọ́n mọ̀ tún láǹfààní àti náwó gan pé ìwọ náà ọ̀yà mọ̀ bọ̀ ń bí o wọ́n jí wọn gbé o nípínlẹ̀ Kogi tó jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá náà won to ni won tana wadi kini won tana wadi ibe kan tan tin joko sedowo neko le to je pe ayederu ti o bo fi mu ni o won da ti se be gbe igbese lati dola mi awon tan jiko e bayun ni oju ewe keri le logun iwe ro Nigerian Tribune le to bode laaro ojo toni eleyi tan ni ile asofin agba to tu so yi ni ile asofin won mo ni pe won ti nge igbese o lati je ki eleyi to ni se pelu olopa ipile bi pe ko wa ni waju ninu awon eleyi ti won mo nawole o iyen first line charge to mo lanfani ati nawole lori e bayun ni oju ewe kewa iwe royin Nigerian Tribune to bode laaro ni ni ojo we keta ati kerin iwe royin Nigerian Tribune lori oro ijinigbe ifipamu ni legbeku ni ijoba abile orire ni ipile Oyo oni ile asofin agba ti lanfani won mo donate won da owo onjo mo ni to je pe o to bi 50 million naira 50 million naira fun awon tan faragba ati awon idile le tan padanu eyan won o ni inu isele ifipamu ni legbeku ohun to je pe ijoba apile Oyo na se ileri atileye fun awon tan padanu eni won o e ba ni ojo we keta ati kerin iwe royin Nigerian Tribune le to bode laaro ni e banki agbaye so pe awon omolede Nigeria n ramu ninu ise ohun ose sugbon lapa bi o ni oju ewe karun iwe royin Nigerian Tribune ibe na tun ti soro bayi o lo je pe gege bi won ti salaye bi pe se ri bi kan se gbowo lori bo se gbelu soke lorilede Nigeria iyan inflation won ni pe irorun mo de ba loni ranpe ninu osu kefa pelu ida bi 15.91% won ni gege bi o se se be bo se lole die si o e bayun ni oju ewe karun iwe royin Nigerian Tribune to bode laaro ojo toni iroyin ohun o mo po laaro toni o to je pe o wa loju iwe royin Vanguard na opolopo awon ele ita ti lanfani lati menuba iwon yi ati awon arabade royin mi lamo lanfani ati gbe yewo laaro toni eni baji ko ba wa ji eni to sun bi pe agbe yewo royin agbo magbe to ti gbera so eyin o ni kan ni West Radio 89.3 FM. Ah, don't you go Facebook West Radio 89.3 FM fan page. Okay, no, let us sunny. A good mole, cause
1: a good you are talking.
0: A show. A young man of Bala to relay to Farajo or Raji. Ojepe 34 trillion naira cost of weaver, say. A jo ebag and a nine, uncle, you are yaki.
1: A show are talking. Bashem Berry to Tony, Colonel Rabomoa,
0: and you,
1: my barlo,
0: and me.
1: Eh ke gogo lo nje custom weaver se mo te ba gbe oja de lati orilede miran awon ni pe customs ayewo
0: okay
1: en ile se asobode
0: okay
1: ma de gbe wole lori pe iye te ma san re o lati gbe oja yi wole
0: okay
1: yen na pe ni custom duty abi ko pe ni import duty
0: okay
1: abi ko pe ni import tariff oruko po so to ba ti wa di bi won wave eyan eyan ni won foju fo bi e ma san e ko ja yin wole lai san ko bo o na wa so bi laarin 2020
0: okay
1: si 2025 to lo yi gbe ru nkan to ti ku wole be yen ti won san wole lori bo ti n lo si bi 34 trillion bi toro yen wa niyan ṣùgbọ́n wa sọ̀rọ̀ síwájú tèmi náà mọ̀ pé àwọn customs náà àsọdù náà wà nù ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ pọ̀ ní ọ̀rọ̀ yìí ọlọ́dẹ fọlọ́dẹ láti tu lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ní pé lára nǹkan tí wọ́n kó wọlé yẹn pé ilé iṣẹ́ ológun ló ní bí ìdá ọgọ́ta 60% yẹn ẹ ṣé kí nàìjíríà máa sọ custom duty lórí nǹkan tó fẹ́ fi protect nàìjíríà ni kò yé mi náà kí nàìjíríà máa kọ sọ custom duty fún nigerian customs lórí kan tó fi dá owó àwọn nàìjíríà ṣẹ̀gbẹ́ ó jìnà sílẹ̀ àkáyè olóyìn sọ pé asọdún wà nínú ọ̀rọ̀ customs káwá kúrò lọ́tọ̀rí customs kábọ́ sórí àwọn nǹkan tó kíbi tí wà láìdẹ́ ìwà gangan rè wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kínní yẹn kan tó ti ń ṣe tipẹ́tipẹ́ ni tó dẹ̀ pé kò dáa rárá ẹ̀jẹ̀ ń fà yín sẹ́yìn di àkókò tí ààrẹ Ọbásanjọ́ wà ní orí ipò ó ní bàbá kan bàbá yẹn nílé ìjọsìn bàbá yẹn wọlé wọ̀de ààrẹ ńgbà yẹn ni gbogbo bá ṣe ní Ọbásanjọ́ ṣe bí Ọbásanjọ́ ṣàwó àbáyẹn ò dá sí àṣẹyìnwá àṣẹyìn bọ̀lá wí bílíọ̀nù tó gbé bílíọ̀nù pọ̀ lati jo ni foju fo fun baba yin be ko fun ma ko nkan ta fe lo fun le jo sin wa wole ko ye ko je pe are lo ma nu ra agbara be yen ko ye kan fun eni keni ni agbara lati so be ya iwo san iwo ma san tori a pa ro kan ti gori ebe niyan ile ise kan wa won pe ni Nigeria yi olodum mo pe won pe se torchlight won ma ko nkan wole ni nigba mi won ko wole lodidi e ma ko le ni eye eyo so won se se wa to po Nigeria sugbon won pali ara e tan fi se won ko rogbe wole ni ile ise yen na ko belulumo so won fe daruko e ni won fun le ise yen na ni import duty
0: okay
1: ile ise yen wa lugbe won fun won ni import duty ile igbe television wole ton bi television wole eni kikan so import duty kikeji ma so import duty bawo lo se je fair trading se en boya ti daru fun kan e ti sojoro fun kan ikan le 30 and 10 naira te be keji to ba fi le ta ni o de 15 naira bi kan se niyan import duty tariff Nigeria de ga ma ba jo le joba yi te tele 450 ni import duty la ro ba le 1000 ko wa ni be kenikan foju foti e be kenikan san ti e se en boya ti ko ba te ni ko san ti e yen niyan ibere temi wa nbere ni pe to ba ti wa sele pe ilana kan wa te pe ko si pe mo fe ju ile soto ni ju ile soto ton fi nje anfani import duty ya lagbo ka ni pe oke gbogbo le se ton sese da sile ti won ti podu marun gbogbo la mo pe opolopo se le se ton ma da sile la ran odun kan opolopo won ku o wa pe ton odun marun opolopo won ma nku ke ma ba koju wahala oda owo be tun no si ti o da gbogbo le se ton ma da sile Nigeria o laarin odun marun o ke ma ba ku e ma so import duty se bi ko soju saju nuyen eyi na mo pe e ja anfani e tori gba ti le se yin ti podu marun e ja anfani e leyin odun marun ijoba le won lero wi pe ye ke ti fese wale daada be ko ye ki nkan se yin mo sugbon ko ri be ijoba le ji le ni be kan ni pe ile ise yi e me kan sanwo ton e je ko sanwo ko si bo se lu se ni woru e ko si boro eya o se ni woru e ko si boro sin se ni ko si boju oju saju o se ni woru e tori ko si lana kan gbogi te be to ba ti ja si apa bi bayi o ni sanwo to ba je wa sabi wa je sabi wa sanwo ka ni pe yen ni be ma complain ta ma binu tara tara sugbon ka jijojo kan ni pe ile sanwo ton ko si ni awon ton wa njoba wa ma wa ma resu se wa ma gisu wa ma gisu sapo fun ra won ni ko si bi ko si ko si bi ma se ni se jibiti lori e emi ke ti mi o se fe niyan sugbon ti military yen pe Nigeria mo san kini yen yo ko ni tun mo si na ijoba lo Nigeria mi e yo la po ijoba e do sapo customs ko sa to agbe fun ijoba se se round trip niyan se ki la ka idanu yen to be Nigeria mi da fi kini on pawo fun abo ti wa ni ko so ro lori ti ti ami yen sugbon to ku yen o te be won te tu bi soju saju yen gbogbo nkan mo fi kọyin si yen mo fi tako
0: oda ile asofin na ti ni pe ki won salaye ki won daruko awon ton janfani 34 trillion naira custom duty waivers yon na pe ki won ma salaye e e se won ogbeni olalekan san ni fun alaye le ti e la anfani lati se be ba se n gbo wa agbe eworo yan gbo ma gbe na le n gbo iyen ni kan ni West Radio 89.3 FM ikanni kanga agbomagbe to kun fun omi ogbon imo ati oye awa ni oju opo Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page e lo ma gbo wa ke ma wu anbe e tun ma ba wa fon kale ke ma fon kako e tun le ma drop comment yin na ni apa ibe o ni oju we iroyin punch ni oju we kejilelogun ene banki agbaye iyan World Bank ti foro lede pe awon omo orile ede Nigeria to to bi ida 89 pe ene ise awon osimo n di koko mo o ti je pe ijoba apapo o so pe awon se oniruru atunto le sugbon o ni apa bi ene are Tinubu won ti foro lede o wi pe se ri awon reform lori ti oro aje o ti n sise idagbasoke o ti mu idagbasoke wa se banki agbaye abawon na nilo ego lati ri nkan to n lo ni tori pe lapa abi na ni oro na tun jade wipe oga to ni se pelu ti pe owo oja gbowo lori inflation na wipe o wale o laarin bi osu meta ṣáájú gẹ́gẹ́ bí báńkì àpapọ̀ ilẹ̀ wa yìí wọ́n ṣe ní pé àwọn fẹ́ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú interest
1: ẹ ṣeun atọkùn ẹ ká mú láti tó ní inflation rate dé yẹn pé ọ̀wọ́n gógó wọn ló ti ń wálẹ̀ nàìjíríà ẹ ṣọ́rọ̀ wa ta fẹ́ sọ lórí yẹn àwọn kò mẹ́kọ̀ọ́ ẹ̀dá gẹ́gẹ́ mọ́ bí sọ kú sọ̀rọ̀ lásán nìyẹn
0: pé kò wálẹ̀
1: sọ fún yẹn ọjọ́ sí bí ojú ìjọ ẹ̀ tó ń pa custom di gbogbo tó ń pa ní custom báyìí náà fi ń gbọ́ bùkátà ọ̀dọ̀ tí ó lè má wálẹ̀ ṣùgbọ́n níbi tẹ́mi ti ń wo àwọn nàìjíríà inú ìrora náà wá kò sí nǹkan tó jẹ́ pé inflation wálẹ̀ nàìjíríà kódà ó ń lọ òkè sí ni àwọn tó ń gbé wálé gan-an pé sọkú sọ̀rọ̀ ni ẹ kó sọ̀tà fẹ́ sọ lórí ẹ̀ ká bọ́ sórí ọ̀rọ̀ tí ààrẹ sọ ilé-iṣẹ́ kọ́bílẹ́ṣẹ́ ní deloitte ọdún tí ń fẹ̀ mí wọ́n máa ń yẹ àsùnwọ̀n wò ni pé ṣé wọ́n tí ọ̀fọ̀ kan tí fìrù náà gbá nǹkan bẹ́ẹ̀ yẹn kódà gan ẹnìkan ó lòun ṣiṣẹ́ ilé-iṣẹ́ yẹn rí nígbà tí ilé-iṣẹ́ yẹn máa sọ̀rọ̀ láwọn ọmọ rí ẹ̀ tí mi ò dẹ́ ń sọ yìí gbogbo òlú ló mọ̀ ṣùgbọ́n ká fọ̀rọ̀ ti ẹ̀ lẹ̀ ilé-iṣẹ́ yẹn ló lọ bá ààrẹ tinubu ní àná wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ a mọ nǹkan tí wọ́n sọ kàtà kọ̀ rí bí wọ́n jáde wọ́n ya fótò wọ́n dẹ̀ kúrò lórí ṣùgbọ́n kàtà sọ tó bára wọn sọ àgbọ̀ nígbà tí agbẹnusọ fún ààrẹ máa sọ̀rọ̀ báyọ̀ ọ̀nànúgà ó ní wípé nǹkan tí ààrẹ sọ fún ilé-iṣẹ́ yẹn ni pé àtúntò òun o mo ti ń so èso rere fún àwọn nàìjíríà bọ́ kan àwọn nàìjíríà ti ń balẹ̀ àbẹ́ ọ̀rọ̀ ọlọ́run kò sí nǹkan tá a fẹ́ sọ ọ́ nìyẹn náà àwọn nàìjíríà mọ̀ pé sọkúsọ nìyẹn torí ọkàn àwọn ọmọlú kò balẹ̀ rárá òkè téńté báyìí ló wà kábọ́ sórí ti world bank ọ̀rọ̀ tí world bank sọ kò sí rọ́ńbẹ́ ọkàn àwọn ọmọlú ò balẹ̀ ìjẹ́ ìmọ̀ túmọ̀ nǹkan tó sọ yẹn ṣá ìdá 79% àwọn nàìjíríà ló ń bọ̀ làkàrí ìjà pẹ̀lú ìṣẹ́ àti òṣì ìyẹn ni pé bíi mẹ́rin nínú márùn-ún ló ní ìṣòro pẹ̀lú òṣì tí ó bá jẹ́ pé wọ́n ti wà ní òṣì lọ́wọ́lọ́wọ́ báyìí a jẹ́ pé wọ́n rìn ní bèbè òṣì 79% ìyẹn ni agbára ẹ ká wá gbèsè gbé ara wọn báwo la ṣe débi tí a dé yìí kí ló fà á tàfà nínú kòtò ayé tí a wà yìí nígbà tí buhari ń lọ 28% nigerians ló wà nínú poverty nígbà tí ìjọba yìí dé tí wọ́n ṣe nǹkan tí wọ́n pè ní reform ó kọ́kọ́ bọ́ sí 40% láti 40% kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó bọ́ sí 45 ó bọ́ sí 50 55 60 65 70 75 now 79 ìtumọ̀ bẹ́ẹ̀ ni pé gbogbo nǹkan tí ìjọba ń ṣe pátápátá kò mú yes torí ká ló mú yes ni láti 28 yẹn kárẹ́bó tó wà ní 25 20 15 10 5 kódà kó jẹ́ pé 28 ló dúró lé lórí àmọ́ wípé ó lè fi sọ́tún ó lè fi sósì tó bá bọ́ sí 27 àló ti mú yẹ̀sì lóòótọ́ ṣùgbọ́n láti 28% ẹ bọ́ sí 79% poverty rate ẹ dẹ̀ tún ní pé reform ti mú yẹ̀sì tí reform bá mú yẹ̀sì ó jẹ́ pé reform tí wọ́n dìde ìgbé kalẹ̀ pé kò sọ nǹkan kó sojú nǹkan dé fún àwọn nàìjíríà ni òun ló ṣe máa ń sọ wípé wọn ò lè da nǹkan rú mọ́ ààrẹ lọ́wọ́ nǹkan tí ààrẹ kí ààrẹ tó wà lórí ipò bá fẹ́ òun ló máa ṣẹlẹ̀ nǹkan tí ààrẹ fẹ́ kò ṣẹlẹ̀ nàìjíríà ló ń ṣẹlẹ̀ yìí ǹjẹ́ kí wá ní àwọn nǹkan tó fa àwọn kòtò ayé tá a bá bára wa yìí nǹkan tí world bank kọ́ wa ni world bank ló sọ fún ìjọba wípé ẹ fowó kún epo world bank ló sọ fún ìjọba pé customs duty owó tó fi ń palẹ̀ ọjà mọ́ o ẹ gbé láti 450 tó wà láyé buhari ẹ gbé lọ sí 1000 kìíní kan tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ló sọ fún wa wípé ẹyé báwọn èèyàn sanwó náà mọ ẹyé sanwó owó wọn gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ẹ̀dà wọn lẹ̀ gbogbo nǹkan tó lè mórí ta ìlú ni world bank sọ àti imf lọ sọ fún nàìjíríà pé kí nàìjíríà ṣe ṣùgbọ́n wọn ò ní fẹ́ jẹ́ kí èèyàn jèrè ọ̀rọ̀ lára wọn wọn máa ṣe yín wọn ti máa pariwo pé ah kí ló ṣẹlẹ̀ tí àìdá ṣe ń ṣe wáyé tó ṣe ń débá yín nǹkan tó dẹ̀ fa àìdá àwọn ló ní kẹ́ ẹ ṣe o wọn á ti èèyàn dédé bèbè ẹ̀wọ̀n báyìí téèyàn bá dẹ́wọ̀n tán ah bẹ́ẹ̀ ni kí ló gbẹ dẹ́wọ̀n iṣẹ́ world bank nìyẹn ó kù sí yín lọ́wọ́ láti gbọ́ ọ̀rọ̀ wọn àbá ti máa gbọ́ ọ̀rọ̀ wọn tẹ́ bá wo àwọn tó gbé world bank kalẹ̀ kì í ṣe World Bank nìkan wọ́n pè wọ́n ní Bretton Woods Institutions IMF wà lára ẹ̀ náà wọ́n gbé kalẹ̀ torí Europe àti America ni ọ̀tá ní ìdẹ̀ epo dù ọ̀yà gbogbo àmọ̀ràn tán fún China àti China ń tẹ̀lé China wà ní òkò tó ayé ni nígbà tí China bẹ̀rẹ̀ sí ní takò wọn tí China ò gbọ́ tí wọ́n mọ́ ní China náà ro China dìde kò sí orílẹ̀-èdè kankan náà ní Europe ló nígbà tó lè fẹ̀gbẹ́kẹ̀dẹ̀ pẹ̀lú China orílẹ̀-èdè kan ṣoṣo tó wà wájú China báyìí America America nìkan ni lẹ́yìn America kò sí country with China mọ́ láti extreme poverty sí extreme wealth kò sẹ́ni tí bí ń palẹ́ China mọ́ lé nígbà torí pé wọ́n takò nǹkan tí World Bank àti IMF sọ fún wọn ṣùgbọ́n ní ìgbà yìí tí World Bank bá wúkọ́ kàtà gbé Nàìjíríà lójú ẹsẹ̀ ẹ̀yìn ò lè máa gbọ́ ti World Bank tààrà kò ṣe rere gẹ́gẹ́ bí ìlú ní àkótán ń fẹ́ sọ̀rọ̀ kan ààrẹ ò rí fọ́ọ̀mù Nàìjíríà ò nínú ìwòye tèmi
0: bẹ́ẹ̀ ṣe rí sí
1: ààrẹ dì fọ́ọ̀mù Nàìjíríà ni ìṣẹ́ Nàìjíríà ààrẹ ò tún Nàìjíríà tó ààrẹ wọ́n sọ Nàìjíríà di aláàbò ara ni kò jù bẹ́ẹ̀ lọ torí tí báyìí ṣe bẹ́ẹ̀ ni báwo ni poverty rate máa fò láti 28% sí 79% láti ọdún mẹ́rin ẹ fẹ́ pa wá ni.
0: Ọ̀dà bí bá ṣe ń ṣe àgbéyẹ̀wò ìròyìn agbémàgbé ìrìn ẹ̀ láǹfààní láti gbọ́ ní ìkànnì West Radio 89.3 FM àwa lójú òpó Facebook West Radio 89.3 FM fan page àwọn kọ́mẹ̀ntì tó wà ńbẹ̀ á kà á nígbò bá yá ẹ jẹ́ kí a tún yẹ eléyìí tó yẹ pé òun náà láǹfààní láti tún jáde lójú ìwé ìròyìn láàárọ̀ ní ká tún láǹfààní láti yẹ̀ wò léè tó jẹ́ pé ọ̀rọ̀ mànà mímọ̀ ni ilé ẹjọ́ ti pàṣẹ gbígbẹ́sẹ̀ lé dúkìá rẹ o tó yẹ pé gbogbo ẹ̀ ń lọ sí bíi 48 ojú ìwo lẹ̀ yìí fi wo ìdájọ́ yìí.
1: Ẹ ṣeun àtọkùn ẹjọ́ lẹ́yìn ilé ìbí aka bọ́ sí ti ọ̀rọ̀ ṣe ọ̀gbẹ́ni tí wọ́n mú lọ́sùn yẹn lórí fake agency kò ṣe fake agency.
0: Ọ̀dà
1: ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí ọ̀rọ̀ tó tako làákàyè ni ẹni kí ló dé màlámí fúnra ara ẹ̀ wà nílé àbí kí ni mo wí kò sí nǹkan tó ṣe màlámí ilẹ̀ tó mọ́lé ní báyìí ilé ara ẹ̀ ló wà ṣùgbọ́n property tó kójọ ẹni property jìbìtì ni ẹ̀rẹ̀bẹ̀sẹ̀ lé ṣé property ló kóra ẹ̀ jọ ni ṣé property ló ra ara ẹ̀ ni àbí ẹnìkan ló fi owó òòlù ra property ṣẹbi ọ̀rọ̀ yẹn ti ń di ọ̀rọ̀ olébi olégbà báyìí gbogbo owó àbáṣà tí wọ́n ní wọ́n gbà padà ṣẹ́mọ̀ àwọn tó sanwó yẹn padà fún ìjọba gan fẹnu wọn sọ wípé owó àbáṣà owó olè ni o ṣùgbọ́n àwọn táwọn gbé fún padà wọn ti tún jí ṣẹ́mọ̀ efcc ló ń sọ bó ṣe ń sọ ọ̀nà tí àwọn ọmọ kìíní yẹn máa gbà efcc ló ń ṣàlàyé ẹ ṣẹ́mọ̀ wọn nǹkan bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìgbà kan wọ́n fẹ́ auction àwọn mọ́tò tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọmọ yáúyáú tẹ́bẹ́ nǹkan tí ìbẹ̀yìnbẹ̀yìn ọ̀rọ̀ yẹn gan yẹ ká investigate efcc lórí kọ̀gá àwọn gan lọ gbà nínú ìwòye tèmi nígbà tẹ ẹni fẹ́ auction mọ́tò ẹni káyọ̀ máa auction láti káyọ̀ máa bid fún auction láti lé yẹn pé kọ́ máa sọ pé iye tí mo fẹ́ rà rè káwọn jọ máa tákà mo lè wá bá dọ̀ kẹ́yìn wá kádùnná ìrọ̀ orí website kan náà ni òkè ọkọ̀ yìí ò venza ni o ọdún venza 2012 ni èmi lè díyelé kẹ́yìn náà díyelé títí tó a fi di 4:00 ẹni tí owó ẹ̀ bá ga jù òun ló ni mọ́tò nìyẹn kó sanwó kó bá dé mọ́tò lọ ni nígbà tó a fi di 4 ọ̀lẹ́ àwọn tí wọ́n yege lórí auction nìyẹn wọ́n ti mọ́ra wọn nígbà tí ilẹ̀ máa fi mọ́ ìjàmọ̀ kí tó ṣẹlẹ̀ wọ́n ti pààrọ̀ wọn ọ̀tọ̀lẹ́ ti yege nígbà tó ń ṣe auction live auction nígbà tí ilẹ̀ máa fi mọ́ tó di pé ká máa sanwó ọ̀tọ̀ lórúkọ àwọn táwọn bá bẹ̀ láyìn wá holy efcc lórí pé ṣe é mú nǹkan èmi ni mo borí lánàá bàtà du ọkọ̀ yìí efcc ní pé wọn àwò dáadáa nípa àwọn kan náà borí ẹ sọ pé àṣà ti mọ̀ nṣe ẹ̀ sílẹ̀ wọ́n ti ká sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára ẹ bá tẹ̀ fún efcc pé ṣe bẹ́ẹ̀ ni 4:00 lórí wẹ́bsáìtì yín tẹ́lẹ̀ mi ni mo mìíràn nígbà tí efcc máa dáhùn wọ́n ní pé pé kò rí bẹ́ẹ̀ ràràtàrà pé ilé iṣẹ́ kan làwọn gbé iṣẹ́ yẹn fún kó bá àwọn auction yẹn pé bẹ́ẹ̀ iṣẹ́ yẹn ló ṣe arúmọjẹ lórí ẹ̀ ó lé lọ́dún kan àbúrò efcc mọ́ lórí mọ́tò yẹn lórí àwọn mọ́tò yẹn ó fi hàn báyìí wípé ilé yẹn gangan àwọn dúkìá yẹn gangan ló kàjọba lára torí bí mo ṣe sọ dúkìá ò jí ara ẹ̀ dúkìá ò ra ara ẹ̀ jike ode ko ara e eyan kan lo sise awon dukiya yen kale pelu owo ijoba tori ka ni pe eri wa bo ara e lo fi ko ni e ni gba lowo e eri wa nle lo fa ki adajo so bi egbesele gbowo ijoba ni won fi ko kini yi eri eri lati gbesele ile ti won fi owo ijoba ji ṣùgbọ́n ẹni tó jí owó ìjọba gẹ́gẹ́gẹ́gẹ́ kò sí ẹ̀rí láti tì mọ́lé ta ló ń parọ́ fún ọ́rọ́ báyìí tẹ́ bá ń parọ́ fún yẹn ẹ̀fẹ́ ẹ̀ tó parọ́ fún ọba mọ́ ẹ̀ tó parọ́ fún yàwó bẹ̀rẹ̀ ló ń pa ṣùgbọ́n lọ́wọ́ fà kan lórí ẹ̀fẹ́ láti mọ̀ pé ẹni tó parọ́ fún àgbẹ̀ bẹ̀rẹ̀ ló ń pa màlàmí ilẹ̀ kọ́kọ́ tì mọ́lé ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ sí ilé ẹjọ́ pé ẹni yìí o owó ló jí o owó tó jí yẹn ló fi ra àwọn dúkìá yìí o kẹbàdé lè mọ pé ó jí owó ni adájọ ti sọ pé lóòótọ lóòótọ ló jí owó ó dẹ ti fi síbi tó yẹ kó máa wà lọwọlọwọ báyìí a fẹ gba àwọn dúkìá yẹn padà ṣùgbọn yẹn ò kàn ìjọba o owó tó wà lákàùntì ẹ yunifásitì hòtẹẹlì ilé nkankan bẹ́ẹ̀ yẹn ìyẹn gangan rán jùmọ̀ tó fẹ́ lọ gbé nàìjíríà ò lè máa lọ bí ilé bí akábọ̀ táwọn ni wàhálà tó bá ń lẹ tó ṣe é ṣe torí ó ti wá di ọ̀rọ̀ pé ṣáà gbé tó bá ti gbé má wọ rí a máa lé ẹ wá àgbà àtọwọ ẹ náà ni ètò bá kù àfun ẹ àájọ pẹmọra lọwọ ṣùgbọn kò sí kan tó máa ṣiyẹ.
0: fẹdẹjá dọdọ ti onífẹkẹjẹ ìsìn náà kí a mẹnuba kí a tó mọ àwọn ìròyìn míì.
1: ẹ ṣe atọkùn nǹkan ṣẹlẹ̀ nàìjíríà o èyí méjì jọ ń fa nǹkan mọ́ra wọn lọ́wọ́ gbàjàbí àmìlà àti àmọ̀bàdí yẹmi irọ́ ni òótọ́ ni òótọ́ ni irọ́ ni ẹ̀fọ́ ọlọ́pàá gbé kan. ìkejì sí wọn àpò ìjọba lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn tí wọ́n ti fi kàn ẹ̀ka máa ṣe lẹ́sẹsẹ ìjà yìí mọ̀ wípé ní ìjẹta oníjẹta yìí ni ìwé ìròyìn orin orí ayélujára kan lọ gbé jáde wípé ọ̀gbẹ́ni gbajà o pé ní 2023 wọ́n wọlé ní june ẹni may àbí may 29 wọ́n wọlé ní july oṣù kẹsànán oṣù kejì ìjàdé tá a wáyé ní ọdún 2023 ní gbàjá gba owó tó lé ní 50 billion lọ́wọ́ nuprc irọ́ ni òótọ́ ni àmọ́ àfihàn tó ṣe ìwádìí irú ẹ̀yìn bẹ́ẹ̀ wà nù iṣẹ́ ìjọba àdèmọ̀kan tó ṣe ní amẹ́ríkà gbà tó àlàńdà tí ó ṣe àní lórí ìyẹn tẹ máa ń fi ẹ̀sìn kan ròyìn ẹ̀gbẹ́ yẹn lè sọ pé rọ́ọ̀nì torí nǹkan tó ti wà lẹ́ẹ̀kan fihàn pé òótọ́ ni àfi tó wáyé wá sọ pé tí ẹ̀rí bá ti wá sọ pé rọ́ọ̀nì kí ló ṣẹlẹ̀ wọ́n ní pé wọ́n lọ dá iléeṣẹ́ ìbàràǹdà kan sílẹ̀ iléeṣẹ́ ìjọba kan wọ́n wá gbé 1.3 billion fún iléeṣẹ́ yẹn nínú budget kò mọ́ ń bẹ̀ o wọ́n ní take off grant owó ẹgbàá fi bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n lóye máa jẹ́ 27 billion ọ̀bẹ́ni yẹn ní pé gbàjà bí abẹ́lẹ́ ní kòun kó 48% yẹ wá 48% bí ká pè ní láàjì 27 billion yẹn pé kókó wá kí. Òun fi ṣe ara rin dín. Ó ní kó tó fóun ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ yẹn rárá ló gba 400 million lọ́wọ́ nípasẹ̀ ẹnìkan. Ìjẹ́ ìmọ̀ nǹkan tó ń ṣe. Ní oṣù kọkànlá 2025, kó tó di pé wọ́n gbé bọ́jẹ̀tì ẹ̀ lọ sí National Assembly, ìyẹn bọ́jẹ̀tì iléeṣẹ́ tí wọ́n dálẹ̀ tó gbé òfin ò fọwọ́ sí o, wọ́n kàn dá gèǹje kan sílẹ̀ tó pé ní iléeṣẹ́ ìjọba. Wọ́n ti kọ́kọ́ gbé ọ̀bẹ nìyẹn wọ́n ti lọ fẹjọ́ kan lọ́lẹ̀ nílé ẹjọ́ ní Federal High Court. Ìyẹn náà fi dì lọ́sẹ̀ mú pé tó o bá ti ṣe nǹkan tó yẹ kó o ṣe o ẹjọ́ yẹn ó lọ kojú ẹ̀ ni. Kí ló fà á tó fi gbé lọ sílé ẹjọ́? Wọ́n ní pé ó ń pera ẹ̀ ní nǹkan tí ó jẹ́ pé ó pera ẹ̀ ní ọ̀gá iléeṣẹ́ tó jẹ́ ayédèrú. Ayédèrú ni pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ tẹ fi gbé lọ sílé ẹjọ́ síbẹ̀ náà ẹ sì gbé 1.3 billion lábẹ́ bọ́jẹ̀tì nàìjíríà owó wa sí abẹ́ iléeṣẹ́ tẹ̀yìn kan ti fẹ́ràn ẹni sọ pé ayédèrú ni ṣe pé ẹni tí nǹkan bá ń ṣe gan-an mọ̀ pé ọwọ́ ìjọba ò mọ lórí ọ̀rọ̀ yẹn láti november yẹn àwọn àrẹ́jọ́ yẹn ṣe wọn ti ẹ̀ péri pé kó ti wà jẹ́jọ́ kankan àfìgbà tí ọ̀rọ̀ tó tákàrà tó tu epo báyìí nígbà tá a wá dariwo tán náà ṣe wá ń lọ sílé ẹjọ́ kínníkan kátẹ́mi wá ń sọ̀rọ̀ rí báyìí gbàjà tí adéyẹmí lọ́jọ́ ń fa nǹkan gbàjà ẹ̀ tí ẹ̀ ní kó jòkó sílé fọjọ́ kan ó ń bá ṣe tiẹ̀ lọ. kódà ààrẹ gan tún fun ní iṣẹ́ kan lọ́sẹ̀ tó lọ bí kò ṣe alága ìgbìmọ̀ ìjọba kan njọ tí ààrẹ sọ pé òun gbé ìgbìmọ̀ IEC kalẹ̀ pé kí wọ́n lọ tọ pinpin yẹn ọjọ́ ẹ̀ náà ààrẹ tó sọ pé òun tún fun ní iṣẹ́ tuntun ṣe pé ọ̀rọ̀ ti fihàn bẹ́ẹ̀ fún IEC pé má ya ọ̀dọ̀ gbàjá o Adéyẹmí ni ọmọ ilé kiri Adéyẹmí rẹ̀ wọ́n dẹ̀ rí mú ní àná àbí ìjẹta ni ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti rí mú wọ́n track ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn Boko Haram kan fẹ́ẹ́ rí wọn track àfẹnjẹ́ pé ẹjọ́ ń bá yín fa nǹkan lọ́wọ́ káwa bá ti rìn jìnà ní ọ̀rọ̀ tí Atiku tún gbé jáde lánàá Atiku ni pé ìjọba yìí o pé ó fi hàn pé olè lásán náà ń jà pé nǹkan tí ò ṣẹlẹ̀ ni wọ́n ń rí ṣẹ̀wọ́n gba World Cup lọ́wọ́ báyìí bọ́ọ̀lù ọdún tó lọ lọ́hùn-ún ni gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ ẹni tó máa lọ kópa nínú ìdíje yẹn láti gba gbogbo ẹ̀ tán ǹjẹ́ yìí mọ̀ pé ní bọ́ ìta gbá kẹ́yìn oṣù kọkànlá ọdún tó lọ ni ṣe ń bọ́ mi o wọ́n tún gbé bọ́jẹ́ẹ̀tì fún bọ́ ṣe máa qualify bọ́ ṣe máa lọ kópa kì í ṣe pé kọ́ lọ kópa ní World Cup o ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa gbá
0: láti
1: wọ́n tún gbé 6.4 billion sínú bọ́jẹ̀
0: 2026
1: ní December tẹ́ẹ̀dẹ̀ tí wọ́n láti November bẹ́ẹ̀ lọ sí World Cup ẹ̀dùn sì gbé 6.4 billion wọnú budget pé ok o qualifier wa against Egypt o àti kìnìkan nǹkan tẹ̀dẹ̀ mọ̀ gbọ́rọ̀ níbí kò ṣẹlẹ̀.
0: Táwọn agbábọ́ọ̀lù ń gọ̀ dẹ̀ rí nǹkan kan.
1: Ẹ sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn pariwo dé ní eléyìí nígbà pé àjẹmọ́nú àwọn òrìgbà tọkùnrin tóbìnrin wọn. Ẹ wá ń gbé 6.4 billion jáde fún nǹkan tí ẹ mọ̀ wípé ó ti lọ. Ìjẹ́ mọ̀ kẹ́tọ́ pé abẹ́ presidency nana gbèsè. Ìbítẹ̀ ti mọ̀ pé wọ́n mọ̀ kẹ́tọ́ ń ṣe pé inú presidency yẹn gangan lewu ti ṣe Nàìjíríà. Ká ní Ministry of Sport àbí Sport Commission náà gbèsè ni àní bóyá ààrẹ ò mọ̀ pa ẹ̀. Ṣùgbọ́n presidency gangan kí ló kọ presidency pẹ̀lú bọ́ọ̀lù. Tí bá ṣe máa fẹ́ jalè ní kí ló kọ NFF lọ kẹ́ ẹ gbé fún àbí National Sports Commission. Ẹ̀ṣin yẹn abẹ́ president lẹ́bí 6.4 billion sí gẹ́gẹ́ bí owó tí wọ́n fi qualify for World Cup. Ọ̀gá mi sà olùnàfẹ́jà. Nǹkan tí èmi ṣe ń sọ pé ìjọba mọ̀ nǹkan tó ń ṣe. Ọ̀bẹ tí wọ́n lé kiri yẹn wọ́n lé kiri torí ìwòótọ́. Wọ́n lé kiri aláàkọ́ torí pé kí ó balẹ̀ panu mọ́. Àti wípé kí àwọn tó ṣì wà lẹ́nu iṣẹ́ ìjọba bíi tiẹ̀ kán ba lè kẹ́kọ̀ọ́ látàrí nǹkan tó fẹ́ ṣe fóun náà ṣe ń lé kiri kò jù bẹ́ẹ̀ lọ.
0: Ẹ ṣeun ọ̀gbẹ́ni Ọlálékan Sanni fún àwọn àlàyé lè ti ẹ láàbọ̀
1: ẹ̀kọ́ tí mo sọ kì í ṣẹ̀kọ́ rí o ẹ̀kọ́ pé tó bá ṣe nọ́mà nǹkan tójú ẹ̀ máa rí rè.
0: Ẹ ṣeun. Ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa àgbéyẹ̀wò ìròyìn agbọ́mágbé náà lẹ ṣe ń gbọ́ ní ìkànnì West Radio 89.3 FM. Àwọn èèyàn ti ń pè lọ́kọ̀ọ̀kan èjèèjì ṣùgbọ́n àwọn ìròyìn wà ń bí ká ṣe ń láǹfààní láti mẹ́nuba nígbà ẹ̀fọyín láti máa pè wọlé láti dá sí àwọn ọ̀rọ̀ tí a ti láǹfààní láti mú wa. Ẹ kí Adé Ìgbọ́nu eléyìí tó ní ṣe pẹ̀lú ti òṣèlú gẹ́gẹ́ bí àjọ INEC ṣe mú àfikún débá àsìkò ìforúkọsílẹ̀ àwọn tí wọ́n jí ọmọ yè nínú ẹ̀yìn eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Nípa rẹ̀ ọ̀gbẹ́ni Ọlálékan
1: àfikún sí
0: àwọn àsìkò tí wọ́n yọ̀ǹda orúkọ wọn sójú òpó INEC.
1: Wọ́n ti ẹ̀ ti parí tabala kìíní ní àná àbí jẹ́tà fún ipò ààrẹ àti àwọn aṣòfin National Assembly Senator ní House of Reps ní omi. Ọjọ́ Sátidé ló yẹ kí yẹn ti wá sí òpin. Ṣùgbọ́n àjọ tó ń ṣe òkárí ètò ìdìbò INEC wọ́n làwọn sun di alẹ́ Tuesday. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan tún wá ń lọ ń ta báyìí wípé àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́ta kan pé wọ́n fi orúkọ sílẹ̀. Wọ́n ní wípé Abga ti sọ ń tiwọn wípé àwọn ò fa ọmọ òye kalẹ̀ fún ipò ààrẹ. Wọ́n tún ní pé bóyá rọ ni bóyá òótọ́ ni àmọ́ wọ́n ní gun ti PDP ti wíkẹ́. Wọ́n ní ọ̀dẹ̀ tí láwọn ti fa ìkan kalẹ̀ Sẹ́nẹ́tọ̀ Sandiyo náà. Àtún gbọ́ báyìí pé wọ́n ti ní pé wọ́n fa èèyàn kalẹ̀ àti Labour náà gbé pẹ̀sẹ̀ kalẹ̀. nínú mẹ́tẹ̀ẹ̀ta abga nìkan ni ò ní president candidate lóòótọ́.
2: Ọtúnba kò ní ẹ̀mí ṣẹṣẹ.
1: PDP ní Labour Party ní ìkan tí wọ́n ṣe wá forúkọ sílẹ̀ yẹn tó bá jẹ́ òótọ́ o ni kò yé èmi ṣùgbọ́n ọ̀rọ̀ ti lọ lórí yẹn. Àwọn nínú ìwòye tèmi ẹgbẹ́ mẹ́ta ló wà lójú ọpọ́n fún ipò ààrẹ.
0: Ẹ ṣeun.
1: Àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ rí báyìí wọ́n ti kó èèyàn wọn kalẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí pé àwọn mẹ́ta nìkan ló lágbára láti wọlé àbí nìkan ló yẹ kó wọlé. Ẹni tó bá ń gbọ́ kó wo ọgbà àwọn tó bá fẹ́ díje pátápátá fún ipò ààrẹ ẹni tí ọ̀rọ̀ ẹ̀ bá bá a lára wọn ni kó dìbò fún.
0: Ìgbésẹ̀ tí ilé aṣòfin àgbà sọ pé yóò di gbígbé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọlọ́pàá àpínlẹ̀ ìpè wọn wà níwájú first nine charge ojúwò lẹfiwo.
1: Ẹ ṣe ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní ibi àwọn kan ti ń sọ̀rọ̀ pé wọ́n ṣe máa náwó wọ́n ṣe máa gbèsè owó fún iléeṣẹ́ ọlọ́pàá torí àti dáàbòbò lórí iṣẹ́ kékeré o owó lana fi ń ṣe pé ṣé àwọn ìpínlẹ̀ yìí pé ṣé wọ́n ní owó yẹn tàbí wọn ni. Ni spika wa ń sọ lánàá wípé first line charge yẹn ni pé bó bá ṣe ń dé gbàrà báyìí bùkátà state police ni wọ́n kọ́kọ́ máa gbọ́ ṣùgbọ́n ṣó máa ń rí bẹ́ẹ̀ ní gbogbo ìgbà. First line charge ni judiciary wa first line charge ni NGC wa ẹ wo bí àwọn ilé ẹjọ́ ṣe rí káàkiri àfi bí ọgbà ẹ̀wọ̀n àwọn ilé ẹjọ́ wa wọn dùn rí ìyẹn nìyẹn. Owó fún adájọ́ fẹ́ ra mọ́tò ni wọ́n fẹ́ kọ́lé ni fún wọn kankan bẹ́ẹ̀ yẹn ni abẹ́ NGC ló wà ṣèjọba rìlíìsì owó yẹn wàá di pé kí ìjọba christ ma nípa àwọn ń kọ́ ilé fún adájọ́ àti pé àwọn tún kọ́ọ̀tì ṣe tí mi gbàdúrà bí ọjọ́ state government nígbà kan láwọn fẹ́ renovate àwọn kọ́ọ̀tì wa kankan bẹ́ẹ̀ yẹn ṣọ́yọ́ state government lè kó gbé contract yẹn jáde ni àbí ọyọ state judicial service yàtọ̀ síra wọn tó bá ti ti pé gómìnà lòun wá tó bá níbò òun commission òun ṣe gbé àwọn ṣàwó yẹn ó ti ń ra jọ́ọ̀jì sílẹ̀ nìyẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan tó yẹ kọ́rọ̀ yẹn jẹ́ níbi judicial service commission o iye tá a nílò rèé o fún nǹkan bíi eléyìí o ó yà ẹ lọ síwájú ilé aṣòfin ẹ lọ sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ṣe fẹ́ ná owó yẹn pé ṣó yẹ níye tẹ́ ẹ pé àbí kò yẹ níye tẹ́ ẹ pé kán dẹ̀ sọ̀rọ̀ yẹn jáde lójú ẹsẹ̀ kò ju yẹn lọ. Ẹni tó bá ń ṣe yẹn fún judiciary kí ni police fẹ́ jẹ́ police tán máa ṣe ni pé òfin aṣáàlè bẹ́yàn kan sí ilé ẹjọ́ yẹn yẹn ló máa ká wọn lára kì í ṣọ̀rọ̀ agbára àti dáàbòbò ìlú. Ẹ wò báyìí mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé ó ní wípé ìdá mẹ́tàléníàádọ́rin 93% àwọn tó wà ní ẹ̀wọ̀n lénìí báyìí pé ẹ̀sùn tó tako òfin ìjọba ìpínlẹ̀ ló gbé wọn débẹ̀ ǹjẹ́ tí gómìnà kan tó béèrè fún state prison 93% àwọn tó wà ní prison lénìí lọ́gbà lénìí báyìí state offense ìjọba ìpínlẹ̀ ni òfin kan tán ṣe tó ló kọlù kò ṣe ti ìjọba àpapọ̀ ṣùgbọ́n àwọn gómìnà ò béèrè fún state prison state police yẹn gan-an béèrè fún wọn àdẹ sọ̀rọ̀ rẹpẹtẹ lórí bá ṣe fẹ́ fọ̀ǹdì ẹ̀ kágbára ayé ṣàwọn bíláṣẹ lè gbé lọ sí ilé ẹjọ́ ẹnba bú gómìnà ọlọ́run èkìtì ẹ bá kókó ni wípé nǹkan tí ìjọba lè ṣe lórí ọ̀rọ̀ yẹn pọ̀ ṣùgbọ́n èmi fúnra mi gan tẹ bá wo bí ìjọba ṣe ń lọ síwájú lọ sẹ́yìn lórí ọ̀rọ̀ yẹn gan ọ̀rọ̀ yẹn gan tún rí bákan bá ṣe ń sọ̀rọ̀ yìí báyìí àtọ̀sẹ̀ tó lọ mo ti ń sọ wípé ìpele tó yẹ ká wà báyìí ni ìpele bí àwọn òfin tí wọ́n ti pàṣẹ national assembly yẹn bó ṣe máa lọ sí state house of assembly lójú ẹsẹ̀ fún ìbuwọ́lù kíní yẹn ń pẹ́ kó lọ mo ti ń fura pé ṣé ìṣẹ́bọ́ kàn ń gé wa lórí ọ̀rọ̀ state police yìí ẹnu yẹn la wà wọ́n tún ní pé ní ìjẹta pé house of reps yìí pé èyí tán ti kọ́kọ́ buwọ́lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn o wọ́n ti kanlẹ̀ wọ́n ti wọ́gilé pé àwọn ṣẹ̀ṣẹ̀ tí wọ́n fẹ́ wá bójú wo ètí ààrẹ fi ránṣẹ́ sí àwọn èyí tẹ́ fi ètí ẹ buwọ́lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn èṣù ló fi ránṣẹ́ sí yín ni ṣé kì í ṣòfin náà ni tó bá ti wá ṣẹlẹ̀ wípé wọ́n fẹ́ fi àfikún kankan kì í ṣe bẹ́ẹ̀ máa kánsùlù yẹn ẹ máa fi kún ni kì í ṣe bẹ́ẹ̀ máa pààyàn rẹ́ tán lódidi oro yen ko je ki joba ko je keyan mo bi ti joba nlo boya joba serious you abi joba kan bi wa ni gogo lori e ni mo ko se don look mo foro won se mo woran lori oro won ni
0: pada e seun ogbene ni olale kan san ni eyin ka to lo si oke lorun lati mu ikede ati ipolongo oja igbese le ti o ni ajo NCAA yo Nigeria Civil Aviation Authority le ti won gbe ye pe won fi ofin de eni ti se awa ko furufu le to je pe o lowo ninu isele le to sele ni papako furufu ni asaba ni ojo kewa ninu osu kefa bi pe ko ma sise mo ni awon ibi to je ti oko furufu papako furufu orilede Nigeria le to de je pe won de fi ofin de oko furufu re na lati mo o amen ni apa ibe yin o eni to wa ni igbonu re your first officer ke lori oro lo gege bi won se se iwadi lori isele na eyin ojuwo ile fi wo igbese yi
1: e seun atokun oro yen dabi ori tagi ni ojo ti kini yen sele la bari balu lori titi ah ki lo sele ba o le sele ah sa se ran ni abi awon ere tagi abari be ki se ere tagi o ko da awon kan tun ti gan dan wo
0: ah
1: nje ki lo sele ilu lo di sele on la saba ni Delta State ah ba o lo se waye se bi airport wa la saba ijo ni airport ti di titi abi jo titi di airport la fe so ni aba ni pe abe ni yen de airport asaba eyin oro eyin wa le yi o bi o di airport asaba mi ba to fe ba ni airport yen won ni ko ma ti ba pe ko duro boya awon ara ile lo ba soro si leti ni o boya kan ni o titi kan ti o jina si airport yen bi o jo runway bi o jo tarmac loju e ni bi o se ba lori titi ni yen titi en de le bayi olorun ti e ba se pe ko si portal ni oriti yen ma pa jure ni apa ibi to duro si pele ka ni photo ba nbe ni adukiti ni o nigba to ma wa di oni ki se mo Nigeria gan oni ile ijosin kan lo ni balu ni be en to de wa pa mo le America ni be agbalado ni baba 75 abi nkan ni baba yen to wa plane yen se baba tin yaran ni abi ki lo sele bayi won ja ti wo gili baba leyin o pe Nigeria o e ma tu baba lu mo ni lu ẹ̀dẹ̀lẹ̀ máa ṣe nílùú yín o ṣùgbọ́n ní orílẹ̀-èdè nàìjíríà ẹjọ́ ẹ̀yàgọ̀ fún nǹkan tó jọ pé ẹ̀ ń di bàálù mọ́ lórí nǹkan tó burú nìyẹn torí ọ̀rọ̀ yìí dùn ká ní pé pọ́ọ̀tù tó wà lórí tráfíkì lórí títì yẹn ni a di wàhálà lójú ẹsẹ̀ ni nǹkan tó yẹ kí wàhálà yẹn ju bó ṣe rí lọ nìyẹn bàálù àti títì kò sí nǹkan tó fi pàdé ara wọn téèyàn bá lè gbé bàálù sórí títì ẹ̀yẹ kan yẹ ìwé tó fi ń wa bàálù wò kó lè rí pé òkèté abọ́rù pátápátá
0: ìṣẹ̀lẹ̀ ìjínigbé lè tó tún wáyé ní Kogi ẹ pé pọ́ńsípà akẹ́kọ̀ọ́ mẹ́rin ẹ pé wọ́n tún jí wọn gbé yìí ẹ bá ṣe ń jẹ̀kuru ọ̀rọ̀ pé kó tán wọ́n mọ̀ tún gbọ́wọ́ rẹ̀ sáwò.
1: ẹ ṣe ìrọ̀lẹ́ ìjẹta lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n ń ṣe nẹ́kò lọ́wọ́ ni níbi 5:30 wọ́n ṣe nípa àwọn ará abídé nìyẹn nàmọ́ pọ́ńsípà invigilator supervisor àti àwọn tó ń ṣe tó ń kọ ìdánwò gangan wọn ṣe palẹ̀ wọn nìyẹn ṣẹ́wọ̀n ó ti wá ń di wípé boko ti ń di àràmù lóòótọ́ lọ́wọ́ nàìjíríà báyìí torí ìkọlù ojoojúmọ́ tí wọ́n ń ṣe sí ilé ìjọba yìí àwọn sáwọn ilé ẹ̀kọ́ yìí ó ti ń tó nǹkan tó mú yàn kan mìíràn torí kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ìjọ tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ yẹn ọjọ́ yẹn ló ṣẹ̀ ní ìpínlẹ̀ borno ó pé ọjọ́ 62 wọn ti fi wọn sílẹ̀ o lẹ́yìn yẹn wọ́n tún ti lọ jí àwọn ọmọ mi gbé níléèwé mi tí ó jìyàn síbi tá láàkọ́kọ́ yẹn àwọn yẹn náà sì wà ńbẹ wọn tún jí àwọn kan gbé báyìí ìpínlẹ̀ Kogi ó yẹ kí ìjọba kan jókòó kan wò ó pé ọ̀nà owó gangan no fe ma gba daabo bo awon molewe to to ba di bo di le mole mole mole mole mole bi ile bayi je le da ebi.

0: ẹni tó bá sọ wípé kọ́ mọ́ máa lọ sílé ìwé mọ́ ìjọ ṣe é ṣe ṣó ṣe é ṣe ọmọ ṣe níbi kí ìjọba ṣe nọ́mà bí kọ́ ètò gbé ọ̀nà tí ọkàn àwọn aráàlú fún máa bà láti lè fi ọmọ wọn lọ sí ẹnu ẹ̀kọ́.
1: ẹ ṣeun ọ̀gbẹ́ni ọ̀làlẹ́kàn sọ ni ẹ ká dé òkè lọ́hùn-ún ká mú ìkéde àti ìpolongo ọjà nígbà bá padà dé aláǹfààní láti tẹ̀wájú nínú àgbéyẹ̀wò ìròyìn agbẹ́mágbẹ́ ọ̀gá wa ayọ̀jọ́ emmanuel ẹ kú ojúmọ́ ẹ má yí kúrò ní ìkànnì west radio 89.3 fm àmọ́ ẹ kú kalẹ̀.

0: Adupe lọwọ Ọlọrun leti atulafale lati lo tatun pada lori agbeyewo iroyin agbemagbe be ba se yi se agbeyewo iroyin agbemagbe na le gbo le kan ni West Radio 89.3 FM eja ka si oju opo le fa awon tun gbo wa le
1: What I mean, chest, do you or your city together? Okay, I want to see you go to the cinema.
2: And I mean,
1: friends, it's 200 people that find their water. I want to find your city. You know, they can watch any car when you need a car. So I get all your city. Every day, for your city, one is a new or your city. Okay, we need more.
0: But seriously,
1: and yet, I did anything. Ewa o wa ni ijoba o n gbadun e de le fe wa di kan se na se wa di
2: ma tu na mi ti o se e bi de
1: bi o kan ni e ni 19 se wa di e sari ojo e ni 2003 bola igi won se wa di e sari je eyan wuri ti di sire yen e wa ni kan ma wa pe awon international body wole e wo se ko lohun ko se anu wa o
0: e seun
1: ka wa mo yoruba ka je ko ni
0: Eshio. 0916893 1000. Tabi 33 34 893. Lojo po Facebook West Radio 893 FM fan page. Ever so.
3: I'm a first lori or governor be can come investigator. Oro temi. Ba se rile mi se ma so fact o te manda le lori mi ko se ije. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pé kọ́ máa investigate, kọ́ máa investigate yìí. Ẹni tó bá ṣe pé kọ́ máa investigate, ó ń support terrorism ni.
0: Ẹni tó bá ní kọ́. Ṣùgbọ́n àwọn ilé aṣòfin wọn ò fọwọ́ sí.
3: Ẹgbẹ́ kọ́ lè máa sọ̀rọ̀.
0: Ọ̀dà. Hello.
4: Brother mi.
0: Ẹ wá kó
4: jẹ́.
0: Ẹ ṣeun.
4: Ẹ̀gúsẹ́ ìlú.
0: Dúpẹ́.
4: Olóòtán ni.
3: Bọ̀dá mi.
4: Màmá
3: ọ̀pọ̀ Nàìjíríà.
4: Ẹ bá ń gba owó gidi.
2: Ṣé àwọn obìnrin fi ń sẹ́? Mi ń kẹ́kì.
4: Lọ bàbá mọ̀ ìmọ̀lẹ́ ayọ̀ ayọ̀ lọ́nà. Kẹ bá ń kí dádì pé wọ́n ṣe gan-an. Ẹkú iṣẹ́ ìlú.
3: Iṣẹ́ ìlú.
4: Lágbára Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run lèmi ń tọrọ fún yín o.
3: Èdè
4: kákò lórí ìdílé yín.
0: Àmì.
4: Ṣé ẹ rí ọ̀rọ̀ ìlú yìí, bàbá? Ẹ ri pé mo kàn kò yé èèyàn kan tí wọn ti ẹ̀fẹ́ máa sọ mọ́. Ẹ ní.
2: Ṣé àwọn pánì ni ẹ wá wù wá?
4: Ẹ wo bí nǹkan ti ṣe nínú ìlú ṣé ìfẹ́ ẹ ní kẹ̀gbọ́n ẹ̀ ṣe? Mo kàn ń gbọ́ròyìn inú kàn ń bíyàn tẹ́ bá ń gbọ́ròyìn. Wọ́n wá káwọn ọmọ nílé Ọ̀yọ́ tètè kò bá àdìbọn ṣe fún wọn lówó tó máa já sí fún gbèsè ayé àwọn
2: èèyàn.
4: Ẹ wá wù wá. Ìjọba yìí o. Àwọn kìíní kan bọ̀rọ̀ ní náà ló bèrè fowó o. Àwọn kìíní kan bèrè fún ẹgbọ́n. Ṣé o ṣe o ṣe ẹ̀yin náà wo nǹkan àtújá sí báyìí? Wọ́n wá sọ wá di gàrí iṣẹ́ akọ̀ wọ́n kàn ń pè fún un.
2: Ẹnu mi kan ti rẹ̀ mọ́.
4: Ọ̀tọ̀ lè bá gbọ́ lé ní ọ̀tọ̀ lè bá gbọ́ lọ́la. Fíìmù tó tún lọ ìyẹn láì ní gbogbo gbogbo rẹ̀. Ẹ kú.
0: 0916 7 8 9 3 3 3 4 8 9 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 09 893. Lojo ko Facebook West Radio and page. Hello, eti wale o. Ema.
5: Mo ku se gam o.
0: Ema seun.
5: Ale sa ni ka ta o. Ko lede.
0: Seun.
5: Olo ti wa
0: seun o, seun.
5: Eme jogo fun yin o.
0: Ami. Ami, seun.
5: Ore je gan ti bo. Nta fe wu ko ye wa gan. Olorun ni ko foro ti wa ledun sa ma ri so bayi. Se ri ba se wa yen. Ke ti wa la kankan. Iyi pa. Ko tin ti a le se titi titi. O se yan ko fun o se. Ah, ra fe are bo. Eje ka ba ise ka ka te ma se ja lo ba ka di di bo wa. Olorun to da wa nbe leyin wa ko ti ni pada lai lai. Wa ko ri wa pe iya ni won fi je wa oto din ta gbo le le oto din ta gbo le le oto din ta gbo lo tura foro wa ti na ni ta fi lo de n to da wa ibo o mi to ba po le ya ma re la si o afare poni tru ya na ko po o mba na di abada yo se ju gbogbo wa o le din da ta ti de ni aye wa
0: Ẹṣun.
5: Èmi tí mo kọ́ lọ́wọ́ bá fòkun sí àtẹ̀lé aláàánú ni. Ẹ máa ro
0: yẹ ojú. 0911000 0916 893 1000. Hello 0915 3334 8930.
6: Oni won ko ton fi se oro ara
7: apo apo fun ya
6: tamo yesu kankan awon to se joba orile ede ati opolopo awon eyan tori pe laarin wa na nu won ti ba fi orile ede so aborisha orile ede aborisha nitori won bo e obe fun ni won pin yen o se emi to wa laye ko lo n so ya Okay, see, and when it was a whole bad group, we say, I won't go to you. What is anybody for it? The book, for it, but not that be. Check it, say, me, Boris, and yet. The rest, when you come back home, I want to say, your back, once you are in your back. All of you put in the phone, because one way, but not in your way. Àwọn ọ̀daràn kan máa kó papọ̀ mọ́ ọwọ́ ará ìlú ìṣàbọ̀ àwọn ọmọ ológun kan máa fi ṣe láti orílẹ̀ èdè wọn ti gba ayẹyẹ àmọ̀ràn yẹn.
0: Ẹ ṣe o.
6: Ó ń báyọ̀ lẹ́rù o àbí iṣẹ́ ẹ̀rù ní kẹ́kìrẹ́. Ẹmí sí ẹ̀rù bá olórí wa kó bá ẹ̀yàn wo ní lòun jẹ́.
0: Ẹ ṣe ẹja fẹ́ lómi láǹfààní. Ẹ ṣe o, àdúpẹ́ alàgbà òlu látòlúyọ̀lé. Hello.
8: Olu ẹ̀sán ni.
9: Bàbá.
8: Olu ẹ̀sán mi.
9: Yes sir.
8: Nàìjíríà máa ń celebrate pé tí ìdààmú àti wàhálà bá ti dé báyọ̀ ni Nàìjíríà máa ń jẹ́ ká àwọn ọmọ yẹn ni Nàìjíríà máa ń fẹ́ kára tù. Wọ́n mọ́ bá ti wà ní àárín ìlú pẹ̀lú gbogbo owó orí GDP tí ó ń wọnú orílẹ̀-èdè. Tí ìjẹ́rí màmá kan wà ní Jọ́sán lẹ́ni àgbàdo ló ń tà. Ìkú mi ló jẹ́ káwọn kọ̀ọ̀kan máa gbọ́ West Radio yìí. Ẹ̀yin lẹ̀ ń jẹ́ káwọn alágbàdo nǹkan kan mọ iye tí ó wọlé nísìnyí ohun tó ń fojú wa rí.
7: Gbogbo
8: nǹkan kan mọ́ lágbára ọlọ́run ẹ̀mí ṣìṣe àti brother mi tó ń tọ́kùn ètò ẹ̀mí ṣìṣe o lágbára ọlọ́run.
0: Pẹ́ àmọ́ lórí.
9: Bí mo ṣe ń sọ̀rọ̀, ọ̀rọ̀ délẹ̀. Wọ́n ló fẹ́ investi.
0: Hello. Yes, ma'am.
5: Okay. No, I need to Oh, so you get my taco, so that you walk around. Sure, you wear them. You have a progress to get here, Kawa. Kawa Dashi, first of all, you are equal to 21
3: more. And I bet you've been here 2013, sir, 2014. Think of two shelly, two shelly, whatever.
0: Okay.
3: Okay, you might be a basin and two DAPC anyway. Wọ́n ní bí kí International Criminal Court ti bí kan abé Jonathan láti ìlú òyìnbó. Ó wá dórí tí wọ́n, wọ́n ní èrò rẹ̀ má ṣe bẹ́ẹ̀, àbùsí ni.
0: Níbo yé ti yín?
3: Àbùsí.
0: Hello?
10: Ẹ̀ka àrọ́sà. Ahmed ló ń pè.
0: Láti bò.
10: Láti ilé olómù.
0: Ẹ ṣeun.
10: Ló dín jó níbàdàn.
0: Ẹ ṣeun.
10: Ẹ jọ̀wọ́, ṣé gbogbo tí a máa ń sọ ní Ìbàdàn lórí orí rédíò yìí? Àwọn èèyàn wọn tó wà ní Ìbàdàn bí èèyàn mélòó ló ń vote. Wọ́n ń vote ẹnu nìkan náà ń sọ. They cannot vote. Wọ́n ń vote ẹnu pọ́pọ́pọ́pọ́pọ́ nìkan náà ń sọ. Ẹ sọ fún wọn kó púpọ̀ tó ṣe kí nìkan wá tẹ́ndà ẹnìkan mú voter card wa. Èmi ò ṣe àfi owó kan lẹ́nìkan ọmọ owó. Gbogbo àwọn ọmọ Olùbàdàn owó ni kò sí pẹgbẹ́ṣẹ́ fún wọn owó ni.
0: Kì í ṣe gbogbo wọn náà ha lè sùn ká kọrí sí
10: ìtọ́. Ẹ kò lè gbẹjọ́rí. Kí ni mo gbogbo èèyàn lè gbogbo wọn lè sùn sórí kan náà?
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
10: Ẹ má bínú o.
0: Ẹ ṣeun. Ìwòye tí wọ́n nìyẹn wípé gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ yíká ní pé gbogbo èèyàn ní voters card ni wípé yóò tún ṣèrànwọ́ fún yàtọ̀ sí. Ìmọ̀ràn ni ó wá látọ̀dọ̀ tiwọn. Hello.
11: Hello.
0: Yes,
11: hello.
0: Ẹ kò jùmọ̀ o.
11: Ya ẹ kájọ sá.
0: Ẹ tó kọ yín. Ẹ ó ti rè o àwa kọ. Láǹfààní àti pè wá padà.
3: Bí mo ṣe sọ, ó lóun fẹ́ investigate Senate ní kó má ṣe. Presidency ní pẹ́rọ, máa wẹ́ òṣèlú burúkú ló fẹ́ ṣe. Ìṣòṣe ọmọlẹ̀ kò sọ̀rọ̀ tí ó sọ sí tán. Ṣé ẹ̀ ń fi nǹkan pa mọ́ ni?
0: Ọ̀dà.
3: Ṣé nǹkan kan bá tẹ̀lé lójú tèmi o? Wọ́n ní pé kinní kan sọ ọ̀nà.
0: West Radio 893 FM fan page. Àwọn àtẹ̀jíṣẹ́ wọ́n ti láǹfààní láti wà ń bẹ̀ láàárọ̀ tòní. Adédàtì ti kí wa nínú kúlò. Ọ̀dà ìṣàlàyé ò wípé ṣe rí ọlọ́pàá Èkó jẹ́ pé he would not have been. Ní dẹ̀dí pé àbámọ̀ nílò rẹ̀ o. Kálí pé tiwọn láti rí pé wọ́n dáàbò bo ẹ̀mí àti dúkìá. Àwọn ọmọ orílẹ̀ bí gbọmọgbọmọ ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìkọlù àwọn agbébọn bó ṣe jẹ́ pé ó yé. Tòun bani lẹ́rù jọjọ. Ẹ òkun lọ́lá lójú òpó Facebook West Radio 893 FM fan page. Bákan náà Facebook West Radio 893 FM fan page. Àwọn náà wọ́n sọ̀rọ̀ lápá ẹbẹ́ o. Wọ́n lè tó ní ṣe pẹ̀lú lórí ti ọrọ̀ ajé wípé ẹ̀yìn. Ṣù bí George Ibadi Ahim Party on the People. Ṣé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọlá. Wọ́n fi sọ bóyá owó kìíní ọ̀hún kò sì sóore o. Nọ́bẹ̀ sí ń ṣàlàyé orílẹ̀-èdè Nàìjíríà. Ìnira mú nínú ìṣẹ́wọ̀n òṣì pẹ̀lú àìníṣẹ́ lọ́wọ́ o. Tó jẹ́ pé gẹ́gẹ́ bí ìkan náà dẹ̀. Inflation wípé gbígbé ibi ayé gan wípé gbogbo ẹ̀ náà ni ó mọ̀ wọ́n gógó by cost of living wípé ó wọ́n gógógó lórí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní. Àtúntò ọ̀hún wípé kò ṣiṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé ó ṣiṣẹ́ o. Bákan náà lójú òpó Facebook West Radio 893 FM fan page. Adérúnkẹ́ Akúrẹ́dẹ́ Ọládélé àwọn náà kàn sí wa lójú òpó Facebook o. Wọ́n ní pé wípé before the shirt was, what was the price? He met. Hey, quick here, today, number, oh, wait, whoa. Quick one. Dapada, see, oh, you're talking about, in a, yo, eh, show. You go, oh, that, quick one, quick here, sorry, quick, can go. We are tired, okay. I want you want us. Why do you know or wrong? A bone. Oh, Lord. The idea. Oh, Facebook. Where's Rita? She are they taller? I want to come see. Wow. To JP. What's up? Nipa is on it. Hey, appears to have resolved only after he left the AP. Quick, got up on the APC. Bossy, oh, you look to Pada. Lanfani lati jade pe o si o mole pe se wo soro
9: ta ti fi gan kun oro yen obeni kan minister ni de tele oni bo yiwe ko yiwe se ba kan a fe le kuro ni o lo si PDP ije lo lo si ile ejo
0: hello ire
9: ije to lo PDP fun ba ticket PDP fun enugu ije na ti bo se kini kan kini kan o le bi lo si ile ejo lo US
0: oda gbe Any common lady in Nigeria, Moran,
9: you might come back to your cash. She, cash, I like this. You are to write, you are funny. Can you get your room? You know, lay in, Ellie can register Lori, Bella, she click on it. Bella, she fingerprints, I don't want that. Or do you buy any color? You're in the loop, yeah, Fujova. Kan se kan to ati kan to ye ko ni won lara owo ilu ni ko bo kata ilu
0: ese ese won ti a pe yin ti e de je wa ese pupo ise pupo eyin ti e ba wa da seto laaro toni adupe amo anfani lati gbe e ma ma fi se binu le e ma binu kuku na ese o Olorun mo ran yin lowo ese gan ni lati to pada wa ojogbon nibi ta ti tesi waju lati mo soro pelu orilede wa Nigeria na mo ni o lori eto ijoko ojogbon laaro toni a menuba eto idibo gomi ni ipin le osun iyan na la fi mo lanfani lati gbalejo eni ti se fun gomina ipinle osun lori oro oni se pelu eto igonza fefe ateto iroyin ni ogbeni oluleyin ismotu mc malaga lamo lanfani lati jo takuroso lori eto ijoko ojogbon laaro toni e ma yi ko ni kan ni west radio titi ago mewa ta pada wa lori eto ijoko ojogbon jade wole wa ni mekun lowo le ni o a ni ro ngbe sonu bi o se bi omo kan ta je la nwa ani pade kan ti o je wa eri pe ran eyan kan lowo le ni kede ma ran ti wi pe orile ede Nigeria ti wa ni a gbodo je ko baje pupo yin te wa ni ipo ase na a ro yin wi pe ke wuware ke sere e ma je mo kabamo wi pe a yan yin sipo Olorun ran wa lowo o ibi oni de ba wa titi ago mewa ta pada wa mi o fi yin sinu banuje mi o ni ba ninu benuje temi tope olawole omo baba sha plane e keni ojo rere o

0: láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọgbẹ́, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ́ wa, kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.
1: West Radio Konga agbon magbe to kun fun omi ogbon imo ati oye
2: o so kale sori mi o so kale saya mi o so kale siku mi o so kale sokan mi
1: 89.3 FM Oluyole Estate ni Ibadan lawa
3: ati de o eko amojuba wa
4: Konga wo ni gugu aye dadare kiri ti won pon yi West Radio 89.3 FM Kanga Agbemagbe

0: karawa sinu ile wa. Ọlọ́run fara tu wa lórílẹ̀ èdè Nàìjíríà.
1: Kára o tu wa o.
0: Jẹ́ kí ìtura wọlé sórílẹ̀ èdè Nàìjíríà.
1: Jẹ́ kára o tu.
0: Orílẹ̀ èdè Nàìjíríà gbọ́rọ̀ Olúwa gba ìtura o.
1: Ní Nàìjíríà.
0: Ìpínlẹ̀ Ọ̀yọ́ gbọ́rọ̀ Olúwa gba ìtura. Nílẹ̀ Ìbàdàn gbọ́rọ̀ Olúwa gba ìtura o. Ọdẹ nìkan kan wa kó gbọ́rọ̀ Olúwa kó gba ìtura láàárọ̀ yìí. Ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n tẹ̀ wájú gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ nìkan ni West Radio 89.3 FM.
1: Orí bá ń kórè wálé, ẹ̀dá mi má tàn mí jẹ, ẹ̀fẹ̀ kó bẹ.
0: Ẹ̀jẹ̀ ká ṣe ojú òpó rẹ̀ fáwọn tó gbọ́ wa lé kalẹ̀ láǹfààní àti máa dá sétò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Àwọn ọ̀rọ̀ ṣì wà ta fẹ́ láǹfààní láti nà ń bẹ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n tá a jọ wà láàárọ̀ yìí.
2: Kí o tó sí ojú òpó lẹ̀.
0: Ẹyìn o.
2: Mo nílò láti contribute sí ọ̀rọ̀ ológun dé yẹn.
0: Ok.
2: Ṣé rí inú mi mi kì í dunnú sí àwọn tó máa ń sọ wípé ọmọ táyé bí láyé pọ̀n. Ẹ mọ̀ ṣàkíyèsí àwọn tó bá ń mention statement yẹn wọ̀nyí tọ́jú ọmọ dáadáa nínú ilé. Ọmọ táyé bí láyé pọ̀n. Now àwọn òbí kan ló tó wọ̀dé stage kan tó fi jẹ́ èèyàn láyé. Now ìgbà táwọn òbí yẹn dá tí wọ́n train yẹn dáadáa, o kì í mu ìmukúmu, o ìfín, o ìlá, wọn à bọ nídìí nǹkan bẹ́ẹ̀ rí. Ọmọ rẹ wá o wá discover pọ̀ mọ̀ rẹ. Bóyá sìgá ń rùn lára rẹ̀.
0: Ó kọ bí ara sí.
2: Nǹkan kan rùn lára rẹ̀. Ó sọ̀rọ̀ ó fèsì ẹ. Ìwọ ò kì í mu nǹkan kan. Ó wá fèsì ẹ wá sọ̀rọ̀. Òórùn ẹnu rẹ̀ ò dẹ̀ gbọ́. Ó wá lọ́mọ tán ayé bí láyé pọ̀n. Ìwọ gangan ló ba ọmọ yẹn jẹ́ láti kékeré. Ẹ rí pé ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lónìí. Àwọn òbí ló kọ̀ọ̀zẹ̀. Àwọn òbí kan tí wọ́n máa fi ara mọ́ pé ọmọ yìí wọ́n mú ọmọ àwọn ọmọ kan bí ayò. Wọ́n pa àwọn ọmọ kan tì. Àwọn ọmọ tí ẹ pa tì yẹn iná máa dí sí ló máa di kanranjangbọ́n sí ẹni tí ẹ sọ pé ó jẹ́ ayò yín tó dẹ̀ wúlò tó dẹ̀ dá.
0: Ọmọ tá a kọ́ ni ó padà wá pa ọmọ tá a kọ́.
2: Ẹ ṣe eyín bá nàwó gédéńgbé àtọwọ́ òbí. Mo dẹ̀ máa ń sọ ìgbà táwa wà ń kékeré wọn gbọdọ̀ gbóòórùn nǹkan tó jẹ mọ kíní ọtí mímu. Wọn gbọdọ̀ gbọ́ lẹ́nu mi. Wọn gbọdọ̀ gbọ́ nítorí wípé discipline wà fún wa nígbà náà. Tá a bá wá sọ ọ̀rọ̀ ayé ìjọun tẹ́nìkan bá bọ́ sí kọ̀rọ̀ tó bá mu ìmukúmu bíi pàyà bíi nkankan tàbí nkankan ní kọ̀rọ̀ kọ̀rọ̀ ni ó tiẹ̀ títí mú kò ní mú níta gbangba. Ní ìsìn ìta gbangba wọn ti mú gbogbo nǹkan tí wọn mú. Ìjọba ò dẹ̀ rí nǹkan ṣe sí. Ibi tó ti kàn ìjọba rèé. Ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ìjọba nígbà tá à ń bá ń sọ̀rọ̀ nípa ìjọba àwọn ìjọba kan wà kan júko ni. Tó yẹ pé tẹ́ ẹ bá dìde kẹ́ ẹ fún àwọn tí wọ́n ń tajà yẹn ní òfin tó gbóná. Àwọn tí wọ́n ń mú nǹkan yẹn ní òfin tó le. Tó yẹ pé tí wọ́n bá ti kó wọn. Mo máa ń sọ kíní kan pé ọmọlúàbí lẹlòmíì nínú àwọn tí wọ́n mú nǹkan yìí. Tí wọ́n ò bá mú nǹkan kan. Tẹ́ẹ̀rì pé ọmọlúàbí ni. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá fín tí wọ́n ńlá. Tí ẹ̀yin tí ẹ jẹ́ alákòóso wa tẹ́ ẹ̀ wá ní òfin kankan tẹ́ ẹ lè fi. Nígbà tó jẹ́ pé ẹ̀yin náà ń gbà wọ́n láyè pé kí wọ́n ọ̀pọ̀ ọgbà lẹ́mọ rí wọn nínú campaign. Àwọn ni wọ́n ń lò náà.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú mi
2: gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú.
0: Ẹ̀dì bọ́ọ̀sì àwọn tí ó mọ fẹ́.
2: Wọ́n dẹ̀ ń bayé àwọn ọmọ yẹn jẹ́ ni náà. Wọ́n ń bayé wọn jẹ́ ni wọn. Ṣé rí tí wọ́n bá fẹ́ fún wọn ní owó. Ìgbà míì owó nǹkan tí wọ́n mú ni wọ́n fún wọn. Wọ́n fún wọn ní owó tí wọ́n fi géèyàn láyé.
0: Èmi gan ó dìdí ra àpò pẹlẹbẹ ní
2: wọn pé fún wọn.
0: Tí o lè rà fáwọn ọmọ ẹ o.
2: That's why tí mo fi sọ pé òfin Nàìjíríà gbọ́dọ̀ jẹ́ àtúnṣe. Àwọn àtún òfin Nàìjíríà yìí ṣe ni. Ok, àti ẹ̀fẹ́ rú ìjọba ológun mọ́. Àfẹ́ mọ́ Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n wáyé. Ṣùgbọ́n mo fẹ́ mú kan nínú nǹkan wọn tí a ń ṣe lákòókò kan. Tí war against indiscipline.
0: Why?
2: Why? Tí wọ́n ṣe ń gbà náà. ti o ba da ile si ojo agbara tabi o se nkan kan to je mo doti
0: awon kan to to sabe wa ipo
2: ehe tabi pe o le mo fi sapere ni o tabi pe o toju agbegbe re sa o toju inu ile re
0: mo to to
2: o toju shop to tin taja right won mo ni ton ni amuwa ninu kan charge si court court agberin abi eko nitori ko fi awon lo ofin yen nigba na ni
0: laye awon ide
2: agba laye awon ide agba ati buhari nigba na now ninu awon nkan ti awon ologun se kilo ni tawo lo se lu gan ta le mu ninu e ki se gbogbo nkan ti an se lo da e ti understand this when you ti won se to da eyin o se mu lara won pe o ya ijoba temi fe se yi emi fe se ko orilede Nigeria gba tun se ni omo lu abi po orilede Nigeria sugbon awon ijoba wo ko bi ara si o fe da be ni pe nigba ti won ba nilo won wa ni omo oruku ni le asiko ti e ejo ede transform life awon omo won yi transform life won won den finish oju yin won den la soju yin e de ro pe aye gidi won gbe
0: eyin o de gbe aye odo lojo
2: la orilede la den kini ye den mu e mu won kuru won tete n koja lo nigba to ba ya ara won mo wu won mo ro pa won sanra ni inu won odun igbo ba ya ikun o yo e ti ikun re ojo ti gbogbo oro yo ti gbogbo awon nkan yen yin den sele yo mo gbe bi eni poko arun now ijoba wa si ri awon nkan won yi won de sese lori e e lo kaakiri gbogbo awon ile igbafe wa gbogbo
0: sugbon baba wa le se
2: e mo ri gbogbo awon nkan won yi nibe
0: a le so pe won o se kankan lori e o dabi pe ba ti pa kan nikan ru ejirin ote ni e ja gbe pe na o ni royin kan to jade hello
3: hello
0: e mo se baba
3: ogbeni adios karade mi o lati ko la apata
0: e se o
2: e ka bo sa
3: kolon ko fi orun ke toja ise ka
2: Amin.
3: Tatara Jimoti. Igba ti tata gbe ibise pẹlu awọn fashion posting da yẹn. Gbogbo ọmọ ti lu ṣe ri. Ṣugbọn iṣẹ naa kan to fi oṣelu bọ. Awa naa la maa nu de, awa naa la maa nu to ṣe lọ. Bẹ́ẹ̀, wọ́n yìí máa fún àwọn ọmọ lórí.
0: 1000 fifa awon odo lorilede Nigeria ye o ti npo si yo npo ju 0916893 1000 hello ati wale o ojo opo yi ni o
4: baba yen te fe soro
0: ojo opo ile mo binu ojo opo ni boya ke lo imi e le lo 0911 3 4 8 9 3 0911 3 4 8 9 3 tabi 0915 3 3 3 4 8 9 3 hello e ti wole o
3: ẹ kú iṣẹ́ sá o.
0: Ẹ mọ̀ ṣeun bábà.
3: Kò sí ìpè ní oníṣẹ́ ẹ̀jọ́ ẹ̀yìn padà.
0: Ẹ ṣeun.
3: Olú láti bí ọ̀lẹ́ ń báyìí.
0: Ẹ ṣeun.
3: Ẹyìn èdè tí dádì wa sọ yẹn, ọmọ dayé bí láyé ń kàn. Ọmọkọmọ, ọmọ ẹran ló pọ̀ jù ní ayé.
5: nítorí broken home olo bí gbogbo àwọn ọmọ burúkú yẹn olódálẹ̀ broken home is broken relation. Bí ọ̀rọ̀ ọlọ́run ṣe jẹ́ kó dínú fún wa nígbà tí ilé dúró tí àwọn tí òbí tán wà nílé lẹ́yìn táwọn ọmọ bá ṣe oríire tán ṣùgbọ́n wà láyé ara wọn kí ilé yẹn tó ṣe dúró ohun tó ń jẹ́ ilé nìyẹn. Àwọn olórí ìjọ ti wa ohun tí wọ́n sọ fún wa nìyẹn. Ìgbà ẹni lédu ìgbà ẹni nǹkan tó ń jẹ́ ilé nìyẹn a ò mọ ìmọ̀ ilé ní orílẹ̀-èdè ní orílẹ̀ èèyàn dúdú kó táwọn òyìnbó ni wọ́n ṣe é ni wọ́n ní ìgbékalẹ̀ ètò yẹn. So àwọn tó máa ṣe iṣẹ́ àwọn yẹn ló máa wá ṣèjọba kó máa tó máa borí mẹ́yìn. Àwọn ẹbí àwọn akọ́bìnrin jọ wọn ò lẹ́nu ọ̀rọ̀ wọn ò lè tí wọ́n lè
6: ṣàkóso
2: ọ̀rọ̀
6: pé ilé tí ò tó inú fà á ó ló pọ̀ jù nínú nǹkan tó fà á lórí ọmọ míì náà ọmọ àlùfáà gan tó jẹ́ pé bàbá rẹ̀ wà sùn lórí pẹpẹ náà èmi kanra jẹ́ bẹ́ẹ̀ni mí o.
5: Bẹ́ẹ̀ni àwọn òbí tó sì wà láyé gan wọ́n ń gbàdúrà pé kọ́mọ wọn kó ṣe oríire. Pọ̀ sí iṣẹ́ ṣé iléèwé kan náà kọ́ ni gbogbo wọn jọ ń pàdé.
6: Bẹ́ẹ̀ni
5: mo ti ríbi tí àwọn agbófinró ló ń kọjá tó jẹ́ pé ibi tí wọ́n ti ń mu nǹkan àwọn yẹn ń sà wọ́n pé ilé kan tán kí àwọn agbófinró ló ń kọjá. Nígbà níbẹ̀ tó sí ibẹ̀ yẹn ni wọ́n máa fà wọ́n fẹ́ gba ẹ̀tọ́ tí wọ́n ni. Àwọn ibì kan sì wà ní odò ọ̀nà iléèwé tó jẹ́ pé lójoojúmọ́ tẹ́ bá débẹ̀ ẹ máa bá wọn ní ibẹ̀ tó jẹ́ pé ẹ ní sí kẹ́mà rí agbófinró ń bẹ̀ pẹ̀lú mọ́tò àwọn agbófinró.
2: Ló jẹ́ ká ráwọn agbófinró fín
5: wọ́n ti rí wọn fún. Ẹgbẹ́ ọ̀sán
6: agbófinró bí gan ń fa òun ìmí gan ń fa tiẹ̀.
2: Bẹ́ẹ̀ ni ń gbọ́jẹ́ pé láàrin wọn ló ní ojú kan.
5: Bẹ́ẹ̀ mo fẹ́ ṣe education kan tí mò ń sọ yìí.
6: Ẹ ṣeun.
5: Mo sọ fún lẹ́nu ilé. Àwọn tó ń àwọn rider tí wọ́n àwọn special ọ̀kadà machine tí wọ́n ń gbà káàkiri ìlú báyìí sí. Wọ́n súnmọ́ ibi tí mò ń sọ yìí. Ó dàbí pé òkú yẹn náà fi ń dispatch àwọn nǹkan olú ẹ̀ káàkiri. Torí kí ilẹ̀ gúnbà ẹni mo ní ṣé kìí ṣe àwọn tó máa wá búyọ ìlú ìlẹ́nu ni àwọn tó máa ń gbó ọ̀kadà tẹ́ bá gbúrò ọ̀kadà yẹn ẹ̀kọ́ máa gbọ́ ń gbò gbà mí máa ṣe bẹ́ni tó ń escort àwọn olórí ní express tó bọ́ máa lọ gàrà ká máa tẹ̀lé ra wọn.
2: Ìgbà wọn ò tẹ lófin òfin tí wọn tẹ̀lé kò sí òfin náà nìyẹn.
5: Irú àìwà ni ìlú Ọlọ́run kó gbà wá. Títí èèyàn rere bá gorí oyè ìlú Ayọ̀ ẹ̀ṣẹ́ ni òun bá gorí oyè ìlú Akẹ́dùn.
6: Ẹja tún fẹ́ lòmí láǹfààní ẹṣẹ́ o ẹṣẹ́ o hello ẹ ti wọlé o. Ẹ káàárọ̀ bàbá.
7: Ilé akéèké ni ọmọ nìyí láti ọmọ
6: kan. Ẹ ṣé o.
2: Ẹ ṣé o.
7: Mo kí yé.
4: Ẹ ṣé sà.
7: Bàbá mo kí yé o.
2: Ẹ ṣé gan sa o. Ẹ ṣé olóyè.
7: Ẹ ṣé sà.
2: Ẹ káàárọ̀ lè sà.
7: Yẹ sà. Ṣé rí gbogbo nǹkan ti wọ́. Gbogbo everything ti wọ́ gbogbo system kò rí bó ṣe yẹ kó rí bọ́. Ẹ sà. Ṣé wọ́n sọ fún mi? Fún àwọn tí ó yẹ kí àwọn agbófinró tó máa kò báyìí tó máa jẹ bíà tó máa jẹ .
6: Pẹ̀lú yúnífọ̀mù lọ́rùn.
7: Àwọn tí ó yẹ kí wọ́n mú tó ń rúfin. Kí ni o ti ṣàyè sọ̀rọ̀ ẹgbọ́n mi sà.
4: A wà pẹ̀lú yìí.
7: Ìgbẹ́ni information tí ó bá because I know the omori momo. Ọ̀rọ̀
4: tí ò bá yẹ kí ọ sọ tí ò bá mọ̀ má máa sọ. Bẹ́ẹ̀ni. Ṣebí fọ́nrán kan ló tẹ̀ ṣe wà níta tí kan mu tágbófinró kan mu nǹkan
7: yín. Àwọn máa ń dọ́kọ̀ káàkiri.
4: Ṣé gbọ́ mi sà. Àwọn pẹ̀lú yìí.
7: Òun ló fa gbogbo orú àwọn kan báyìí. Ẹjẹ́ sọ fún yín sà. Àwọn tó máa sọ pé ní wọ́n ń tẹ̀ka wọ́n ṣe bá wọ́n ṣàwọn ilẹ̀. Mo ti jókòó báyìí. Bíbọ̀ ìkan tó kò sí wájú mi tó sọ kalẹ̀ báyìí tọ́ ní bàbá olóyè ẹ máa lọ àwọn ọba yín ní ẹjọ́ táwọn ọba lẹ́jọ́ rere. Bí mo ní kalẹ̀ bí kò kọ́ mi.
4: A gbọ́ yín dáadáa mọ́ o.
6: Ẹ dákun ẹ lè tún wá.
2: A ti gbọ́ yín.
7: Mo ní mo ti jókòó pẹ̀lú ọmọ yín. Ṣàjọ̀gùn báyìí tó já bọ́lẹ̀ tọ́ ní kí bàbá olóyè yẹn máa lọ sí. Tí mo ní kí ló ṣẹlẹ̀ tí mo sọ̀kalẹ̀ tí mo ní mi lọ kí ló ṣe. pe won ti mo won awon mo be ka bi pelu won gba wo
6: Aye de mbaje gbugbo e wa
4: Sheri oro ise awon alase o po Sheri igba ti te ba wo igba ti Gomina Jimobi ko lo nfo ro ke nigba ti baba yen wa ni alefa igba yen lo to e ri pe ko si eni na mi o ti ri onitohun tori pe isowo to fi ko won de ipe operation boss ise ti won se nigba yen emi mo le so fun yin pe mo ri eyan kan ninu awon mo lile ta awon mo ipan le yen ni kini olohun mo pe ohun le kose laye ohun gbogbo won kere opolopo won abe bridge mo le teyen le ma ti ri won to ma ti ma mu ku mu ma fafa kufa amo nigba ti owo awon operation boss ti te nigba yen won fun ni mo ro bi iru iya yen ko jeri ni
6: igba
4: to ti dele aye won wa tun brain yen o da pe ni na ton na gba yen o reset brain yen so debi wi pe ni isin won na pada opolopo won pada ya nkan to da fura won tori pe won ti gbogbo gba won ni gbagbo pe awon le lo se awon le kose ka won de surire ni die so ti mo efa yo ni pe nigba yen pelu gbogbo igbese tajimo bi gbe ngba yen e mo ya won eyan koda o je nkan ya lenu pe awon to tu loruko ni ilu ta wa ina tun so pe komana won ko ma se kini kokene kan kilo kan pelu pe awon mo nsag kilo kan pelu pe awon mo kan dinrun okunrin dinrun kilo kan pelu gbo kini gbogbo e wa wo o fi won le gba yen e wa wo bi ti gbogbo e pada
2: ni afikun oro ti won so yen e bi pe ijoba jimo bi ngba yen awon eyan kan awon omo kan ma nrin ni hoho to je pe won a fi abo ara won sile nigba yen ni woro oju won ma nko won ni ti won ko won igba to ya ni won so pe ki lo de tin ko won ti ge bi nkan ti won so yen ni o
6: lo
2: laju ni now se wa ri akoko ta wa yi won ti ri awon agbofinro wa na fin awon agbofinro na fa ye ele o won fa ye ele in the sense that pe won se bi ti gba kan mo awon eyan woyi nidan pada ya kan je gbon sawon eyan lorun e wo mo ni odun kan wa mo n koja lo ni agbegbe kan mi ni dako adugbo yen ko mo ba de ri pe a o dako adugbo awon rara sugbon ko fe si adugbo to je bi ko lofin ti o fi fe si awon kan baye o ma sele mo wa n lo mi o wo aso tiwantiwa mo kan wo aso alakowe ise mo pe en ti o ba ti run gbon to de bo boya pe irun mo lasan ni bi irun gba ti wo wuyi won ti mo pe sago firo
6: irun gbo lo
2: esi pa ogbe ni oludayo bi o se fa gbogbo irun e bo ba ti yo lo kan laye igba kan
6: eni oko e ba ti ba ni
4: I bet ma gbe si do this call of gbogbo wa lokan ba
2: le gbogbo wa lokan ba le so guys oro ti mo ba bo nje je mo wi pe gbogbo won bere si wonu won kolof won sa lo ni ki de ni bi mo se dress ti mo nbo won ro pe agbofinro ni mi oro ti mo nso yi ki se year 2000 19 something ni
6: nigba ti o si ni yi dada
2: nigba to won si ni yi dada ti won sa fun awon agbofinro ti agbofinro ni yi nisin won ni yi mo ngo je pe mo juwo si won ni ti ofin kan ba wa pe eyin agbofinro gan se e je ki ofin yi o mule mi fe ri eni to nfin tin la ladugbo kaakiri kaakiri
6: eni te ni o meni tin fin tin la ohun gan fin
2: ohun
6: la o n gba lo won
2: jeun roje
6: e wa lo mo mu
2: e wa ni so gbogbo awon nkan bayi ti ofin o ba ti wa to je pe ofin to rin le daada lori lede Nigeria lapapo kò sí bí àwọn kan ẹjẹ́ gbò ṣe ní mọ́ pọ̀ sí ara wọn náà ni wọ́n di bandits yìí o.
6: Ká tó máa kọ́ kú lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ ní ẹjẹ́ ká jó eléyìí mọ́ ọ̀rọ̀ ayé ààrẹ Olúrẹ̀mí Tinubu náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin wa wọ́n dá akọ wọn lágbájá lágbájá lágbájá àwọn èèyàn bíi lágbájá lágbájá nínú owó tẹ́ ẹ ti pa nídìí iṣẹ́ orin ọ̀nà ti kẹyìn ẹ máa ran àwọn ọmọ ẹ̀kúnnù lọ́wọ́ onírúurú ọ̀rọ̀ la tún gbọ́ lórí ẹ̀ ṣé nígbà tá a kọrin ṣé àwa ló tú nǹkan tẹ́yìn ìjọba tẹ́ ẹ dálẹ̀ àwa ló wà bàbá yín tan ẹ pèsè iṣẹ́ fáwọn èèyàn àwa ló fún wọn iṣẹ́ ẹ nìkan kìnnì ojú wo lẹ́yìn fi wò gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ṣé ọ̀rọ̀ táyà rẹ sọ òtọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ló jẹ́ pé owó tó ń bẹ lọ́wọ́ wọn gan ojú tó ló ṣèlú lọ.
2: ṣe ẹ rí ọ̀rọ̀ àwọn olórin a rí àwọn tọ́lọ́run ti dá lóhùn láàrin wọn tòótọ́ a sì rí àwọn tó jẹ́ pé aràtàràgó àwọn tí wọ́n ń ṣe aràtàràgó ló pọ̀ jù nínú wọn.
6: ṣé orúkọ nìkan ló kàn ní.
2: tó jẹ́ pé orúkọ nìkan ló kàn ní. a rí àwọn tó jẹ́ pé Ọlọ́run fún ní ẹ̀bùn. tó jẹ́ pé ẹ̀bùn yẹn tí wọ́n bá rẹni sponsor wọn wọ́n ó dìde. ṣé ẹ rí nǹkan táyà rẹ sọ àwọn gangan ló yẹ kí wọ́n mọ sponsor àwọn olórin. òṣèré orí ìtàgé torí pé wọn ò jalè. òṣèré orí ìtàgé tó bọ́ sórí ìtàgé tó sọ̀kalẹ̀ tán tẹ́bi ń pa. tàbí ṣe mọ̀ pé stage gan gbà kan ó ṣiṣẹ́ stage kò ṣiṣẹ́ mọ́ ní ìsìn. àbí bẹ́ẹ̀ kọ́ ó dẹ̀ dẹ́kun pé nínú àwọn nǹkan yẹn ó tún dẹ́kun àìníṣẹ́ lọ́wọ́. nítorí pé ọ̀pọ̀ ọ̀dọ́ tí ò fẹ́ yàyàkuyà nílùú ó nígbàgbọ́ pé ẹ̀bùn tó lọ́n fóun ẹ jẹ́ kóun ó lò. nígbà tó bá wá lo ẹ̀bùn yẹn tí ò rẹ́ ni ràn lọ́wọ́ ṣe rí ìjọba wa àtàwọn olówó wa ó yẹ kí wọ́n mọ ran àwọn tí wọ́n bá jẹ́ kí wọ́n pè amúlùdùn lápapọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ni òṣèré orí ìtàgé ni.
6: pé kì í ṣe pé àwọn ló yẹ kó tó wọn fún ìjọba fún aráàlú.
2: ṣe rí èyí tó bá làmìlaka nínú wọn wọn lè ṣe tọ́lọ̀ ti dá lò nínú wọn a rí àwọn tó yẹ pé wọ́n rí ẹni gbé wọn nígbọ̀wọ́.
6: pé ṣé ṣe ẹ̀hún ti wá tóbi jù fún ìjọba láti ṣe láti wá
2: aráàlú. ṣe rí ìjọba gangan rẹ ni wọn mọ ojúṣe wọn. tó bá yẹ pé wọn mọ ojúṣe wọn àwọn tí wọ́n jẹ́ aráàlú tí wọ́n ní ẹ̀bùn kankan tàbí kejì tí wọ́n bá gbé wọn sókè kò sí nǹkan tó burú jù ẹ̀yin ẹjẹ́ wọn ó pè fún ìrànlọ́wọ́ kò sí kankan nu wọn ti ń ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n tó bá di jọ́ọ̀bù ẹ̀rì nínú wọn tí wọ́n kàn ẹni tó ti làmìlaka gan náà wọ́n fẹ́ lò kì í ṣe àwọn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ ń dìde lẹ̀ o àwọn tí wọ́n bá ń dìde lẹ̀ nínú wọn wọn nílò lórí àtijọ́ àti mu so gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn gangan ìjọba papapọ̀ wọ́n ní iṣẹ́ ṣe lórí àwọn ọ̀dọ́ tọ́lọ́ fún lẹ́bùn.
6: ẹ ṣe wà bá wọn nation.
4: aya ààrẹ tí wọ́n ń pè fún kí àwọn tí ó ti tí ọlọ́run ti gbé sókè lẹ́ka múlùdùn wípé kí wọ́n pé kí wọ́n lowó wọn láti fi máa bọ́ àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ irú àmọ̀ràn yẹn níṣẹ́ ló yẹ kán darí àmọ̀ràn yẹn sí ọ̀dọ̀ àwọn olóṣèlú pàápàá jùlọ àwọn tó jẹ́ bíi gómìnà àwọn tó jẹ́ bíi senators tí wọ́n wá láti inú ẹgbẹ́ tí wọ́n jọ ń ṣèjọba lọ́wọ́ irú àwọn ló yẹ kán darí irú àmọ̀ràn yẹn sí kì í ṣe sí àwọn olórin torí pé èmi ò rí yẹn bí ọ̀rọ̀ tó ṣe kíní lọ títí a rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ gómìnà ẹgbẹ́ òṣèlú tí aya rẹ̀ tí wọ́n wà yẹn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ owó tẹ́lòmíì ń ná àwọn owó tí ò ṣe kíní ni tó jẹ́ pé wọ́n lè advice wọn náà wípé at least kí ló dé ẹ̀yin gómìnà kí ló dé tẹ̀ kó yẹ báyìí jọ lóṣooṣù kẹ́ fi máa ran àwọn aráàlú yín lọ́wọ́ kẹ́ fi máa ṣètò bóyá ẹ máa fi ṣètò ìrànwọ́ fún àwọn tí wọ́n kọ́ṣẹ́ tí wọ́n rówó fi ra irinṣẹ́ àbí gba láti set up ara wọn ni so irú àwọn àmọ̀ràn yẹn irú àwọn tó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú wọn pàápàá jùlọ tí wọ́n wà ní orí òye tí wọ́n ń ṣe ìjọba lọ́wọ́ àwọn ló ẹ̀kọ́ fún ní irú àmọ̀ràn yẹn kì í ṣe olórin tó jẹ́ pé ṣọ́mọ yẹ àwọn nǹkan tó rọ̀ mọ́ kí ló rúkọ ẹni tẹ bá gbọ pé burna boy gba iye báyìí ó fẹ lọ perform ṣé òun nìkan ló máa náni ṣé ẹ mọyì àwọn èèyàn tẹ bá wòye àwọn èrò tí wọn ń kó ṣòdì tó jẹ pé ọ̀tọ̀ làwọn tó máa sẹ́ẹ̀tì stage fún ọ̀tọ̀ làwọn pé wọn á ṣe kínní nínú ẹ̀ ni àwọn tó máa make up fún wọn máa wà àwọn tó máa mójútó bí bàtà nǹkan kan tí wọn so a lot of things lo ro mo opolopo nkan lo ro mo so gbo e ta won so yen tokan bi awon kan fe ti gbo pe iye bayi le ni bayi je ke ehn ko ti e mi ori bi kini to ba won olorin gege bi ko chiche are ohun lo ma mo pe ohun fe ran awon bayi lowo ki nse eyin gege bi aja are ni iru ipo te wa yen kini isejoba yin gan kini awon nkan to je itumo gan ti isejoba yin tawon na ti ton ti se lati fi ran awon line lowo sure ti understand awon to ku die ka to fun kini igbese ti ijoba ngba ta ba ri igbese ti ijoba won gbe wi pe won de gbianju lati ri pe ise ati osi o ka kuro o di abi o di ohun afiseyin lori lede koda won ni so fun awon olorin ton gba ni moran yen tawon na fi ropo je ka won na se bayi so ka won je ki iru ki lo tin pe koko bere lapo odo ti won
6: imi ituru jade o to je pe awon asofin wa won gbe igbese lori ofin kan mo ni o seri a o ti moto ba tin lo awon to mo kiri ninu ta kan ninu boss e pa jebure o ogun o ti po leko dada abi awon to mo wa sun ninu so ninu boss Jesu ku fu o ku fu mi nkan kan won ni won mo so fine bayi o pe 50,000 naira eni to ba te kiri oja ninu boss e wa era ogun apuro era
4: erogun ko
6: to gan de wu ko to de wu ko abi ko wa mo wa sun ninu boss ninu moto won ni pe fine 50,000 naira yo wa fun driver to ba wa moto to je pe o ti mu oti ko to mo wa moto tele 5,000 naira ini fine ni re sugbon bayi o ti lo sori 100,000 iku eni ti o ba de je pe ohun na okolo ko ba ko ni ibasepo to dan moran nigbati pelu awon osise oju popo FRC nigbati ba da duro abi ko ni awon kan ton bere fun to je pe o n ba won lagidi pe ohun na o san 50,000 abi ko lo si ewon osu mefa abi ki o je pe mejeji gan eni yo fi gbara eni to je pe ohun na wa oko lona ti o to lona ti o bo fi mu ohun na yo san 100,000 eni to je pe o sare koja speed limit ibi to ye ko gba to je pe boya 35 km/h lo ye ko lo nbe to lo lo bi 50 yo san 100,000 kini awon ese on po oju o le fi wo ile to tun ra babu yo yi
8: e se
6: iwasu won lo mo distract driver bi pe ko ni je ki driver o ko concentrate
8: iro to
6: je de gbadura e diju
8: iro to jina so to ni ki se driver won so fun pe ko diju se ri e je ki a so to ro funra wa se ri iwasu tabi waasi ti enikan ba de to ba wa ninu moto ba se waasi ko sa ni mo se waasi pe e lo mo ja ko sa ni se iwasu pe oye lo mo para yin abi be ko
6: be ni
8: o nto itoni sona nipa ona olorun ni nibe gan ati lere ni ti o je pe yo ba oro yo ba okan olorun pati ni to je pe eniyan a igbe aye re ma yi pada so ti ye ni isin ida o nto hun se waasi ninu moto ni o tabo n se waasu ara awon to je pe nkan a le pe kan ni o sise tara o tun sise ti emi nipa tona olorun so nipa to ni waasu osu ni waasu de ke wa lo si awon ti won ta ogun ti won pariwo ni moto e kan fe tun ba ye awon eyan je ni
6: lona
8: se ri awon ti won kiri nkan wo fun te lorun o awon na o si jeun ise ni ko si ko si agbara kankan ko won ni owo lowo won ni nkankan ti an le fi je eyan nigbati won po sinu moto won nigbagbo pe moto ti inu moto tawon wa hun tawon ba ri nkan toro ko bota mi so nipa tawon to je pe boya fake ni won ta o but ti nkan tawon ta yi te ba lowo kini kan en to ba wu ni o le force mi pe kin ra nkan ti o ba wu sugbon mo wo bi wo wi pe eni yen
6: be ofin o nilo
8: se wa ri ofin bi ti mo fi to mo feran ju ninu awon ofin yen in awon oloko
6: to muti
8: okay oko gba ni won ti ma nso gan eh ati gbo ni lori radio bi pe
2: to ba muti ko mo wako to ba woko ko mo muti Olorun o ni fi eran wa yile ele ka wa na mo fi eran wa yile ele ni so ti ye ni sin so idi ni to fi dabe ni wipe ofin yen ofin to da ni pupo ti won ba le tele then enomi o mo nipa irin na pe irin nipa ofin enomi o mo nipa e o kan bo si ori ipo o kan mo pe mo mo moto wa abi be ko mo ti mo bi mo se le yi owo siarin elomi o mo bi won se nwo kona elomi o mo ofin to tu ohun tabi to di ohun nigba to ro ba wa ri bayi ofin to tu eyan to di eyan o ye ko o ye ki awon agbofinro yen le mo sise lori e lai boju eyin so ti eni sin tori pe opo ninu won awon driver yen ni won kan se to wu won wa moti yato so ti won a ma se awon ofin inu oko koda won o ni wo oko won
6: ko to ya yewo fun
2: won ni sayewo fun kan to bo soju popo
6: eseun baba won ni
4: seri oju temi fi wo
6: okay
4: o yato gbogbo ofin yen pata lodo temi ofin to da ni
6: be se ri si
4: be mi se ri si ofin to da pupo ni seri a se iwasu a se wasi mi o emi mi o ri bi eni po je ninu oko ni a ma gbe iwasi wasi ati iwasu lo
6: elomi yen lo church ko ki to ba de to lo ba tun ba pade ninu moto
4: loju beyin se wo niyan amo e mo pe iwasu wasi nkan kan tan so yi a mo ye ona la le gba se koda ki aye to lujara se ti kan ma ti iwaso igba ti aye ti lujara yi ni ikan ni bibi opolopo eto wasi ati iwasu nun jade lori lun jade abi be ko so be koda te ba gbe phone yin lowo opolopo awon nkan bayi na le ba pade so ko sese digba ti mo ba sese nwa sinu moto ma cause distraction lopo igba tin ba wa ninu moto o mo nkan ti mo ro de to ba mi denu moto o mo nkan ti mo n fi opolo ro bi mo se n lo yen se o ti ye yin sin na be mo se wonu moto mo n ta lati ibibi ti mo n lo be mo fe lo defending kokan nbe ni mo fe ta lati joko ki ma ronu pe oke ti ma de kini iwo ko de o bele se pariwo igba kan awo kan igba yen ni ni Jesu wa n pe igba yen ni anabi wa momo wa ni kin je kin gbogbo yen iwo ko ni lo ati asiko yen ko lo ni lo ati pariwo si mi leti
6: okay
4: se o ti ye yin sin so emi gege bi enikan emi ri bi ofin to da se ra won to nta nkan I pe kini yen awon ti te ba wo iroyin yen awon ti won ba wi ohun ni awon papa julo nitori awon to je pe aye deru ogun ni won ta
6: okay
4: te ba de wo inu moto ni won ti man saba ata opolopo to lo ti mo pe ngba to ba ti le so kale ninu oko yen o ku bi to fe wa won si ise wo to rin irajo ti mo rin irajo late ko wa sibadan ti mo de ti ra kini ninu ti ra ogun mi ninu moto to je pe ngba te ba dele nkan ton le ma lo fun ton ba le lo fun jedi e ma se ga bi ona bi bi e me 20 ko to di to pe alaafia aye eyan gan elomi gan amoye awon elomi ni kini ti se opolopo akoba fun so yen ni won try lati ni won gbianju lati fe se atunse si pe ko ma ba ko ma sele be so te ba wo ti tawon ni moto ma wako ma muti yen awon ofin ti koda o wa awon ofin yen ti wa tele awon to e ko gbe ofin ro gangan ti won se ise lori e ohun lo dabe ni ko nje ki oro fin yen to fi di pe opolopo awe pe ijoba kan so ni pe ohun le muti amo ngba ka lo won ti mu eyan kan koda ti won fun ni ori ofi abi anfani ati so wo itoran ti won je ki o ko jiya ofin yen e ri wi pe ori onikaluku gbogbo awon to n wa moto papa julo e ti mo ro awon to je pe won le se kon ma mujede kon to gba ni mu yen to je pe ka to mo kan to kuro ni ibi ton ti ko ero gan won ti da orisirisi nkan mu won lo fi ma o ma nje ki ara won se kini dada nigba ta won ba wa rin lowo ni gbogbo yen ki n se nkan to je ki so iru ofin yen lodo temi mo ri bi pe gbogbo awon ofin yen ni o lo ni itumo gba
2: omo baba chaplain oro doju e ka so iwa baje gogo lorilede nigeria ibi kan le ati sise lori e seri iwa baje iwa ibaje ta ba so nipa iwa baje elomi o mo na masalasi o ṣugbọn je won ba fe gba awe ti won ba fe se pe won fe ka samu akoko e keji tabe keta to ba ti wo masalasi bayi o ti pari o le gba awe de stage kan so je nisin ko gba awe de stage kan awe kini awe keji alohun o lo gba tarin won o lo gba ti pari awon afa oni ni mo sin so wi pe ko gba gbogbo awe yen dele abi be ko won si ni wakati mararun keyan mo ki abi be ko then he was wasi agbogbon tinu gba na lelomi o yi radio re se o mo gbo orin se o mo jo abi be ko so se ri awon Christiani na elomi ki lo sile ijosin Sunday service gan ten so pe ke elomi o ma lo ko yin lo o ti yeyin o di awon ba fe se happy
6: new year oni tinu moto lo fi da
2: e se
6: ke mo gbo wa
2: se ri a gbodo tori itaye ka ba torun je
6: okay
2: aye yi na nitori kan na je gbo wahala tin sele ninu aye yi ala awon nkan to bi ti won fe cancel yi o ala yi na tun ni o mo tun tun so se aimoye awon ti awon eyan ti won wa ninu moto ti won transform life won pe ah ase nkan bayi
6: oda eyin ni ki wa sunu moto te waju eyin ni bo se fagile un loda e ja gbo kan tara le enikan bi meji o so 0916893 1000 tenikan ba ti support eyan kan bayi apari ija 0916893 1000 hello e ti wole o hello
9: hello
6: e karo
2: sa o
9: Alhaji Mukaddam latayi duni o
6: e seun baba
2: jo meta sa
9: e jare mo ti gbogbo ka baba ri je jate yin na o
6: e seun sa
9: Olorun baba ni se o
6: se
9: ri ka ma gboro odo ni gbogbo wa lo se pataki o
6: okay
9: ka ma gboro odo ni gbogbo gba lo se pataki o nkan ta meji niyan o ka ma gboro odo ka ma dake
6: ka ma gboro eh tako ka ma wasu nu moto
9: ah ni o taku ni o taku
6: baba wa ni win ni taku
2: mo po da mo ti win ni ba
6: adupe lowo olo iledubare le to fa le to to ni se e ba fun awon omo nigeria ni mo ran je keje kin yo nda yin ke mo lo le
2: ka se ni dede sibi kon so imoran ti lokan ojo kan ti agbe kale e ri wi pe radio ise gbefe o agbe ere ni bare soro lasan kiri ki se nikan ko o but ninu imoran kokan bi ru joko joko ojo gbon gbagede oro iroyin agbe yewo bam bam bam ti agbe kale ni west radio nbi nkan ti o se pataki ko mo di o ma gbo ni o e je ki awon omo wa ko ma gbo iroyin kan ma mo nkan ti ba lo nlu eni to ba kawe to mo pe ohun ni mo to loye ti oba mo gbo nkan ti nlo egbe pe ko ka ni o
6: okay
2: elegbe pe o ka ni so imoran temi ni pe e ri pe imoran lokun ojo kan la gbe kale en to je mo ti joba en to je mo ta balu en to mo ti je mo ta won obi lati gbe kale tori ide gbugbu eyin ti e ba je ololufe pe e fe ni imo tori pe eyan mo nko ogbon ko ogbon ni ijoko ojogbon la pe a fe ni imo a fe ni oye a fe tesiwaju bo laye ijo nse ri bo ni takoko ise ri e ja mo gbo radio oju oni ti wa oruko temi ni ambassador Wale Egbewumi Baba One Nation.
6: E seun ambassador Wale Egbewumi Baba One Nation. Ojogbon Olu Dayo. E ba n dagbere ke ja ma lo le.
10: To gbogbo arale lagbara lowo Olorun. Out ni anfani ati ori ofe lati pade. Iyan ni ose to nbo. E ja gbianju gbogbo nkan ti a ba le se lati le sun orilede Nigeria si iwaju. Je ka gbianju ki a re daju pe a nse tiwa. Olorun yo se ma ran wa lowo
6: amen amen amen
10: oludayo oluson ya loruko temi
6: eseun ta pe yin te je wa yin ojogbon ese o yo ye yin ko ni ye le ese o ese

oníyanṣe o ọlọbẹ ṣe gbogbo ẹyin tẹ bá wa jẹ ẹṣeun ẹkọ àìbínú adúpẹ lọ gbogbo ẹyin tẹ pè wá sórí ètò ìjókòó ọjọgbọn láàárọ tòní tẹ bá wa dá sí o ẹyin tí ẹ pè tá láǹfààní àti gbé ẹ má bínú o ẹyin tẹ darapọ mọ wa ní ojú òpó facebook iléeṣẹ wa west radio 893 fm fan page adúpẹ àmọ lóore o àti ń kí bàbá wọn ní ṣànkú ara lómi jẹjọ látúmọ kí àwọn tọlẹtọ lọwọ lómi náà gbogbo ẹ ṣáà wà nínú omi ni. ìbànújẹ́ ó kéré ó tóbi òní jẹ́ tiwa a ò ní rò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ máa rántí pé orílẹ̀-èdè nàìjíríà àwa la ní o orílẹ̀-èdè nàìjíríà tí wá ní kò gbọ́dọ̀ bàjẹ́ a níbòmíì tá a lè lọ àjò lè dàbí ilé òun ló fi dá a kásá gbogbo ipá tá a bá lè sa ká gbìyànjú gbogbo nǹkan tá a bá lè rí sàbí ògùn láti lè rí pé orílẹ̀-èdè nàìjíríà dá a sẹ́ ìgbọ́nu ibi tó o bá wà rí pé o ṣiṣẹ́ ìdàgbàsókè fórílẹ̀-èdè nàìjíríà tí èyí bá ṣe fáfàní tiẹ ro tàwọn ọmọ tó o bí àbí nǹkan mo sọ òye tí èyí bá ṣe fáfàní tiẹ ro tàwọn ìran tí ń bọ̀ máa rántí wípé tó o bá lọ tán kí la fẹ́ máa sọ nípa tiẹ àní ìròyìn wo la fẹ́ sọ nípa bàbá alámọ̀rín ìròyìn wo la fẹ́ rò nípa alágbájá pé ó ṣe tiẹ̀ ó ṣèwọ̀n tó lè ṣe ẹyin tẹ wà nípò àṣẹ a ti lọ pátápátá nípò pa ẹni tó bá tabà nínú yín kó má fi ṣèbínú o ẹ bá wa tún bẹ̀ ṣe ni máa rántí pé ipò tá a yàn yín sí a nígbàgbọ́ nínú yín pé ẹ lè ṣe ni ipò tá a yàn yín sí àyè tá a fi yín sí a nígbẹ́kẹ̀lé kíkún nínú yín pé ẹ ṣe é gbọ́kànlé ṣùgbọ́n ìgbà tá a yàn yín sí tán bò ó lẹ ṣe wá ṣe é sí bẹ́ ẹ ṣe ń ṣe yìí kí àrọ́mọdọ́mọ yín tún lè wá kó lòun fẹ́ dupò ká tún dìbò fún un àbí nǹkan mo sọ yìí ibi ó kéré tóbi òní jẹ́ tiwa nǹkan tá a jẹ là á wá àní pàdé nǹkan tí ó jẹ wá àánú ọlọ́run ní fi wá sílẹ̀ o àní ṣubú dànù láṣẹ ọlọ́run elédùmarè àní fojú sunkún ọkọ àní fojú sunkún aya àní fojú sunkún ọmọ lágbára ọlọ́run o nígbà tó orílẹ̀-èdè nàìjíríà bá dẹ̀ dọbẹ̀ tán àwa náà wà nínú àwọn tá a jọrọ̀ rẹ̀ àní jọ ẹni tán wá o wọn ò ní jí wa gbé wọn ò ní pa wá a ò ní pààyàn gbogbo ẹ̀yin ọlọ́kadà díẹ̀ díẹ̀ o wọn ò ní kọlù yín ẹ̀ ní kọlù yàn ẹ̀yin ọlọ́kọ̀ díẹ̀ díẹ̀ wọn ò ní kọlù yín ẹ̀ ní kọlù yàn. a pàdé lálẹ́ ọlá lórí ètò ìtàwọn akọni ìyẹn láago mẹ́sàn-án àbọ̀ dàgò mọ́kànlá látàgò mẹ́sàn-án àbọ̀ dàgò mọ́kànlá lálẹ́ ọlá a pàdé lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n tó bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ bá mi sọ fi ìkéde ohun ìpolongo ọjà lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ẹ fẹ́ jálejò lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ẹ láǹfààní àti pọmọ láwọlé máa jẹ yín o 0813-864-2544 0813-864-2544 káyọ̀ láyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa mi ò fi yín sínú ìbànújẹ́ o mi ò dẹ̀ ní bá yín nínú ìbànújẹ́ lágbára ọlọ́run ó dàbọ̀.

Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń de ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ti àkàlẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àtíkò àti ìjọba àpapọ̀ náà ti ń forí gbárí bílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí bí wọ́n ti ṣe kọ̀ láti ṣe ìwádìí ọ̀tun. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí wọ́n ti fún àwọn olùṣàyẹ̀wò owó ilé-iṣẹ́ NNPC ní ọ̀sẹ̀ kan péré láti fi ṣàlàyé àkọsílẹ̀ ìṣúná wọn. Olùkọ́ kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ṣàròyé nípa àìsí ààbò lẹ́yìn tí wọ́n ti dóòlà àwọn akẹ́kọ̀ọ́. Iran fojú sun bóbá àwọn ọmọ ológun bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ń ṣe ìfilọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìkọlù. Olórí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì tìlú UK ló ti ṣàtúnjẹ́rísí àtìlẹ́yìn wọn fún Ukraine ṣáájú kó tó fipò sílẹ̀. Nínú ìròyìn eré ìdárayá ní àgbáyé, àjọ eléré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ilẹ̀ Gẹ̀ẹ́sì ṣàtìlẹ́yìn fún Tuchel pẹ̀lú bí wọ́n ti ṣe pàdánù nínú ìdíje tó súnmọ́ ti àṣekágbá. Ní báyìí ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí ti kọ̀ jálẹ̀ fún ìgbà kejì láàrin ọ̀sẹ̀ kan lórí bíbèrè fún ìwádìí lórí ìpín owó kan èyí tí awuyewuye ń lọ lórí rẹ̀ tí wọ́n yà sọ́tọ̀ fún àjọ tí wọ́n ti fẹ̀sùn kàn ti ṣe àjọ PFIPC bí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Atiku Abubakar tó ń ti ìjọba àpapọ̀ bí wọ́n ti ṣe ń fẹ̀sùn kanra wọn lórí bó ti ṣe yẹ kí ọ̀rọ̀ náà jẹ gbígbé yẹ̀wò àti ṣíṣe ìwádìí lé lórí. Awuyewuye ọ̀hún ó wáyé lórí ọ̀rọ̀ náà lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà fi páńpẹ́ òfin gbé Adéníyí Adéyẹmí ní ọjọ́ Ọ̀ṣẹ́gun tí wọ́n fẹ̀sùn kàn án lẹ́yìn tí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Abuja tí wọ́n ti buwọ́lu ìwé àṣẹ láti lọ gbé lẹ́yìn tó kùnà láti farahàn níwájú ilé ẹjọ́ lórí ẹ̀sùn mẹ́jọ tí wọ́n ti fi kàn án fún ìdìpàǹpapọ̀ ìdìtẹ̀ ṣíṣe àgbélẹ̀rọ tó ń ti àfọwọ́yí tó fi mọ́ ṣíṣe bí ẹni tí ènìyàn kò jẹ́. Adéyẹmí ọ̀hún ó ní ó tún ní àwọ̀ pẹ̀lú olórí òṣìṣẹ́ ààrẹ yan Fẹ́mi Gbàjàbí Àmílà lẹ́yìn tó ti fẹ̀sùn kan amúgbálẹ́gbẹ̀ẹ́ ìjọba àpapọ̀ ọ̀hún fún wípé ó ń bèèrè fún 400,000 naira owó ọ̀bọ̀bẹ́ àti àbẹ̀tẹ́lẹ̀ tó ń ti ìbéèrè fún 48% nínú owó kan tó jẹ 137 naira ó gbé mẹ́rin pọ̀n sẹ́yìn èyí tí àjọ náà yóò fi bẹ̀rẹ̀ iṣẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti wá pa á láṣẹ fún àjọ olómìnira tó ń gbógun ti ìwà ìdíbàjẹ́ àti àwọn ẹ̀sùn mìíràn yan àjọ ICPC láti ṣiṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ àjọ náà tó ń ti owó ìyàsọ́tọ̀ ọ̀hún àti wípé kí àjọ ọ̀hún kí wọ́n ṣàfihàn ìwádìí eléyìí tí wọ́n bá kẹfin àbí tí wọ́n bá rí láàrin 30 days. Ìgbìmọ̀ ilé aṣòfin àgbà orílẹ̀-èdè yìí lórí àsùnwọ̀n owó ìlú ó ní wọ́n ti fún àwọn olùṣèṣirò ṣàyẹ̀wò owó láti ìtawá lórí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo rọ̀bì Nàìjíríà yan NNPC ní ọ̀sẹ̀ kan péré láti fi pèsè ìtúpalẹ̀ àkọsílẹ̀ ìṣúná iléeṣẹ́ ọ̀hún èyí tó ní owó tó ju 1.9 trillion naira lọ. Bí àwọn aṣòfin ọ̀hún bí wọ́n ṣe ń fi kún akitiyan wọn lórí ìwádìí àsùnwọ̀n iléeṣẹ́ epo rọ̀bì náà. Ìgbìmọ̀ ọ̀hún ti aṣòfin yan Sẹ́nítọ̀ Ibrahim Dankwampo tó jókòó gẹ́gẹ́ bí alága wọn. Olùpàṣẹ ọ̀hún lákòókò tí wọ́n padà sórí ìgbẹ́jọ́ náà lánàá òde yìí nílùú Abuja gẹ́gẹ́ bí lára àtúngbéyẹ̀wò àkọsílẹ̀ ìṣirò ìṣúná iléeṣẹ́ tó ń rí sọ́rọ̀ epo rọ̀bì ọ̀hún láàrin ọdún 2017 sí ọdún 2023. Lára àwọn ohun tó ṣe kókó nínú ìwádìí wọn lórí àyẹ̀wò ìwé owó náà ó ní owó kan tó jẹ 137 trillion naira tí wọ́n gbé kalẹ̀ bí owó tí wọ́n gbà padà àti 137 trillion naira èyí tí wọ́n ṣàkọsílẹ̀ rẹ̀ bí owó tí ó jẹ́ sísan padà. Àwọn aṣòfin ọ̀hún ẹ̀wẹ̀ wọ́n dúró lórí pé kí àwọn olùṣírò ṣàyẹ̀wò ìwé owó ọ̀hún kí wọ́n ṣèrànwọ́ nínú iṣẹ́ ìwádìí náà ní kànmọ́nkíà. Lára àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ Community High School tó wà níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti fọ̀rọ̀ léde wípé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ti padà sí ẹnu iṣẹ́ ètò ẹ̀kọ́ wọn lẹ́yìn tí wọ́n ti dóòlà àwọn ènìyàn tí wọ́n jí gbé ọ̀hún.
ṣùgbọ́n ìbẹ̀rù bojó sì wà lọ́kàn ìyá kó wá wọn nítorí àìsí ètò ààbò tó fojú hàn láwọn agbègbè ilé ẹ̀kọ́. Olùkọ́ ọ̀hún tó kọ̀ láti dárúkọ ara rẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn lánàá òde yìí ló ṣàlàyé ọ̀rọ̀ náà lẹ́yìn táwọn tí wọ́n jí gbé lọ tí wọ́n gba òmìnira wọn padà wálé lẹ́yìn tí wọ́n ti lò tó bí oṣù méjì nínú ìgbèkùn. Ó wá ṣèrántí pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ọ̀hún bí nǹkan bí ìlàjì àwọn akẹ́kọ̀ọ́ níye òun ló padà sílé ẹ̀kọ́ látàrí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí bí wọ́n ti ṣe dé àwọn ọmọ wọn mọ́lé láti pa wọ́n mọ́ lórí ìkọlóminú ètò ààbò. Pẹ̀lúpẹ̀lú bí nǹkan ti ṣe padà bọ́ sí ipò bó ti wà tẹ́lẹ̀ láwọn ilé ẹ̀kọ́ ó fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì ń dà láàmú. Bẹ́ẹ̀ ló wá rọ ìjọba láti fi kún okun ètò ààbò láwọn àyíká ilé ẹ̀kọ́ ní gbogbo ìgbèríko. Ènìyàn mọ́kànlá níye ni wọ́n ti jáde láyé nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó wáyé ní gbọ̀ngàn tọ́jú àwọn ọmọdé àti àgbàlagbà tó wà ní Ojas, olú ìlú Algeria. Ẹ̀ka aláàbò ìlú ọ̀hún fọ̀rọ̀ léde lórí àwọn ènìyàn mọ́kàndínlógún mìíràn tí wọ́n fara pa nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún. Pẹ̀lú báwọn òṣìṣẹ́ panápaná bá ti ń gbìyànjú láti pa iná náà lónìí, àwọn aláṣẹ wọn ò ṣàfihàn ọjọ́ orí àwọn tó gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ náà tàbí ti àwọn tó fara pa. Ẹ̀ka aláàbò ìlú ọ̀hún ló wá fọ̀rọ̀ léde nípa àwọn ènìyàn márùn kan tó ní ìpèníjà àti àìlera tí ó jẹ́ pé wọ́n tètè gbé wọn lọ síbi wọn ó ti gbàtọ́jú níbi tí ààbò tó péye wà. Tehran ti ṣe ìkọlù ọ̀tún sí ibùba àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà ní àwọn orílẹ̀-èdè alábàámúlé wọn nílùú Gulf nígbàtí Washington náà ń tẹ̀ wájú láti máa ṣe ìkọlù sí Iran lórùmọjú. Tehran pé àwọn ṣèkọlù síbi àfojúsùn àwọn ní àwọn agbègbè bíi Jordan, Kuwait àti Bahrain bí àtúnṣe ìgbógun ti àárín wọn ṣe ń wọ ọjọ́ kẹfà lọ. Bákan náà ni àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà náà ń sọ̀rọ̀ lórí ìkọlù oníwákàtí mẹ́fà táwọn náà ṣe sí ọ̀pọ̀lọpọ̀ agbègbè láti bá mú àdínkù bá agbára Iran lórí dídókò okò máwọn aláìṣẹ̀ tó jẹ́ awakọ̀ orí omi lórí ọ̀nà ìkọjá orí omi Hormuz. Ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì Sir Keir Starmer ló ti ṣe ìfìdímúlẹ̀ àtìlẹ́yìn orílẹ̀-èdè UK fún Ukraine bó ṣe gúnlẹ̀ sílùú Kyiv fún àjọsọ ọ̀rọ̀ pẹ̀lú ààrẹ Volodymyr Zelensky. Àbẹ̀wò ọ̀hún ló wáyé lónìí tó jẹ́ ọjọ́ kẹyìn Sir Keir Starmer gẹ́gẹ́ bí olórí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì tó ń ti bí wọ́n ṣe ń retí kó fa àkóso ipò adarí lé Andy Burnham lọ́wọ́ ẹni tí wọ́n kéde gẹ́gẹ́ bí olórí Labour lọ́la òde yìí ṣáájú kó tó di wípé ọba Charles kẹta yóò fìwé pé lórí ìdásílẹ̀ ìjọba tuntun ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Sake ó sọ̀rọ̀ lórí ìpinnu Ukraine láti ṣe ìrànwọ́ nínú ìpamọ́ ààbò Europe ní àkókò tó wà lórí ipò. Ní báyìí ilẹ̀ Gẹ̀ẹ́sì New Britain wọ́n ti buwọ́lu ìwé àdéhùn àjọṣepọ̀ lọ́gọ́rùn-ún ọdún pẹ̀lú Ukraine láti fi kún okun ètò ààbò tó ń ti àjọṣepọ̀ ìṣòwò. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé àjọ eléré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ilẹ̀ Gẹ̀ẹ́sì ni wọ́n ti ṣe àtúnjẹ́rìí sí àtìlẹ́yìn wọn fún olórí akọ́nimọ̀ọ́gbá Thomas Tuchel lẹ́yìn tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù England ti fìdí rẹmi pẹ̀lú àmì ayò 2-0 kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Argentina nínú ìdíje tó súnmọ́ ti àṣekágbá tó jẹ́ ti fi ẹ̀yà àgbáyé àjọ FIFA eléyìí tó wáyé lánàá òde yìí. Ìpàdánù ọ̀hún ó dènà mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù England láti mọ́rí ààyè mú nínú ìdíje àṣekágbá àti fi ẹ̀yà àgbáyé eléyìí tó jẹ́ àkọ́kọ́ àwọn ọkùnrin wọn látọdún 1966. Pẹ̀lúpẹ̀lú bí wọ́n ṣe kọ́kọ́ léwájú kó tó wá dé wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Argentina wọ́n mi àwọn méjì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà láti lè mú ààyè sílẹ̀ nínú ìdíje àṣekágbá kójú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Spain. Pẹ̀lúpẹ̀lú ìbò ẹnu àtẹ́lù àti ọ̀rọ̀ kòbákùgbé eléyìí tó wáyé sípinnu Tuchel lórí pàṣípààrọ̀ tó ṣe lákòókò tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà ti ń parí lọ. Àjọ FA pé àwọn wà lẹ́yìn rẹ̀ ní gbagbagba ẹni tí wọ́n wá ń retí kó mọ̀ bá ojúṣe rẹ̀ lọ títí wọ àkókò ìdíje UEFA Euro tọdún 2028. Tuchel ó ti buwọ́lu ìwé àdéhùn ọlọ́dún méjì
to je alafikun sa ninu osu keji leyin to gba koso gege bi alabojuto iko egbe agbabolu England ninu osu kini odun 2025 eyi lopin akojopo iroyin agbaye fun ti osan oni ṣugbọn kin to ma lo egbon awon koko to wa ninu iroyin na lekan si ile igbimo asofin agba orilede yi ni won ti ko jale fun igba keji ninu ose kan lati bere fun iwadi lori owo iya soto ajo PFIPC ile tan fesun kan bi igba keji re tele ri atiko Abubakar ati ijoba apapo bi won ti nsoko oro si ara won to nti esun ti won fin kanra won lori bo se ye ki iwadi ohun lo Igbimo ile asofin agba orilede yi lori asun ipamọ ilo ni won ti fun awon olusiro sayewo owo lati ita ni ile ise to nri ti oro epo robi ni Nigeria iyan NNPC won fun won ni ose kan pere lati fi pese atupale alaye lori akosile owo kan to ju oko le ni gbadinmewa trillion naira lo bi awon asofin bi won ti se nfi kun iwadi won lori akosile asun owo ile ise epo ohun Tehran ṣe ikọlu ọtun sí bùbá àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà ní agbègbè ẹ̀bá wọn. Nígbàtí Washington náà tẹ̀ wájú nínú ìkọlù wọn sí bùbá tó ń ti agbègbè ìlú Iran lóru mọ́jú. Olórí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì Sir Keir Starmer ló ti ṣe àtúnjẹ́rìsí àtìlẹ́yìn ìlú UK fún Ukraine bó ṣe gúnlẹ̀ sílùú Kyiv fún àjọsọ ọ̀rọ̀ pẹ̀lú ààrẹ Volodymyr Zelensky. Ninu iroyin ere idaraya ni agbaye ajo elere bọọlu alafẹsẹgba ile gẹẹsi won ti se atun jeri si atileyin won fun olori akọnimọgba Thomas Tuchel leyin ti England fi diremi sọwọ eko egbe agbabọọlu Argentina pẹlu ami ayo meji si okan ninu odije to sumo ti asekagba to je ti fi eya agbaye ajo FIFA lana ode yi Eyi lopin akojopo iroyin agbaye fun ti osan oni akojopo to nti atunto iroyin na lo waye latowo okunle olowo edarapo mo wa lojopo ayelujara wa gbogbo Wells Radio 893 lojopo ikone banidore Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye wa www.wellsradio893.com fun awon iroyin eleyi to ba sojo yin te fe kan si wa lori e ele kan sinu okulo ikoroyin jopo wa lori number yi 0916893200 oye olorun adegoke ni oniroyin yin e seun te n gbo wa o olorun yo bokun fun yin e ku ikale

0: àwọn akẹ́kọ̀ọ́ pọ̀ nínú kulu pẹ̀lú mi Bashit ń bẹ́ ń bì Olamide ń bẹ́ ń bì Ikman ti wà ń bì Daniel náà ń bẹ́ ń bì lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ kúkú ṣe láṣeyọrí lágbára lọ́wọ́ Ọlọ́run.
1: Ọ̀nà ẹ̀rà yọ sí mi pa so.
0: Ní orúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin láyé máa fi mú ètò ìrírí mi tọ̀sán ẹ̀ ìyẹn wá sí etí ìgbọ̀ yín o. Àjọ wà nù kulu fún tọ̀sán tòní ni àjọ máa ṣe ni tí gbọ́n gbọ́dùn tí a bù sí fúnra wọn. Mo ń bọ̀.

0: kí n tó bọ́ sínú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀, mo ti mú ọ̀rọ̀ yìí wá sí orí afẹ́fẹ́ rí, àmọ́ ìpè pọ̀ gidigidi lórí ẹ̀. Bí ọkùnrin ṣe ń sọ ọ̀rọ̀ tiwọn, bẹ́ẹ̀ náà ni obìnrin náà ń sọ tiwọn. Ẹ jẹ́ ká kọ́kọ́ dá sí eléyìí náà, torí ó jẹ́ nǹkan tí ó máa ń tó wọ́pọ̀ láwùjọ, láwùjọ tá a wà yìí. Ó jẹ́ nǹkan tó wọ́pọ̀ ní àwùjọ eléyìí tí a wà yìí gangan. Bí ọ̀sẹ̀ bí á bi mẹ́rin ọ̀ márùn-ún sẹ́yìn ni mo ti sọ ọ̀rọ̀ yìí, wípé tí ọkùnrin bá wà lórí ọ̀kadà, tí obìnrin dá ọ̀kadà dúró, ọkùnrin máa sún wọlé fún obìnrin láti jókòó. Àmọ́ tí obìnrin bá ti wà ní orí ọ̀kadà, tí ọkùnrin wá dá ọ̀kadà dúró, obìnrin máa bọ́lẹ̀ lórí ọ̀kadà fún ọkùnrin. Ǹjẹ́ ó lẹ́tọ̀ kí irú ẹ̀ máa ṣẹlẹ̀ láwùjọ bí, àbí kò lẹ́tọ̀? Lápá ọ̀dọ̀ tiyín, ìhà wo gangan ló kọ sí ẹ̀yìn? Ṣé ó dára kí ọkùnrin ó máa bọ́lẹ̀, kí obìnrin ó máa bọ́lẹ̀ lórí ọ̀kadà? Ìyẹn fún ọkùnrin, torí wípé obìnrin yẹn ló kọ́kọ́ jókòó sórí ọ̀kadà kí ọkùnrin tó dá ọ̀kadà dúró. Ká ní ọkùnrin ló wà lórí ọ̀kadà tóbìnrin dá ọ̀kadà dúró, ó lẹ́tọ̀ fún ọkùnrin láti sún. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé obìnrin ló kọ́kọ́ wà lórí ọ̀kadà tí ọkùnrin dá ọ̀kadà dúró, ó lẹ́tọ̀ fún obìnrin náà láti sún síwájú. Gbogbo etí tó ń gbọ́ mi nínú ilé, mo fẹ́ jẹ́ kí apẹ̀kẹ́ lu ọ̀rọ̀ yìí dáadáa kí n tó bọ́ sí inú ètò ìrírí mi, ìyẹn fún tọ̀sán tò ní gangan. Ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0916893-1000 tàbí 0915333-4893. Ojú òpó yẹn ti ń ṣẹ́jú. Ẹ bá ń gbé pè yẹn. Hello.
1: Hello.
0: Ẹjọ́ ẹ bá wa yí nǹkan tẹ fi ń gbẹ wálẹ̀. Ẹjọ́. Hello. Orúkọ yín mà. Láti bó mà? Ẹ bá wa dá sí tò. Lápá ọ̀dọ̀ ẹjọ́ ẹ bá wa yí nǹkan tẹ fi ń gbẹ wá sílẹ̀ ká ba lè gbádùn ara wa.
1: Okay.
0: Ó máa já o.
1: Hello.
0: Hello ma.
1: Nǹkan tí mo ń sọ láti sọ ni pé kò wá òkè rárá. Because most of the men bẹ́ẹ̀ tẹ́ bá ti jókòó síwájú wọn tó bá wà lẹ́yìn yín, ẹ kàn máa rí pé wọ́n lè bímọ yín lẹ́yìn. Ẹ rí pé bí òṣùwọ̀n bẹ̀rẹ̀ sí ń nà sí lẹ́yìn. So it's not okay at all. Like for me, omi ò lè gbà láíláí.
0: Lápá ọ̀dọ̀
1: ti. Ẹ ṣe bẹ̀rẹ̀ pé òkè.
0: Yes ma, ẹ ṣeun ma. Ẹ jẹ́ kẹ́ lómi ráyè wọlé. Ẹ já gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ẹlòmíì. Ẹ pè sórí 0916893-1000 tàbí kẹ lójú òpó eléyìí 0915333-4893. Ojú òpó yẹn ti ń ṣẹ́jú. Hello. Ọlọ́run ló ń bá wa tò. Orúkọ yín sáà, ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀?
2: Orúkọ tèmi náà bìjọ rí láti àwọ̀ tán.
0: Ẹ bá wa dá sí tòyí sá.
2: Ẹyin tí n fẹ́ sọ ń bẹ̀ ni pé ọ̀rọ̀ náà nìyí fẹ́ sọ.
0: Ẹ rí
2: pé àwọn ọlọ́run fẹ́ ọ̀sìn náà máa fọ́fọ́ ara wọn. So tí ìbá ipò ìta bára wa, ọkùnrin ọlọ́kùnrin àti ìbìnrin olóbìnrin wọn ọ̀yẹ́ ká máa dín máa wà papọ̀. Ló dípa fún pé ọkùnrin ó gbọ́dọ̀ máa sọ̀kalẹ̀, obìnrin gbọ́dọ̀ sọ̀kalẹ̀ fọkùnrin lórí tí wáyé ìyàwó tí ní ẹ̀nìkẹ́ ti wà ẹ̀fẹ́ nígbà tí ìyàwó yẹn wà láàrin ọkùnrin tọkùnrin méjì fún wọn mọ́ra wọn. So ọ̀rọ̀ ọlọ́run gan ni kò wà pọ́pà. Ẹ rí i pé ìgbàlá ìyá kan sọ̀rọ̀ ká nìkan yìí, ọlọ́run tó sẹ̀dọ̀ obìnrin tó sẹ̀dọ̀ fọ́nà ọ̀bùn tó wà lọ́rùn kálù o se gbogbo okunrin lara re le gba so obirin o joko waju re lai se iyawo re so tolorun na ni ko mo kun yan ma fofa ara wa na ko da e oro obirin la so gan olorun ni e wa ni e wa san so lo bi so pe ko ye ko kun olokunrin atobirin olobirin ko wa so obirin olobirin saarin ko okunrin olokunrin waju ko si leyin so e so gbero yiro yin wa ko si no we
0: olorun
2: ti da se pe boya
0: amo baba mu fe je ke mo kokan daju ni erongba temi ni erongba e mo pe awon obirin mi wa Olorun fi nkan nje omo fi ke won daada
2: then
0: ti olokada ba nlo boye te break e mo pe o ma ro lu okunrin na oko loko na de ni okunrin yen na se mo be
2: be ni nda e ri pe mo ko so le ka se ba ti ilu ta bara wa oye ka ma gbo kunrin alo bi atokun olokunrin ba ko be lu ta bara wa ni
0: o ki wa ni solution
2: ṣùgbọ́n olùsọ náà ni pé lọ́sọ̀ kúrò ẹnìkan bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri bẹ́ẹ̀ láti gbòòwò àfáà ni báńkì láti gbòòrò mẹ́sìn kò ní gbóbìnrin kúrò kan gbogbo ọmọ ẹ̀rọ a kò ní fẹ́ gbóbìnrin olóbìnrin kó bá lọ́kùnrin lókùnrin ọ̀yà kí tó ìlú tábà tó ń ta fẹ́ ṣe lọ́sọ̀ àti ọkùnrin tó parí tó sì tó wulẹ̀ bára wọn kó bára mú àtẹlẹ ó kálukọ yẹ kó máa gbọ́ mẹ́sìn ẹ̀rọ kọ̀ọ̀kanrin àyíkú tá a gba ẹfọ ẹwu àwọn mọ́tò mi kíra tá à ń gbé náà tá à ń gbọ́ èèyàn méjì wọn gbèsè wájú tí mà èyí ẹnìkan lọ́yẹ kó wà nbẹ so kò sí ẹ̀sùn mọ́lẹ̀ ó sì tún management díẹ̀ tún mọ́lẹ̀ díẹ̀ débi pé ọkùnrin ó sì wá jókòó ní iwájú kóbìnrin jókòó lẹ́yìn sọ wá sí pẹ́sà díẹ̀ kóbìnrin wá jókòó láàrin lọ so làwọn èèyàn fi ń ṣe báyìí so gẹ́gẹ́ bí èròǹgbà tèmi ṣá ọmọ ẹgbẹ́ tó bọ̀.
0: ẹ ṣeun gan ẹ ṣeun ẹ jẹ́ kẹ́lòmíì ò ráyè wọlé.

lẹ́yìn tí arákùnrin gbègbèsẹ̀ ọ̀rọ̀ agbáyàrá kékeré kan fọ́mọ yẹn ta oṣù kíní oṣù kejì ìgbà tó máa fi di bí oṣù ẹlẹ́ẹ̀kẹta àdúrà gbà ọmọbìnrin tí ọkùnrin yìí fẹ́ síta ó fẹ́ra kù àdúrà gbà ló bá di pé ọkùnrin yìí ò fi taratara súnlé mọ́ bíi ti tẹ́lẹ̀ ó ń fara mọ́ ìyàwó kékeré ilé tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ra kù fún ìyàwó ilé ò dẹ̀ tí ì mọ nǹkan kan tí tó wá ń ta tó fi padà bímọ àmọ́ arákùnrin ó pe ìyá àti bàbá ẹ̀ ṣàlàyé fún wọn pé àdúrà ti gba o àmọ́ ìṣẹ̀lẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ rí ìyàwó ilé ò ń kọ́ ò ń wá ọmọ kan fún lóyún níta ni o a dẹ̀ máa sọ ọmọ lórúkọ níbi báyìí. Ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ ìyàwó tó wà nílé náà orí náà ń fọ́ òun náà wẹ́rẹ́wẹ́rẹ́ orí ń fọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ àṣé oṣù tí arábìnrin tí wọ́n fún lóyún ta yẹn tó bímọ lòun náà fẹ́ra kù lòun náà lóyún nínú ilé làdúrà gbà nínú ilé bébì tí wọ́n dẹ̀ ní ẹ mọ̀ pé wọ́n á máa ra oògùn fún bébì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí wọ́n á máa ra oògùn ìyàwó tó wà nílé náà òun náà máa nílò àwọn oògùn kéékèèké kan arákùnrin wa wo fámásì lọ ó wá ra oògùn ó ra tìyàwó ilé ó ra ti bébì náà tó wà ń ta ní fámásì wọn dẹ̀ máa já rìsíìtì ìgbà tó máa kó rìsíìtì lé arákùnrin lọ́wọ́ ó wá ṣe mistake mú rìsíìtì oògùn bébì ó fi sí oògùn ìyàwó tó ń gbé lọ fúnlé èyí oògùn orí fífọ́ kékèké tó ń ṣe ìyàwó ilé rìsíìtì yẹn ló fi sí ti oògùn bébì ó wá gbógun délé ó gbé fún ìyàwó ìyàwó ilé wá wo oògùn ló bá rìsíìtì bébì ọmọ òkókó ń bẹ̀ ló bá ní irú oògùn wo leléyìí ibi tí gbẹgẹdẹ ti ń gbiná bọ̀ díẹ̀ nìyẹn ó ní irú oògùn wo leléyìí ó fọ̀rọ̀ síkùn bí àgbà ó ní tọkọ ń bá lọ tó bá dé òun á bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọkọ òun báwo ló ṣe bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọkọ ẹ̀ kí lohun tún ṣẹlẹ̀ lẹ́yìn tó bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọkọ ẹ̀ òun bọ̀.

0: ẹni tí ọpẹ́ àti ìyàn àti ògòyẹ. Àwọn alátìlẹyìn tí kì í fi ìgbàwọ́ kan fi èèyàn ńlẹ̀. Fún ẹni tó ní ọgbọ́n ìmọ̀ àti òye ní ìkáwọ́. Nítorí pé béèyàn bá sọ yí pé òun fẹ́ kọ iṣẹ́ ọwọ́ kan bí kò bá sí ọgbọ́n ìmọ̀ àti òye látòkè wá. Ẹgbọ́n náà kò sóhun tó jẹ́ pé èèyàn kan náà fẹ́ ṣe. Bẹ́ẹ̀ sì ni òun náà lẹ́nìkan tó jẹ́ pé ó fi ìgbà gbogbo ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ tí ò sun bẹ́ẹ̀ ni tí ò rẹ̀. Nítorí pé mo mọ̀ yí pé nínú rẹ̀ lèmi náà ti ń jẹ́. Láìsí iṣẹ́ ọwọ́ rẹ̀ kò lè sí oòrùn. Láìsí iṣẹ́ ọwọ́ rẹ̀ kò lè sí afẹ́fẹ́. Láìsí iṣẹ́ ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò lè sí òjò. Iṣẹ́ ọwọ́ rẹ̀ nínú náà ni ò fi gbọ́ kankan tí ò fi sùn bẹ́ẹ̀ sì ni tí ò fi ṣàárẹ̀. Ó náà mo fi kíyìn ní gbogbo ibi tẹ́ ẹ wà yí. Nínú ilé ni lójú ọ̀nà ni. Ẹ̀yin wà nínú ọkọ̀ bẹ́ẹ̀ sì ni ẹ wà lọ́fíìsì. Ilé epo lẹ wà ní. Lẹ ti ń gbọ́ ìkànnì West Radio 89.3 FM. Ètò yín náà lílé yìí o. Iṣẹ́ ọwọ́ rèmí. Iṣẹ́ ọwọ́ wa ò ní dín bàjẹ́. Iṣẹ́ ọwọ́ èmi àti ìwọ kò dẹ̀ ní dín bàjẹ́ o. Lórúkọ ẹ ti mọ̀ yí pé akókò yẹn ò bá wa ṣòrí rárá. Lórúkọ ọba mi òkè aṣẹ̀dá mẹ̀dá òun náà tó jẹ́ pé ó fún aláǹfààní láti dágbére ní ìjẹ́jọ́ tá a tún lè padà sórí ètò ní titi ọ̀sán yìí. Lórúkọ àwọn aláṣẹ àti lọ́gàálọ́gàá ní ìkànnì tá a wà ìbẹ̀rẹ̀ látòrí màmá wa evangelist Mrs. Lillian Bademosi. Lórúkọ ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yí Ayọ̀ Emmanuel Ojo. Lórúkọ olóòtú ètò yìí Stephen Ige. Lórúkọ lọ bọ́tìnì mi àti àwọn ìsọ̀gbé rẹ̀ ní ti ọ̀sán yìí Ibrahim. Orúkọ mi ò yí padà Sunday Afolabi. Náà lórúkọ tí mò ń jẹ́ tẹ mọ̀ mí sí Emi Lọlọ́pẹ́. Èmi Táyọ̀ Adéwùmí náà òun náà wà pẹ̀lú mi nínú kolo yìí. Ẹ ti mọ̀ yí pé abala méjì ló kalẹ̀ sórí ètò yìí lẹ́yìn ìfára. Ìfára la máa fi ń ṣíde ètò. Abala àkọ́kọ́ òun náà ni abala ìdán. Abala ìkejì òun náà ni abala àṣírí ìdán. Àrọ́jọ́ mú so lókun. Gẹ́gẹ́ bá a ṣe sọ ní ìjẹ́jọ́ tí ẹnìkan pàtàkì tí wọ́n dẹ̀ pè wọlé láti iléeṣẹ́ wọn tó yẹ pé àwọn mọ̀ ti fún tẹ̀dọ̀ èyí tí ń ṣe nípasẹ̀ iṣẹ́ ọwọ́ gẹ́gẹ́ bí ohun tá a sọ ní ìjẹ́jọ́ nípa àwọn olùdáṣẹ́ sílẹ̀ àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Tán ní àwọn lágbára Ọlọ́run bó ti jẹ́ pé àkókò wọn ṣe kí ni. Àkókò jẹ́ pàtàkì sí àwọn gẹ́gẹ́ bí àkókò ṣe jẹ́ pàtàkì sí àwa náà. Wọ́n àràkókò fi ṣeré ṣùgbọ́n wọ́n ní àwọn yóò fara wọn láti lè yànnàná ọ̀rọ̀ yìí ní ti ọjọ́ ìní. Àwọn náà ti wà nílùkulò yìí pẹ̀lú wa. Gbogbo ẹ̀yin náà tún jẹ́ pé ẹ wà nílé. Ẹ̀yin náà kọjá lọ sí ojú òpó kọjú sí mi kí n bọ ọ̀dọ́ rẹ̀ ti ìkànnì yìí. At West Radio 893 FM van page. At West Radio 893 FM van page. Ẹ kọjá lọ bẹ̀. Ẹ ṣíàì ẹ láìkí ẹ gẹ́gẹ́ bí àǹfààní tẹ máa ń jẹ. Òun náà ni wípé ilé iṣẹ́ yín àti iṣẹ́ tẹ̀ ń ṣe ibi tẹ́ ẹ gbé ń ṣiṣẹ́ yín. Ẹ fi sójú òpó yẹn ẹ wá ṣí ẹ ẹ tàn án kálé ẹ tàn án kákó. Ẹ mọ̀ yìí pé ìkànnì yìí wọ́n ń wò wá nílùú Èkìtì. Ó ti lárakùnrin kan tó jẹ́ pé láti Èkìtì láti Ìfàkì Èkìtì ló jẹ́ pé ó ti máa ń darapọ̀ mọ́ wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ bíi eléyìí. Ẹ̀yin náà ẹ kọjá lọ bẹ̀. Ẹ lọ fi orí ọ̀fẹ́ náà kẹ lọ fi gbé iṣẹ́ ọwọ́ yẹn lárugẹ. Ẹ sì mọ̀ yìí pé abala àkọ́kọ́ lórí ètò yẹn náà ni abala ìdán. Bàbáda ìṣetá bẹ́ẹ̀ ni náà là ń tọ̀ ọ́ lórí ètò lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ bíi eléyìí. Ṣùgbọ́n Tèmítayọ̀ yóò kọ́kọ́ fún yín ní ìfara ní ìṣẹ́jú Bélẹ́jà nítorí ìjọba àkókò. Nítorí ìjọba àkókò ẹja sáré lọ sí ìfara ní Bélẹ́jà. Tèmítayọ̀.
1: Mo kí gbogbo wa nílé pé àkù ìjọ mélòó kan. Ní ti ìfara tèmí yìí, òun ni mo pè ní orúkọ rere. Àwọn kan ṣe gbàgbọ́ wípé orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ. Ṣùgbọ́n orúkọ rere náà tí à ń sọ rẹ̀ nípa yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dọ̀ jẹ́ pé ó mọṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n kò ní orúkọ rere. Kò ní orúkọ rere rárá. Kí ni à ń sọ? Ọ̀pọ̀lọpọ̀ bíríkìlà tó jẹ́ molémọlé ló jẹ́ wípé ó mọṣẹ́ dáradára ṣùgbọ́n ó sọ pé ṣé ẹni tó ṣe pé yóò lóun lo cementi metala to se pe yo mejo pere lulu e je mo gbese fun bakan na opolopo mechanic na lo je wipe oto nikan to se ke moto oto nikan to so po se oruko elomiran o ma ti baje to koni ju ba lo titi ijo mejo mo so fun wa wipe emi ati eyin ibi to ruko wa to ti baje e je ka tete tu se to ri pe oruko rere o san juwura ati fadaka lo titi ijo mejo ire o.

0: òun náà lẹ ti gbọ́ láti ẹnu Tìmítáyọ̀ Adéwùmí. Ìfáàrà náà ní Bélénjà náà lẹ tún ti gbọ́ ní jíjí ọ̀sán yìí. Ẹ tórúkọ ṣe o. Orúkọ ṣe pàtàkì ní inú iṣẹ́ ọwọ́ tèèyàn ń ṣe.
1: Àpapọ̀
0: rántí bàbá kan gbà yẹn. Ó ṣeéṣe kí bàbá yìí ti sùn nítorí pé àgbà ti dé ń gbà náà. Ẹ máa ń gbọ́.
2: Inú dánfó.
0: Little by little photo ní Adó Èkìtì. Kò séni tí wọ́n ti lè sọ ọ́. Lágbègbè láyìíká, wọ́n ní wọ́n ti rántí bàbá yẹn.
2: Ẹja bóyá.
0: Orúkọ ó ṣe pàtàkì. Mo rẹ̀yàn kan lénìí nípa pé kò bàbá rẹ̀ kò borúkọ jẹ́ níbi tó ti gbé ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ohun tí Tèmítáyọ̀ sọ yìí. Ó ní bàbá òun ti sùn. Ó ní òun lòun wá ń tẹ̀ bàbá òun mọ́ òun lọ síbi tó jẹ́ pé bàbá rẹ̀ ti ń bá wọn ṣiṣẹ́ tẹ́lẹ̀. Ó lòun lòun tún wá bá wọn ṣiṣẹ́ báyìí nígbà tí bàbá sùn tán. Ẹ gbọ́ tí bàbá bá borúkọ yẹn jẹ́ ṣọ́mọ lè lórí ọ̀fẹ́ àti àǹfààní náà. Ẹ wo orúkọ ṣe pàtàkì. Ẹ já kọjá lọ sí abala àkọ́kọ́ nítorí pé ohun tá a fẹ́ yànnàná ni abala àṣírí dán. Ó ṣe kíni ó fẹjú díẹ̀ fún orí ọ̀fẹ́ àlejò wa tá a gbà ní títí ọ̀sán yìí. Abala ìdán ẹ ti mọ ta máa ń gbéyàwó wípé àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan tó jẹ́ pé ó gbalẹ̀ òun náà la máa ṣe kíni la máa ń gbéyàwó ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Ta bá ní ká wò ó gẹ́gẹ́ bí àlejò wa tán wà nínú kulò yìí pẹ̀lú wa ní ti ọ̀sán yìí. Ó náà ni iṣẹ́ bàtà ṣíṣe ká ṣe bàtà. Àwọn kan ń pè ní shoe cobbler, àwọn kan ń pè ní shoe maker, àwọn kan ń pè ní so bàtà. Ó dàbí ìyẹn náà fẹ́ máa gbọ́ rárá so bàtà. Wọ́n á ní so bàtà shoe maker. Shoe cobbler. Wúdàbí cobbler yìí làwọn èèyàn fẹ́ máa ṣe kíni náà fẹ́ máa mọ́. Ṣùgbọ́n tabáníká wo mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn náà dàbí fọ́níṣọ̀ ni. Tabá ń sọ̀rọ̀ nípa fọ́níṣọ̀, tabá ń sọ̀rọ̀ nípa fọ́níṣọ̀, kápẹ́ńtà, ọ̀fọ́ṣì ṣẹ̀mọ̀ yìí pé ọ̀nà kan náà ló jẹ́ pé wọ́n rìn. Tabá wá ń sọ̀rọ̀ ẹjọ́ ẹ̀yin tẹ́ ń pè wọlé yìí kàn fún wa lákòókò díẹ̀. Ẹ fún wa lákòókò díẹ̀ á ṣe ojú òpó yìí sílẹ̀. Ẹ fún wa lákòókò díẹ̀ mo mọ̀ yìí pé ó lóhun tẹ́yìn náà fẹ́ sọ ni. Ẹ fún wa lákòókò díẹ̀ á ṣe ojú òpó sílẹ̀. Ṣùgbọ́n ohun tá à ń pè ní shoe maker, à ń pè ní shoe bàtà, à ń pè ní shoe cobbler, wọ́n yàtọ̀ sí ara wọn. Tẹ bá rí àwọn ní gbagúdú gbagúdú ṣùgbọ́n ìjẹ́ mọ̀ pé ibì kan ohun kan ló bì kan o. Mo fẹ́ lè sọ yí pé gẹ́gẹ́ bí wòye tèmi bóyá àlejò wa wọ́n lè ṣe kíni wọ́n lè fẹnu bà díẹ̀ tí a bá bọ́ sí abala kejì. Ó náà ni wípé a fẹ́ lè sọ yí pé shoe maker yìí àwọn náà ló jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn so bàtà. Àwọn so bàtà àwọn ló fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí nítorí pé láyé ìgbà náà tí bàtà bá já àwọn ní ṣe kíni ni wọ́n bá wa so. Àwọn wọ̀nyẹn náà ń pè ní so bàtà. Ṣùgbọ́n lẹ́nìí bàtà ọ̀pọ̀lọpọ̀ lè já tó bá mu dé ibi tán sí àwọn shoe maker wọ́n ní àwọn ò kì ń so bàtà nítorí pé àwọn make ni. Àwọn make, àwọn made, àwọn náà ń ṣe kíni àwọn náà jẹ́ shoe maker. Àwọn ló ń jẹ́ shoe maker gẹ́gẹ́ bí ìpolówó tó ń bọ̀ lójú ọ̀nà. Àwọn professional shoe maker mo like orúkọ yẹn dáradára professional. Àwọn tó jẹ́ pé wọ́n pegedé láti ṣe kíni láti ṣe bàtà jáde. Àwọn iye wọ́n máa ń ṣe bàtà ni lọ́nà oríṣiríṣi. Ìbá jẹ́ sálú bàtà àbí half shoe ni àbí shoe gangangan. Akéwà àwọn làwọn pè ní cobbler. Àwọn tó jẹ́ pé wọ́n lè ṣe kíni kán bá yàn yọ sólù kúrò kán gbé òmíràn sí. Àwọn ló jẹ́ pé wọ́n jẹ́ shoe cobbler. Wọ́n bọ̀ pa láwọ̀dà wọ́n bọ̀ gbé e dúró padà. Ẹlòmíà ni ṣé shoe tí mo mú wá leléyìí ṣé bàtà tí mo mú wá leléyìí ó máa ti dọ̀tún padà. Àwọn tún yàtọ̀ sí so bàtà. Gẹ́gẹ́ bí àpèjá wọn, àpèjá logo wọn, bàtà ò sí wọ́n ní òde òyà. Ẹ gbọ́ kò sẹ́ni láì ṣe pé àwọn ìjọ kan to je pe awon ti wa gege bi esin ti won to je pe ko seni to le wa gbada ni to to ko seni to je pe o le wo dansiki ko seni to le wo to kitile ko so yi pe ti bata ohun kan ti en o ba bata binu ko se se on lo la won na bi le fowo so ya pe ah bata o si o de o ya be ni to nto ha awon na tun le se gini won tun le so yi pe awon ni amuni dara awon na tun le so nitori pe ba jokunrin ba jobirin hmm o na ni ise ise je ise gbadumo ki n sise to je pe o se foworo seyin sugbon o wa se mi laanu ah opolopo na ma nsa fun ise yi wa ni nitori oruko tan koko fi npe yen wa ni sobata yen fun awon to ba mo sugbon e mo le ni o ti pin si ona meta gege mo se yan ona re ona koko sobata ona keji shoemaker awon to mere bata ona iketa ona ni awon shoe cobbler boya a fe gbe a fe so bata a fe so di otun pada awon yen na won duro soto sugbon won awon kan to je pe eyo kan lawon na yan ninu re nanyan ni pato gege mo yi so ti furniture lekan awon kan na je carpenter awon kan na je furniture awon kan duro gege bi upholstery be ni won awon to je pe won je shoemaker to je pe won kin se shoe cobbler e wo e ja mo mo be ni abala idan ni titi osan yi ka le ri koja lo si abala asiri idan nitori pe ohun ta fe yan lo anfani re nbe fun gbogbo eyin te je customer fun awon asi awon onise owo o je anfani fun eyin to je pe e wa nle olorun sege ola fun eni lona wo mo nbo oyoye yin o tun wa o danfani na fun eyin obi ati gbogbo eniyan lapapo ati awon onise owo gbogbo eyin onise owo e pe ara yin e ba je ti lo eyin na je ka fi kata ni abi foganiti yin ni abi hairdresser ni ti yin ni abi eyin na je shoemaker e se kini eyin na e darapo mo wa yala loju opo kepin kale kako ikoni West Radio 89.3 FM na lawa ojo opo tele fi darapo mo wa o na ni at West Radio 893 FM Vantage o na ni ke koja lo ke lo gbojo wo wa ede wo alejo wa na ni ikorita ye eyin te n pe wole lekan e mai ti binu e da abala keji ale lori ofe lori ofe yen ba yo ale gba pe e mo pe a kin se be gba ipe ni abala ye sugbon bi ore ofe re ba yo o sese ka se kini ka gba ipe e mu ero ibanisoro yen lowo 0916-893-1000 tabi 0915-333-4893 tabi 0911-333-893 ona ni ele fi pe to ba ta koko lati sojo ona sile e ja gba bi eleyi e mo pe te ba ti n gbo bi eleyi e ti mo pe ati bo si abala asiri don.
1: But this thing what I do now, I just put myself in trouble. Because see everything what I see for myself.
0: Ah, abala asiri don ona ni awon yi.

0: ètò iṣẹ́ ọwọ́ ní ìkọ̀rẹ̀ west radio 89.3 FM pẹ̀lú olólùfẹ́ yín sunday afolabi èyí tẹ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́ orí ètò iṣẹ́ ọwọ́ náà la wà yìí tẹ bá ti ń gbọ́ bí eléyìí ẹ ti mọ̀ yìí pé a ti ń ré kọjá lọ sí abala àṣírí ìdán àǹfààní wà fún yín náà láti polówó ọjà yín gẹ́gẹ́ mo ṣe máa ń sọ gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ̀ ń ta ohun tí àwọn oníṣẹ́ ọwọ́ ń lò àǹfààní leléyìí fún yín gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ náà àṣà adélèrè òun náà bójú wà bí ẹ̀ka sàn yìí gbogbo ẹ̀yin tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ yín ó ṣe gbèsè gbangba ó dẹ̀ bófin mu bóyá ẹ̀yin jẹ́ fọ́níṣọ̀ ni tẹ́lọ̀ ni ẹ̀yin náà jẹ́ ṣúmẹ́ka ni àbó ohun tẹ̀ ń ṣe tẹ̀ mọ́ kó da yín lójú wẹ́dà ni ẹ̀yin náà gbé ohun tẹ̀ ń ṣe wá sí orí ètò yìí káfi ti wá káfi gbé ti yín lárugẹ ẹ̀yin náà wá wò pé báwo lẹ́ ṣe rìn yín ẹ kàn sí ìkànnì wa west radio èyí tó kalẹ̀ sí pópónà aláàfin olúyọ̀lé estate ní ìlú ìbàdàn àbí kẹ́ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi lẹ́yìn ètò 08038072357 08038072357 òun náà ni whatsapp number mi ẹ kàn sí mi kájọ sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tó yẹ pé a ti ní àjọsọ ọ̀rọ̀ ẹ jẹ́ ká tètè ṣe kíni ká tètè ṣe kíákíá láti wípé kí gbogbo rẹ̀ kó lè kọ́ abala àṣírí ìdán òun náà la wà yìí àlejò wa ní títí ọ̀sán yìí lórí ètò iṣẹ́ ọwọ́ àwọn náà ti wà pẹ̀lú wa àwọn náà ni mr sikiru ọlá yíwọlá abikakan ti ẹ̀ sọ wípé aláàjì gan aláàjì sikiru ọlá yíwọlá èyí tó jẹ́ pé wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí sikon classic one ni àwọn náà ti kalẹ̀ sí orí ètò ní títí ọ̀sán yìí bàbá ẹ káàbọ̀ sí orí ètò iṣẹ́ ọwọ́ abala àṣírí ìdán òun náà la wà yìí ẹ bá wa kí àwọn ara lé.
1: Mo kí gbogbo ara lé pàápàá jùlọ gbogbo àwa ọmọ kárọ̀ òjìrè. Orúkọ tèmi ni Ọláyíwọlá Sikiru bí wọ́n ṣe sọ tí mo jẹ́ aláṣẹ àti olùdarí Zikọ Classic One Shoemaker.
0: Àwọn náà lẹ́ti gbọ́ yìí ibo ni ká ti bẹ̀rẹ̀ ǹjẹ́ lè fọwọ́sọ̀yà iṣẹ́ wo lẹ̀ ń ṣe ṣé iṣẹ́ ọwọ́ lẹ̀ ń ṣe àbí irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe.
1: Ẹ ṣe púpọ̀ ẹnìkan tá ń pè ní iṣẹ́ ọwọ́ nìkan tí èèyàn lè ro ọpọlọ àròjinlẹ̀ láti fi ọwọ́ èèyàn ṣe nǹkan kan tí ó lè fi oúnjẹ sí orí tábìlì èèyàn láti jẹun so iṣẹ́ ọwọ́ tá ń sọ ẹ̀ ó pé sí oríṣiríṣi bọ̀ èmi tí mo mọ̀ tó dá mi lójú dáadáa ní iṣẹ́ shoemaker so nǹkan tá ń pè ní iṣẹ́ shoemaker náà ni pé gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé yẹn tó pọ̀ so shoemaker yàtọ̀ sí cobbler bọ̀ nǹkan náà ni wá so ìyàtọ̀ tó wà ń bẹ̀ wọ́n ti ṣe fún wa lálàyé cobbler àwọn lè má lè ṣe tuntun tó shoemaker so nídìí shoemaker a ní àwọn tá ń pè ní shoe designer bọ̀ torí ẹ̀bùn tí ọlọ́run fún àwa ní nàìjíríà a kó gbogbo ẹ̀ pọ̀ so time tí mo ṣiṣẹ́ ní dubai iṣẹ́ bàtà náà ni mo ṣe so ọjọ́ tí friday la kí ń lọ bí iṣẹ́ so mo ní àwọn nǹkan tí mo jẹ́ shoe designer fún.
0: Ǹjẹ́ pé shoe designer tún yàtọ̀ sí shoemaker?
1: Ó yàtọ̀.
0: Ó fi dà bẹ́ẹ̀
1: nìyẹn. So shoe designer yẹn ó ṣeéṣe káwọn máa lè mode bọ̀ wọ́n á lè rorí láti gé pattern fún yín so tí wọ́n ní láti gé pattern láti ṣàlàyé ẹ̀ pé báyìí lẹ́ ṣe ṣe báyìí lẹ́ ṣe ṣe so yín fẹ́ wá jẹ́ professional shoemaker ó wá kù sọ́wọ́ yín báwo lẹ́ tún ṣe máa gbé jáde tí á dáa ju nǹkan tí shoe designer tó ṣe fún yín so ẹ rí i pé tẹ bá wo gbogbo àwọn bàtà àwọn òyìnbó yẹn ó lè fẹ́ jọra wọn bọ̀ yàtọ̀ kékèké máa wà ńbẹ̀ so lára àrírí tí mo rí ní à ń pè iléeṣẹ́ yẹn ní Ellis Boots ó wà ní Dubai so tí mo bá ti wá design fún tán á wá máa bẹ̀ mí pé this is my design o òun máa lọ register ìbáyìí o kí n má design yẹn fún ẹlòmíì o so ọpọlọ yẹn ò tètè yé mi pé kí ló ń ṣe lé àwa tó jẹ pé a ṣe oríṣiri ní nàìjíríà so ìgbà tó tún wá máa ń sọ kí n wọ́n kẹ ó máa lọ register it definitely òun ló ní kìí ṣe ẹlòmíì ni òní ó dẹ̀ máa ní kí n jọ kí n má kọ́pì iṣẹ́ ẹnikẹ́ni kí n ṣe tó ń kó yàtọ̀ so ise owo je nkan to je pe en ti o ba le rori jinle a kan ma da wuru ni
0: ta ba ni ka wa wo gege bi on te so yi eni o ti pin sona merin ona melo leyin di mo
1: ah pelu ase olohun nkan ta npe ni professional shoemaker na ni pe ko mo gbogbo aspect yen ko mo gbogbo nkan to ro gbayika
0: gbogbo merin yi
1: be ni
0: le mo
1: be ni mo re en to pe mi ninu atajo je onise owo kan na ta jo nse ba pe ah oge yin o se ma design fun wa keyin ma se mo ni ah kemi wa ma gbo polo ti ni keyin ma elo lebe fun mi so mo le design mo le se bata koda mo le repair
0: ona mele
1: le tun bata se be
0: se kini leyin mo
1: eh
0: oda se ise yi e ba nle ni abi e kan rori abi e ko
1: de se ibere to dani mi ba nile bo igba ti mo wa ni kekere mo kan like ise owo so mo wa lo ba baba mi pe mo fe ko se bata oni ise bata so hun e mo lo hun mi bo lo ti fe ko mo ni e ba mi wo bi ti won wa mu mi lo be yen mi le gba won ni kin jejo ti ma bere ko jejo Tuesday so asan 7 naira owo iko se ngba yen baba mi koko ku 4 naira le oku 3 naira so igba ti mo de nse lo ti won ri pe mo n fara si loto won san owo to ku so ibi ti mo ti wa ko se yen mo ri pe oga yen ko mo nkan ti mo fe to won mo se gan won mo se bo ka build the shoe won fi be good sibe dada ba won copper slippers nkan kan won mo gan won mo shoe na bo ko temi lorun to so bi mo se wa se tan lodo won mo tun wa didi mura mi lo si bomi lo ko nipa shoe yen so lo fi je pe ti mo ba se cover shoe mo se gbugbe olodum ma ni ko dabi toke okun
0: olodum se o gege bi ise yi ise ka se bata mi o ro ye pe o ye ko gba yan lakoko teyan ba fe ko bi akoko melo ti o le ju bi ose meji abi teyan o fi
1: se pupo awon agbalagba ni asade kini kan o di ekedaye asadapumu se ri awon kan ileiwe kan wa ti mo lo ma n ko won ti won pe ni entrepreneurship so loju mi bi igba ti won kan fe ki won ni idea so a ma lo ni emeji lose so a ma ko won for 3 months so fun osu meta so elomi to ba ri pe on interest o ma n pada wa ko n fe ko but then ba didi fe ko ise yen eyan fi asiko le o kere ju odun kan o kere ju patapata so awon ta ma lo se seminar fun ti wa ni e wa ko se bata e ma mo laarin kini kan iro ni won pa o so awon mo ra awon kan to ma n pe mi pe ka wa lo se seminar won fe gbowo lowo awon eyan ni e le mo laarin ijo kan because o ni koro gẹgẹ bẹ ṣe ni idan so o ni idan
0: idan gbogbo ṣe ọwọ náà ni iru ile to wa lọrin to ro gege yi bayi
1: awọn kan lo ṣe ko yi mi so
0: gẹgẹ bi iṣẹ ọwọ ẹyin tẹ ti jẹ tẹ ti gbà kan ri jẹ ọmọ iṣẹ tẹ wa ti fi akoko yi jẹ ọga mo fẹran ke awọn eyan ọmọ ile idaradara nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ń gbọ́ wa nílé ọmọ yìí mo fẹ́ lọ́kọ́lọ́kọ́ iṣẹ́ báyìí ṣùgbọ́n kò yẹ kó lò ju àkókò báyìí wọ́n ti máa wò ó pé kò yẹ kó lò ju àkókò báyìí torí pé ó tún náà kan mìíràn tó fẹ́ ṣe láàrin ẹ̀yin tẹ́ ti jẹ́ ọ̀gá nílò àkókò yìí tẹ́ lè jẹ́ ọmọ iṣẹ́ ń gbà kan àtòbí ta lẹni tó yẹ ń pè ó yẹ kó sọ pé àkókò báyìí la gbúdọ̀ lò láti kọ iṣẹ́ yìí ṣé ọ̀gá iṣẹ́ ni ó sọ pé àkókò báyìí ni àbí ọmọ iṣẹ́ ni ó sọ pé àkókò báyìí mo fẹ́ lò àbí òbí ni ó sọ pé àkókò báyìí mo fẹ́ lò.
1: Ẹ ṣe ìbéèrè tó dáa gan lẹ bèrè yẹn ṣe rí ní ọ̀pọ̀ gbà ọ̀gá ló yẹ kó sọ ṣùgbọ́n àwọn ọ̀gá míì wọ́n máa ń fẹ́ gba àkókò ọmọ iṣẹ́ ju bó ṣe yẹ lọ látara kí wọ́n máa rí ọmọ iṣẹ́ lò bọ̀gá tó bá jẹ́ pé òun náà jẹ́ olùbẹ̀rù ọlọ́run tí ò fẹ́ fi àkókò ọmọṣẹ́ ṣòfò a sọ gbèdéke àsìkò fún wọn a wá sọ fọ́mọ yẹn pé ṣóhun ẹ̀ ní wọ́n mú àwọn ọmọ kan wá fún mi mo máa ń sábà bí àwọn ọmọ tí wọ́n bá mú wá fún mi pé ṣé wo ló fẹ́ kọ àbí wọ́n ní ko wa ko to ba je pe wo lo hun wa ni a nilo lati fi gbogbo okan emi ara si o mo ba won mo se mi ja ni bi ijeta mo fun won ni pattern yi o ye dre ke perfect mo ti se loju yin mo de jade gba ti ma de mo ba ti won go film lori ero alamulewo so mo lati ba won ja pe ko kan mi na se be ti sanwo fun mi bo mi fe ke mo se gba to n bo nle se o so fa won bi e pe film lo fe lo wo nbi ti o ti fe lo kose so a le so oga le so fun obi so omo to ba wa mo nkan to n se iru emi mo ma gbogbo nkan ti mo fi mo ise ikoju bi osu mesan lo nitori mo ohun mi gan so oga ti mo de kose lowo e o le die o ma wo mi bi igba to je pe mi le mo ise ni because e mo oga to le mo n se gulogulo so ti won ba de se ko mi bayi mo ti gbe si ori so eko yen o ba mi jade awon kankan wa ti onise owo to mo ti sugbon ti o mo po mo dubai yen won fe se bata bibi mi kin se ni bibi so bi won se wa mu wa e mo ti won ba ni customer won a pe yen attend the customer o yato si ti bi o ni form te fi o se e le se te ba ti fill e sign te ba le se e down query so mo wa ni mi le se so ma yen ba ni ah pe lai lai I know you can do it. E mo won ti gbe kini ye le mi lori gan. Ah, so Superman ni won ma npe mi tori ise kan fe mehe njo kan ti Olorun lo mi fun lati se ko de. So bi wa se wa ku oni bi ise ti mo dele pe o le se ti won so yin I know you can do it. Baba, mo gbo nje le na si kitchen. Mo wa joko sinu nje yen fe jona mo wa ronu pe mo le se kini mo kan mo paper. Ati baro mo de bere si ni sketch mo ya aworan yen ti mo ma won awo kekeke ta lo ta n pe ni pieces leather mo mu lo le mo wa bere si ni se mu re gba ti mo get e bayi inu mi wa n dun bi gba to je pe mo rowo e so okan mi bale bi mo se de bi ise ni aro ojo keji ti won ni bawo ni kini kan mo kan gbe mo ga gbe jade ni pe I would do it mo de fun won ni nkan ti won fe so inu won dun gan so te en ba fe ko se owo ki se pe se bi oga e se se sugbon je ko yi e to ba yi e o le gbe gba ona mi to tun ma daju to ge lo ki se ko ni mo sa fe ma se bo je ko yi e o da bi oro mathematics eko isiro to ba ti mo to yi e wa lo formula bi meji meta lati mu nkan to fe.
0: Oh yeah, gbogbo eyan ra leun na le tin gbo lati inu alejo wa. Ah, yi to je pe ise ka se bata. E ti won ti tu asiri na fun wa pe awa ta nso yi pe meta ni tele o ti di merin awon kan ta fi pe ni abala asiri idan. Eyin na tin de mo nle eyin obi ati eyin omo ati eyin onise owo. To je pe oko alejo wa sikiro ola yiwola awon na na wa pelu wa won tun je mi o te ti fe lo be ni bo nbo ah aje kin sare bere meji si nitori ibi ta si nlo o sipo ka le kuro ni ikorita ye e soro le kan pe ta ba so nipa owo ti awon obi san kini asiri eyi to wa ninu owo ikan sori ati gbe yan wa sibi ati gbe oga ise wa sibi to so pe ohun ki n gba owo ekose lowo awon mo ekose koda gan won tun wa se kini won tun gbe nile ohun gan ohun ki n gbowo kini itumo sugbon o po laarin awon oga ise wa ni owo ekose elomi le fun yan lanfani boya kan so le meji elomi le so pe dandan ekan ni kini asiri to wa nbe
1: ese asiri to wa nbe asiri ijinle ni awon agbalagba ni ogun ti a ba fi owo se eyin aro lo ngbe sey awon ise owo kan wa to je pe ti omo ba nko bi igba to lo sin oga ni fun apere awon to nse keji adiye nsin keji oye boye ayaye ti ma awon adiye ti won nse keji igbalode ile adiye igbalode ko si omo to lo kose nbe ti o se po lo sin oga because to ba se debe bayi ni a ma ru ni a ma so ni a ma de ni a ma tu so e oga lo nfi owo gba awon kan lati wa sise yen ni but to mo se ba ti de awon to n gba yen yo fi won le oga ma ma omo ko pe o ya se bayi se bayi se bayi so oga le ma gbowo ise lori e tori o n wo eni to ma ri lo ohun e to ma ri lo but eni to je pe ise ti wa a so opolo kale ni ti o ba ko o le se ero ise keji yen mo le ma le se to ba won se nse bo mu si ma se te ba duro ti mo njo kan e se so bo ise bata e rori ise te lo e rori ise weda e rori lati se so awon ise kan wa to je pe ti e ba gbowo ti omo kan ko ise yen eyin gan e ma dara yin lebi pe kilo de si mi gbowo lowo mo
0: je ki sari mo eleyi kale sari bo si ikeji kale se papapa nitori ijoba akoko o na ni wipe boya eyan kan tin ro opolopo lan tin ro wipe tin ba te lo ko ise yi tin ba ko tun ah mi o ma ni eyan leyin to je pe o le se kini to je pe o le fun mi ni opolopo million ti mo le fi bere nitori pe eni to ba fe se kini to ba fe ko ile o ni lati shiro se be na ni oro ise yin be o se ri pe baya ti eyan ba ko ise itan ti e ba fe bere o ni lo bi million e melo abi a ko le to be abi ore o n de opolopo na to ba fe ko se
1: se pupo eto yin o n tu awon eyan sile lo opo lopo
0: olo la ye pe ni abala shiri don
1: be so awon te run ba o tu won ile so afe ni ti o ba si opo lole ni o ni ri nkan mu lori eto yi se ri ise bata ijo to ba ti lo nko bayi to ba mo nkan to n se iwa ti ma ri change die die so iru gba temi nko mo GS3 ni mo wa ti mo ti lo ko so igba ti mo mo ninu awon teacher to ko mi ewa atodun yen imi si n wo dodo mi disin so ninu awon teacher mi mo ma n se bata fun won nigba yen ti ma ma gba change die die ti mo de nko so iru ise wa yi eni to ba mo nkan to n se irinse wa je irinse teyin le ma ra die die die die sugbon beyan ba se mo ise si lo se ma jeun beyan ba se nirinse si lokin a se balẹ lati gbase so irinse wa ki se nkan to won bo o tun won
0: ki se nkan to je pe dandan ni ekan
1: ekan ki se nkan to je pe dandan gbodo wa lekan ki se die die die die die die die die so en to ba mo nkan se a pada de ibi to nlo
0: oda mo di eyin mo hey ona le tin gbo e je ki alejo wa bo mi mo ka le tun bo si ibere keji.

0: Efile Emayikuro Wells Radio 89.3 FM Nibe Gongon Lewa.
1: Ọlọ́run Fẹ́mi Adégbọ̀rọ̀ lóní kí ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá lórí West Radio 89.3 FM láti ọwọ́ ọmọ yín Olúwa Tósìn GOP. Ètò àkàndá ṣe pàtàkì ètò gidi ni. Àkàndá kìí ṣe àrùn, èèyàn pàtàkì ní àkàndá ní àwùjọ. Ní gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́, ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá mo fọwọ́ sí. Ètò pàtàkì tí ó ṣe àwùjọ láǹfààní ni. Ẹ jẹ́ kí gbogbo wa máa gbọ́ lórí West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Thursday láti aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́ láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Olúwa Tósìn GOP Government of Praise. Ẹ máa gbọ́ Ọlọ́run Fẹ́mi Adégbọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀.
2: Èmi Wálé Arútu mo fọwọ́ sí pé kí ẹ máa gbọ́ ètò àkàndá ní ìkànnì West Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín tó sìn àlọ́.

Ojú rere rẹ ló yé mi ká, ló yé ayé wa ká, lójoojúmọ́ ní ìgbà gbogbo. Whenever I think about your goodness in my life, mo rí pé ẹ ṣe kíni, ẹ ṣe, ẹ dára, ẹ tóbi lọ́ba, ju bí mo ṣe rò lọ, ẹ tóbi lọ́ba ju òye mi lọ, ju agbára mi lọ. Torí pé ọba nìyí, ohun tẹ́ fi ń jọba kò sẹ́ni tó yé, ohun tẹ́ dẹ̀ fi ń ṣagbára yín ẹ̀yin nìkan ló yé. Ọlọ́run, àdúpẹ́, a máa dúpẹ́ náà ní gbogbo ìgbà. Torí pé wíwà láyé wa, orí ọ̀fẹ́ ni, kò ń ṣe wípé a tọ́ sí, orí ọ̀fẹ́ ni. À ń wà láyé ní gbogbo ìgbà, fún wa lókun àti agbára, à ń dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ìgbà tó bá ti fún wa ní orí ọ̀fẹ́, láti mí ìmí ìyè, láti mí sínú, láti mí jáde, la ó máa bu ọlá fún orúkọ rẹ. Torí pé ẹ tóbi síbẹ̀. Ọlọ́run o ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín Olúwa wípé gbogbo àwọn olólùfẹ́ wa, a tún bá wọn ní ayọ̀ àti àlàáfíà. A ò bá wọn lórí ẹkún, a ò bá wọn lórí ìbànújẹ́. Wọ́n wà ní ayọ̀, wọ́n ti wà ní àlàáfíà. Ìdílé wọn, ìbànújẹ́ ò wọbẹ̀. Ọlọ́run o ṣe. Àwa náà tá à ń ṣètò náà, a dúpẹ́ lọ́wọ́ yín o. Wípé adágbére ní ọ̀sẹ̀ tó kọjá, ó dẹ̀ tún fún wa ní orí ọ̀fẹ́. Kábíyèsí Ọlọ́run. O tún fún wa ní orí ọ̀fẹ́ bàǹtàbanta, orí ọ̀fẹ́ ńlá láti wá sórí agbagbe léni, láti wá ṣe kíni, láti wá gbóhùn sí afẹ́fẹ́. Àdúpẹ́ ní ọwọ́ rẹ o. Kò ń ṣe wípé mímọ̀ ń ṣe wa, bẹ́ẹ̀ ni kò ń ṣe agbára wa. Tá a bá sọ wípé a ó pàdé ní ọjọ́ mẹ́jọ, tó o bá fún wa ní orí ọ̀fẹ́, kò sí nǹkan tá a lè ṣe, kò sí àrà tá a lè dá. Ṣùgbọ́n adágbére ipa ó pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ó jẹ́ kó ṣe é ṣe fún wa nínú àánú rẹ àti nínú ọláńlá rẹ. Ọlọ́run, ògo ni fún orúkọ rẹ o.

Ètò àkàndá ìdáná ló ń dé sétí ìgbọ̀yìn nìkanni West Radio 89.3 FM, your preferred wholesome radio. Ta tún gbè ní kànga agbọ́nmágbẹ́ tó ṣe bẹ́ẹ̀ kún fún omi ọgbọ́n, omi ìmọ̀ àti omi òye. Àtúntì dé o.

0: Mọ́fí àsìkò yìí kí olóòtú ètò yìí Adédàmọ́lá ọmọ bàbá olómi iyè kábíyèsí Ọlọ́run. Ẹ ọlọ́wọ́ bọ́tìnì mi ti dúró gbágbágbá, ó ti dúró tì mí, ó ní kí n máa lọ, ó ní kò séwu. Èmi náà ṣe kí ni, mo jókòó, mo lé tí ń bọ̀ síbẹ̀. Ọlọ́wọ́ bọ́tìnì mi àwọn náà ni Brother Daniel ẹ ṣe gidi gan, àwọn ló ń bá mi gbé sókè, ni wọ́n bá mi ṣe kí ni, wọ́n bá mi gbé sílẹ̀. Esther ò tí ì dé o, a ṣì ń retí Esther ni o, ó dà pé ó ṣì wà lọ́nà kábíyèsí Ọlọ́run. Orúkọ tèmi ò yí padà, Olúwa tó sìn jí OP Gamẹ̀tọ̀ praise.
1: Ọlọ́wọ́ orí mi, bàbá mi, bàbá àgbàlagbà, Ọlọ́run mi.

0: orí ayé ẹkùn ọkọ̀ fálá.
1: A ó tún gbádùn ara wa bẹ́tà lénìí lórí ètò àkàndá ìdá nìkan West Radio 89.3 FM.
0: Ọba tó fàyè mi dára, ó gbẹ́mi lẹ́kẹ̀.
1: Ẹ ṣàwá nǹkan fìdílé, kẹ fìdílé nǹkan.
0: Fáráyé, ọ̀pọ̀lọpọ̀ mi fáráyé, kábíyèsí, ọ̀pẹ̀yẹ ọ́, ìyíyẹ ọ́.
1: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá ní ìkànnì West Radio 89.3 FM wípé gbogbo nǹkan tó ń jáde nínú ìkànnì yìí àwọn nǹkan tó kún fún ọgbọ́n tó kún fún ìmọ̀ ni tó dẹ̀ ṣe kíni tó kún fún òye. Gbogbo àwọn abarapá tó bá ti ń tẹ tó jẹ́ pé wọ́n ti ń tẹ́tí sí ètò yìí tipẹ́tipẹ́ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ àbí tán join wa ní àárín wọ́n á ti mọ̀ wípé àwọn nǹkan tó ṣe pàtàkì òun náà ló ń ṣe kíni ló ń jáde lórí ètò yìí.
0: Bí aṣọ ọmọ mi tó ga ju ayé lọ, òní ìmọ̀ tó ti mọ̀ lọ.
1: Gbogbo àwọn àkàndá ẹ̀dá dànù tó dẹ̀ ń tẹ́tí sí ètò yìí gẹ́gẹ́ bí a ṣe fi ètò yìí sọrí wọn a ṣe fi sọrí àwọn àkàndá ẹ̀dá wọ́n mọ̀ wípé àwọn ọ̀rọ̀ tó ń jáde lórí ètò yìí oníkálukú ń ṣe kíni ó mú tiẹ̀ lé ní méjì mẹ́ta. Èmi náà tí mò ń ṣètò náà mo ń ṣe kíni mo mú àwọn ti tèmi náà mo dẹ̀ fi ń ṣe kíni mo dẹ̀ fi ń ṣòdùnwọ̀n ayé ara mi mo dẹ̀ ń rí pé ìtẹ̀síwájú ohun bá ayé mi.
0: Kábíyèsí, ọba àpéjọba, ọba àpèríre, ọba àpèdáhùn, ìwà glorious, marvelous, wonderful, oh Lord, you are excellent, there is no one like it.
1: Ó yá paluda, ẹ bá ń palù yẹn dà, ká ṣe kíni ká kan lu ètò nísọ̀nsọ̀n.

0: pàrọ̀ lọ́run tọ́ọ̀sì tó gbẹ̀yìn oṣù yìí a bá gbàlejò ńlá kan lórí ètò yìí.
1: Ìyàtọ̀ o, a ní wọ́n kọ̀ ọ̀gbọ́n ní òun, ká má ìṣòrí ọlọ́gbọ́n wa rí fún un.
0: Ẹ mọ̀ pé nǹkan tí ètò yìí dá lé lórí òun náà ni fún àwọn àkàndá ẹ̀dá pátápátá.
1: Orí wọn àtúndé o, èmi lápẹ̀lẹ̀ ẹni láì mọ́. Ìbá kábíyèsí, olúwa ọba.
0: Ìbàrẹ̀ Ọlọ́run o, ọba àwọn ọba.
1: Kábíyèsí o, olúwa ọba. Paríparí ọlá, olúwa ọba.
0: Ìtorí ẹ̀ náà la ṣe rìn sọ́tún, la ṣe rìn sósì.

àwọn oní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ti ojú àlọ sí ọ̀dọ̀ wọn. Infact gba tí a ti ọkọ́ dọ́dọ̀ wọn gan, wọ́n ṣà ń béèrè oríṣiríṣi lọ́wọ́ wa. A ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti fún wa èsì tí wọ́n fún wa ní pé kò sí problem. Wọ́n dẹ̀ fún wa ní ọjọ́, wọ́n ní Thursday tó gbẹ̀yìn oṣù yìí, ìyẹn ní oṣù keje yìí, pé ká lọ gbáradì fún pé àwọn máa wà available fún wa.

torí ẹ náà mo ṣe ń sọ fún gbogbo ẹ̀yin àkàndá ẹ̀dá pátá tó jẹ́ pé ẹ ní ìpèníjà ojú ẹjọ́ ẹ gbárajì sílẹ̀ ẹ ìbéèrè kí ìbéèrè tẹ bá fẹ́ béèrè lọ́wọ́ àlejò wa ní ọjọ́ yẹn ẹjọ́ ẹ máa kọ́ sílẹ̀ wọ́n dẹ̀ máa kọ́ wa ní àwọn nǹkan oríṣiríṣi ìjẹ́ ẹ mọ̀ pé ẹlòmíì tó ní ìpèníjà ojú nǹkan kékeré ló kàn nílò láti ṣe fún ojú yẹn láti padà sí bó ṣe wà tẹ́lẹ̀ láti máa ríran bó ṣe wà tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà téèyàn ò bá mọ̀ nǹkan téèyàn ò bá mọ̀ èèyàn ò lè ṣe ṣùgbọ́n nǹkan téèyàn ò bá mọ̀ lèèyàn máa ń gbé ìgbésẹ̀ láti ṣe.

0: ṣe dìbò.
1: Àkàndá ẹ̀dá tí ò bá ní nǹkan kan tó lè ọ̀fà àwọn èèyàn tó lè ṣe fún àwọn èèyàn irú èèyàn bẹ́ẹ̀ kó má retí pé owó máa wá.

Torípé àwọn èèyàn kì ń fún yín, àwọn èèyàn kì ń fún liability lówó tó máa fi ṣàṣeyọrí. Torí wọ́n wò pé táwọn bá fún náà, ó máa ṣe kí ni kò ní fi ṣe nǹkan gidi. Ó máa fi ṣe a fi jẹun tán náà ni. Ṣùgbọ́n tó bá rí ẹ pẹ̀lú nǹkan tó ń ṣe pẹ̀lú ìgbìyànjú ẹ, in fact, wọ́n wò pé tá a bá dẹ̀ ran ẹni yìí lọ́wọ́, ó máa ṣe jù báyìí lọ.

0: àlejò wa náà à ń rọsẹ̀ dúró dé yín ni o à ń rọsẹ̀ dúró torí pé àròjọ musolókun o. Hello.
1: Ẹ kú ọ̀lẹ́ o.
0: Ẹ mà kú ọ̀lẹ́ o, ṣé ẹ̀ sílẹ̀gbẹ̀ẹ́ rédíò yín?
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ẹ jọ ẹ bá wa jìnà sí rédíò yín ká lè gbọ́ra wa bẹ́tà.
1: Ok sà.
0: Ẹ ti gbọ́ ìjọ. Torí tẹ́ ẹ bá ti jìnà sí rédíò yín, àní lè gbọ́ra wa dáadáa.
1: Ok sà.
0: Ṣé ẹ ti ṣe bẹ́ẹ̀?
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Orúkọ yín àti ibi ṣe ti ń bá wa sọ̀rọ̀.
1: Orúkọ tèmi ni Biodun láti Ọ̀yọ́.
0: Biodun láti Ọ̀yọ́, Ọ̀yọ́ Obo.
1: Jóbélé.
0: Jóbélé.
1: Bẹ́ẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run. Ẹ kú jọ mẹ́ta.
1: Jọ mẹ́ta ni sà.
0: Bóò ni iṣẹ́, bóò ni gbogbo ẹ̀.
1: Yóò hàn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
0: Ibo ni ká tiẹ̀ ti mú ìbéèrè báyìí. Ìbéèrè ta ni Biodun?
1: O jẹ́ ẹnìkan tó jẹ́ ẹni tọ́lọ́run dá.
0: Ẹni tọ́lọ́run dá bó ṣe dá. Ẹ ṣàlàyé ẹ tu ẹfọ dáadáa kí àwọn ará ilé kan lè gbọ́ wa.
1: Mo jẹ́ ẹnìkan tó jẹ́ ẹni tó ní ìpèníjà ojú.
0: Tó ní ìpèníjà ojú?
1: Bẹ́ẹ̀ni.
0: Láti ìgbà wo nìyẹn ti bẹ̀rẹ̀?
1: Ó ti tó nǹkan bíi ó ti lé 15 years báyìí.
0: Ìyẹn ọdún márùnlélógún kọ́ nìyẹn?
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Àbí ọdún márùndínlógún. Kí ni nǹkan tó ṣokùnfà?
1: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan lè sọ pé nǹkan kan báyìí ló ṣe okùnfà torí dráìvà ni mí.
0: Ok, ó túmọ̀ sí wípé ẹ ti ríran rí.
1: Dáadáa.
0: Kábíyèsí Ọlọ́run. Ẹ ríran tó fún ọdún mélòó?
1: Now, mo ti lé ní 40 ọdún báyìí.
0: 40 ọdún?
1: Bẹ́ẹ̀ni.
0: Ó yẹ máa tẹ̀síwájú.
1: Ṣàbíbí la kàn rí tó kàn wà báyẹn.
0: Tó kàn wá?
1: Bẹ́ẹ̀ni.
0: Ìgbà tẹ́ lọ sí ilé ìwòsàn, kí ni wọ́n ló fà á?
1: Wọ́n ní kò tí ì sí nǹkan kan fún àlẹ́ bíi tẹ́tì pé nǹkan tó fà lè lè. Wọ́n ní kò tí ì sí nǹkan kan pé pàtó nǹkan tó fà lè lè. So mo wá gba káàdì. Mo wà ń wá. Mo ń lọ.
0: Ìyẹn túmọ̀ sí pé ẹ̀ ń ṣe àyẹ̀wò.
1: Bẹ́ẹ̀ ni dáadáa. So, ó tún ṣe wá di pé ó wá ó tún rí ẹ̀mà tí nǹkan tó bá ń ṣe èèyàn tí èèyàn sì máa ń lo nǹkan sí yóò máa wọ́ sí náà. So, tó ṣe pé mi ò fẹ́ ní dá dráìvù mọ́.
0: Ẹ lè rí ìran fi dráìvù mọ́ láti wakọ̀.
1: Bẹ́ẹ̀ ni dáadáa. Bí nǹkan bíi mo ti ń tó nǹkan bíi 30 years lọ́ngbà náà. So, bó ti di pé màá gbé ọkọ̀ fún ọmọ iṣẹ́ mi. So, èmi ò dúró gẹ́gẹ́ bí apẹ̀rù sọ́kọ̀.
0: Ìyẹn túmọ̀ sí pé ẹ̀yin lẹ́ni ọkọ̀ yẹn.
1: No, kì í ṣe ṣe mi.
0: Kò ń ṣẹ̀yìn lẹ́ni. Ok.
1: Bọ̀ èmi ni wọ́n á ń fa ọkọ̀ mi lọ́wọ́. So, ó ṣe di pé ọ̀fẹ́ ìdọ́gba mọ́ láàrin ọmọ iṣẹ́ àtọ̀gbá mi. Débi táwọn èrò tá a máa ń gbé gan tó jẹ́ pé a máa ń gbé. Tá a bá rí mi tí mò ń pérò sọ́kọ́, wọ́n ní àbó ló ṣe jẹ́. Sọ kí n jẹ́ kí àárín oyé wọn. So, ó ṣe á di pé ó ti ń fa pé bóyá tí n bá fẹ́ rówó lálẹ́ báyìí, àárẹ̀ṣẹ̀ tánátáná kí n tó rí.
0: Kẹ̀tórí owó kà.
1: Bẹ́ẹ̀ni, lọ́la ti di pé ọjà padà mọmi mọ́lẹ̀ débi pé ga ní ojú mọ́mọ́. Ìfẹ́ lè sọ pé báyà kí n rí náà kiri na da o mama.
0: O tumọ si pe oju yen o wa ri ran daada mo rara.
1: Then. So, gbogbo gba mo je pada lo si hospital. So, nigba ti mo pada lo si hospital. Hospital to wa n ba de na bi mo ya se ba de fi lan fani n da ko hospital yen.
0: Ẹ daruko ẹ.
1: Hospital to wa lakede ni.
0: Okay.
1: So, mo je di pe o gbo tan so pe ile ijosin kan obviously your patient ba won yan ofe tin kan. So, pelu ko ri je oni dara awon tele ti mo ti lo. So, oba gbon kaadi ni pepepe o ba lo. Mo je di pe o do hospital. Mo la de mo ri di ni gaga gun gan. Nigba ti mo di hospital. Mo ba yan le mo tori pe won le ti dan na nbe na tele. Ti mo ri ni bi ẹni kan tàbí jọ gbé ìbàdàn rí. So mo sì lọ bá ń bẹ̀ nù. Wọ́n sá páàsì ni. Mo lè di gbọ́n páàsì ni. Wọ́n ṣàyẹ̀wò fún mi, wọ́n sì gbá wọ́n ṣàwò. So mo lè di gbọ́n ní nǹkan tó mú mi pé kìí ṣe cataract. Pé cataract ni àwọn fẹ́ ṣe operation rẹ̀. Orí mi kọ́kọ́ lọ́ra rẹ̀.
0: Kí ni wọ́n wá sọ pé àwọn rí, kí ni wọ́n wá ló ṣẹlẹ̀, àbí wọ́n sàn kankan fún yín?
1: Ní wọ́n ṣe padà sọ pé wọ́n dá tanná sí ní bí wọ́n jẹ gbogbo ẹ̀, wọ́n ṣe tẹ́ẹ̀tì fún mi kankan, wọ́n ní ń dọ́ bójú kankan kan, ó lè dígbọ́n padà di tẹ́ẹ̀tì gbà kan. So, bí wọ́n ṣe di tẹ́ẹ̀tì gbà kan báyìí, so bí dọ́kítà rẹ̀ ṣe ní pé kí n wá nù, mo ṣe lọ́ọ́ bá a. So, nígbà rí sọ̀rọ̀ bí ṣe ń ọ̀rọ̀ rò fẹ́ jáde rege. Mo ní kí ni nǹkan tó ṣẹlẹ̀ báyìí. Ó wà ń bá mi sọ̀rọ̀ pé aláwọ̀kọ́ náà òun ò tí ì fi sọ ọ̀la o pé kọ̀ǹdíṣàn mi. Òun ò tí ì máa ṣe ọ̀pẹ́ṣàn rẹ̀. Bọ̀ ọ̀pẹ́ṣàn kátaráàtì, ó ní tọ́ ẹ pé kátaráàtì ìjọba bá mú mi.
0: Àwọn ọmọ
1: àwọn àyọ. Pé ó máa wà níbi ọwọ́ òkè ojú báyìí pé àwọn kan nìgbé kí n ranjú. So tá a bá ti fẹ́ sọ pé àwọn òjì máa báwọn ṣe gbọ́. Ó lè fọ glaucoma. Pé wọn àti ìmọ̀ sọ pé sàn báyìí pé hospital tí a máa sọ pé ń sọ pé sàn glaucoma. Wọn ò lè ṣe ń ṣe ìdí gan. For now àwọn ọmọ bí kí má jìnnà ń lọ lọ́la pé kọ ṣùgbọ́n yìí o. Wọn ò tí ì lè rí yọ.
0: Kábíyèsí. Lọ́rọ̀ kan ṣá wọn ò ṣáà rí nǹkan kan ṣe sí. Ìgbà tí wọ́n wá rí nǹkan kan ṣe sí, báwo lẹ ṣe wá ń gbé ìgbésí ayé yín?
1: So, ọ wá ní ẹ̀bùn kan lòun ó ṣe fún mi pé òun ó kọ oògùn kan fún mi. Pé oògùn tóun bá kọ yẹn pé ibi fírífírí nínú orí yẹn. Màá sì máa fi rí lọ. Ọ̀gùn yóò jẹ́ kó lè stọ́ọ̀pù níbi tí
0: ó dé tú.
1: Olóògùn yẹn bóyá ti kọ́ fún mi ni. Nígbà tí máa lọ ra o. Wọ́n dáhùn ra ń lóògùn. Ọ̀gùn yẹn oṣù mẹ́rin ni mo fi máa ń lò. 120 pieces lọ wà nù ẹ̀. So, mo dá ṣe ń lò pé mo ṣe ń lò. Bọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe màá pé Nàìjíríà ta wà yìí. Bí nǹkan bá di 2 naira lónìí. O lè dọ̀la fún 10 naira.
0: Bẹ́ẹ̀ni, ìṣèrànbẹ̀.
1: Bóyá ti di pé ọ̀gùn tí mo ní rà ní 12,000, 13,000. Ọ̀gùn ti di 27,000.
0: Káì.
1: Mo lè gba kádàrà náà. Kí n ṣe ní lórí. Àbí sẹ́mi ni tí mo ní ibi jẹ́lẹ́lẹ́ kan rẹ́ pé kí n wá padà ráàyè sí jẹ́nu.
0: Kí
1: n wá ní gba kádàrà.
0: Láti gbà yẹn báyìí, kí lẹ wá ń ṣe nígbà tí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀?
1: Ẹ ṣe. Ohun tí mò ń ṣe lẹ́yìn ìgbà náà ni pé pẹ̀lú gbogbo ibi tí náà ti ṣe. Torí ní gáràjì wa. So àwọn tí ọba ṣiṣẹ́ bíi kí n gbé mọ́tò fún wọn ká wá lọ méjì kan lọ tírípù kan. Nígbà tí mo fi ń wakọ̀ dáadáa tí mo ṣe, mo lè di pé àwọn márùn dá 30,000 fún mi nígbà náà. Mo wá rò pé owó yìí kò yẹ kí n fi ra iṣu àtẹwà. Jẹun fífẹ́ kan fowó ìra adìyẹ. So wá ra díẹ̀.
0: Adìyẹ kẹ́lẹ́. Ok.
1: Agri-ọ̀pì. So kí n bá wá rà máa jẹ oúnjẹ tí wọ́n jẹ fún ọ̀sẹ̀ méjì. Màá kó wọn sẹ́gbẹ̀ẹ́ ẹbí ti. So màá sí wọn bíbí ọ̀sẹ̀ méjì màá wá tà wọn. Bam bam bam bam bam bam. Títí tó fi di pé ó ń gbòòrò ó ń gbòòrò ó ń gbòòrò. Bọ̀ nígbà tó di December tó lọ yìí. Nígbà tó di December tó lọ yìí. Mo jẹ owó ilé débi pé owó ilé ọdún méjì mọ̀ jẹ. Orí láńlọ́ọ̀dù ní aláàánú ni. Kọ́lọ̀ ọba kọ́lọ̀ máa ń dá padà sí gbogbo ọba.
0: Àmì àmì àmì. Lọ́rọ̀ kan ṣá láti ìgbà tí ojú yẹn tí ò ti bọ̀ ẹ sì fi ń ríran díẹ̀ díẹ̀ báyìí títí tí.
1: Rí
0: nǹkan kan mọ́.
1: Láti ìjọba rí nǹkan kan mọ́ yẹn náà. Ọ̀gbun tí mò ń lò yẹn tó bá ti tó bí tóun bá ti ràn báyìí yóò máa romi mi yóò máa wà mi tó jẹ́ pé mi lérò wọn ṣe. So torí pé mi lè lo ọ̀gbun yẹn ni. Wọ́n dá ti di December. Mo dá àwọn owó ọwọ́ mi mọ́ àjọ ọ̀sán owó orí ọdún kan. Bí ìjáde ẹ̀ ni ìwé kó bá lé bí ìwé kàkà ṣe máa nà.
0: Kábíyèsí Ọlọ́run. Kan tẹ́ ń gbìyànjú láti sọ ní nísìn pé láti ìgbà tí ojú yẹn ò ti fi ríran mọ́ rárá. Ẹ wá lọ sí ọ̀dọ̀ àwọn tẹ́ jọ ń ṣiṣẹ́ àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìgbà tẹ́ dọ́dọ̀ wọn, wọ́n rí bẹ́ẹ̀ ṣe rí. Wọ́n wá wò mí lé. Wọ́n wá rí bẹ́ẹ̀ ṣe rí.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n wá dáwó jọ fún yín.
1: Bẹ́ẹ̀ni, wọ́n wá forí korí nínú gáràjì.
0: Ẹ wá bẹ̀rẹ̀ sí ní ẹ wá wò pé kí lẹ tiẹ̀ lè máa ṣe pẹ̀lú owó tí wọ́n dá fún yín. Torí pé ẹni tó fún yàn lówó lénìí, èèyàn tún lè lọ bá lọ́la kó tún kéèyàn tún sọ pé kó tún fóun lówó. Ẹ wá wò pé kí lẹ lè ṣe ẹ wá sọ ọpọlọ kalẹ̀ pé ó yẹ kẹ lè sin ẹdìyẹ. Torí àkókò wa ó ti kó wa ní papámọ́ra. Ẹ jẹ́ ká sọ ìyókù di ọjọ́ mẹ́jọ ṣe ti gbọ́. Ẹ jẹ́ ká sọ di ọjọ́ mẹ́jọ torí pé àkókò yẹn ti kó wa ní papámọ́ra. Ẹ ká sọ ìyókù di ọjọ́ mẹ́jọ ṣe ti gbọ́. Orúkọ yín lẹ́ẹ̀kan sí.
1: Bíọ́dún Látọ̀yọ́.
0: Bíọ́dún Látọ̀yọ́. Àníjù sí ní ọ̀fìn ayé lágbára Ọlọ́run. Ẹ ṣe gidi gan. Ẹ ṣe gan. Tó bá dọjọ́ mẹ́jọ. Ẹ ti gbọ́. Ẹ ṣe.

0: gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo wà káàkiri gbogbo àgbáláyé gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ń gbọ́ wa lágbára ọlọ́run ojú wa ò ní rí léde wa ò lágbára olódùmarè. ẹni tó ríran tó ṣe gbogbo ẹ̀gán sì ń ṣe kíni ó sì ń gbìyànjú láti jéèyàn a tó wá sọ pé láìsí ojú kàbíyèsí ọlọ́run ọlọ́run ṣàánú wa.
1: Orí tó wá kan bí owó àójúrìtò kíkì ní ìhú tó jọba.
0: Èmi mọ̀ wípé láyé yìí gbogbo èèyàn tó wà láyé àánú ni kó wá wa àánú ni gbogbo wa nílò àánú ọlọ́run tá a dẹ̀ nílò yẹn kò ní wọ́n wa lágbára olódùmarè.
1: Nínú iṣẹ́ ló ṣe láyé tó máa pè wá lélé láti lọ́sí o àti gúúsù pẹ̀lú àríwá iṣẹ́ láṣẹ.
0: Ó gbà ẹ̀yin tí ẹ bá ń bá ètò yìí pàdé lórí ìkànnì West Radio 89.3 FM lórí ìkànnì wa lórí Facebook wa West Radio 89.3 FM fanpage. Ẹjọ́ ẹ máa bá mi ṣe kíni ẹ máa bá mi ṣí ẹ gbẹ̀tẹ̀ bá ti ń bá ètò àkàndá ẹ̀dá tẹ bá ti ń bá pàdé ẹ máa bá mi ṣí ẹ ẹjọ́ ẹ máa bá mi ṣí ẹ ẹjẹ́ kó máa lọ viral. Torí pé a ò mọ̀dọ̀ ẹni tó máa dé tí àánú ti máa fi dìde fún wa lórí ètò yìí. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àkàndá ẹ̀dá ló ń sunkún sínú tó jẹ́ pé wọ́n ti sunkún gan ojú wọn ti wú ẹkún gan ní ohun òbẹ̀yìn ohun òbẹ̀ wọ́n ṣẹ́. Gbogbo ẹ̀yin àkàndá ẹ̀dá náà tẹ́ dẹ̀ ń gbọ́ ètò yìí tí ọlọ́run ti ṣe gan ọ̀la fún ẹ wá dá sí ètò yìí jẹ́ ká ra àwọn akẹgbẹ́ wa lọ́wọ́ káwọn náà dìde. Ó gbà ẹ̀yin abarapá tí ọlọ́run ti ṣẹ́gun ọ̀la fún ẹ wá dá sí ètò yìí tẹ bá dá sí ètò yìí ètò yìí á ṣe kíni á fẹ́ jù báyìí lọ.

Ọlọ́run má fà wá sẹ́yìn o, ẹ̀tí mọ̀ pé tẹ̀mí bá ṣe ń dìde fúyà ìtútọ́pọ́ máa ń súnkàn. Ó náà ni ọmọ nìyí, ọmọ ni dẹ, bàbá ti délé ni o, wọ́n ti kó dé ní bọ́ndú bọ́ndú, ní dùgbẹ́ dùgbẹ́.

ẹ jẹ́ kí n máa dágbére fún ti ọ̀sẹ̀ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ tá a jọ tẹ́ gbọ́ ètò yìí tá a dẹ̀ jọ ṣe ètò yìí mo dúpẹ́ ní ọwọ́ yín o. Wọ́n ẹ̀yin tẹ́ fẹ́ pè mí lẹ́yìn ètò nọ́mbà tẹ́ lè pè mí sí òun náà ni 09026025887. 09026025887.

0: ẹ filẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Ọmọ Ọlọ́run o, máa yọ máa jó nínú ọdún yìí o, ẹ ò yáyọ ìṣẹ́gun. Ẹni ọdún bá láyé kí ló wá ṣe tó lè mú jójó. Mo kí gbogbo yín pé ẹkùnjọ mẹ́ta o. Ẹni tí ó ń kọrin tẹ́ ń gbọ́ o ni màmá D.A. Fashion. Ọdún lọ sókè. By the grace of God, leader Good Women Choir CAC Ibadan. Mo fẹ́ ròyìn pé látòní lọ kẹ máa gbọ́ Wells Radio Kànga Agbọ́nmàgbẹ́ 89.3 FM, ìkànnì tó kún fún ọgbọ́n, ìmọ̀ àti òye. Ẹni kẹ máa yí rédíò yín sí, ẹ má yí kúrò ń bẹ́ o, ẹ sì gbádùn Ọlọ́run. Ẹni tẹ́ ń gbọ́ o ni màmá D.A. Fashion. Ọdún lọ sókè, àlàáfíà fún yín.
2: Nínú ọdún yìí o, ẹ ò yáyọ ìṣẹ́gun.
3: Mi ò mọ̀ pójú ogun láyé o, bá má ti múra sílẹ̀ láti ìgbà ìwé ni bá má ti múra sílẹ̀.
4: Ìbáwá ìbáda sí ọkọ̀.
3: Èmi Michael Adé lónìkẹ́ máa gbọ́ Wells Radio 89.3 FM tó kalẹ̀ sí Olúyọ̀lé ní Ìbàdàn. Ẹ má yí kúrò ń bẹ̀.
4: Bàbá ò dákun dábọ̀, bọ́tà wọn wá ò láyé, ẹlẹ́dùnúmọ̀rẹ́.
5: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.
6: West Radio 89.3 FM. Kànga Agbọ́nmàgbẹ́.
0: The time is 5 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Lati ikanni Kànga Agbọ́nmàgbẹ́ 89.3 FM, gerege, lago marun irọle lu.

Lóde Sétì gbọ́yìn láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ West Radio 89.3 FM eléèsí akalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lẹ̀ Estate nílùú Ìbàdàn. Sunday Àfọlábí loníròyìn yín. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti sọ yanya pé àwọn ọkọ̀ òfurufú méjì táwọn ọ̀rà tí yóò máa ṣalamí fún ìgbókun ètò ààbò ni yóò balẹ̀ ní ìparí oṣù yìí. Kọmíṣánà fún ètò ìròyìn Dọ̀tún Oyèládé ló fi ìròyìn léde lónìí lẹ́yìn ìpàdé àwọn adarí ìjọba ìpínlẹ̀ tó wáyé lánàá. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ló ti fọwọ́ sí àtúnṣe ìwé òfin kan tó gbòòrò lórí òfin tó rọ̀ mọ́ àwọn àjọ ojú pópó FRSC tó fi náà ń dábàá ìjìyà fún àwọn awakọ̀ tí ó tẹ̀lé ìlànà àti òfin ojú pópó. Lára àwọn ìjìyà fún awakọ̀ tó bá tàpá sí òfin ìdádúró fún iná tó ń dánidúró àti ìlà tó ń ṣàpèjúwe bí ọkọ̀ ṣe ń dúró. Wọ́n ní irú awakọ̀ bẹ́ẹ̀ yóò san owó ìtanràn tó jẹ́ 100,000 àti 150,000 fún ẹni tó bá ń polówó ọjà tàbí tajà tàbí ṣe ìwàásù nínú ọkọ̀ akérò. Ilé ẹjọ́ Kòtẹ́milọ́rùn tó jókòó nílùú Àbújá ti fagilé ìdájọ́ ilé ẹjọ́ gíga tó sọ wípé kí ìdádúró dé bá àwọn ọjọ́ tí wọ́n mú fún ètò ìdìbò àpapọ̀ ọdún 2027. Wọ́n kéde lónìí nínú ìdájọ́ tí àwọn adájọ́ mẹ́ta fohùn ṣọ̀kan sí tí wọ́n gba ẹjọ́ Kòtẹ́milọ́rùn tí àjọ elétò ìdìbò INEC pè tí wọ́n sì yí ìdájọ́ ilé ẹjọ́ àpapọ̀ dànù èyí tí ó dá ní 20 nínú oṣù karùn-ún. Ẹ̀wẹ̀ alága fún àjọ elétò ìdìbò Nàìjíríà ọ̀jọ̀gbọ́n George Amúpìtàn ṣàlàyé pé àjọ náà ń retí àkójọpọ̀ orúkọ àwọn olùdìbò láti iléeṣẹ́ NIMC lójúpọ̀nà láti yọ àwọn orúkọ tí kò bá yẹ kúrò nígbà tó ń bá àwọn àjọ elétò ìdánimọ̀ yìí sọ̀rọ̀ tí ọ̀gá àgbà àjọ yìí amojú ẹ̀rọ Abisoye Kóká Odùṣọ́ tẹ̀léwájú wọn. Ó ní pé àjọ náà nílò àti pèsè àwọn ohun èlò ẹ̀rọ tí yóò gba 100,000,000 olùdìbò.

0: Olori tẹ́lẹ̀rí fún ilé-iṣẹ́ tó ń ṣàkóso àwọn ọ̀nà ọkọ̀ lórílẹ̀-èdè Italy ló ti rí ẹ̀wọ̀n ọdún méjì láyé látàrí afárá Gina Morandi tó dàwó nínú oṣù kẹjọ ọdún 2018. Àwọn agbẹjọ́rò ìjọba orílẹ̀-èdè Italy ti bèèrè kí ọkùnrin Giovanni Castellucci gba ìjìyà tó ju eléyìí lọ nítorí pé ènìyàn 43 ló pàdánù ẹ̀mí wọn látàrí afárá ọ̀nà ọkọ̀ náà tó gbé gba àárín ìlú. Tafara náà sì já lulẹ̀ nígbà òjò àti ìjì kan lásìkò ìsinmi tó sì mú kí ọ̀pọ̀ ọkọ̀ ńlá àti àwọn ayọ́kẹ́lẹ́ kò forí gbára wọn tí wọ́n sì já lulẹ̀. Èyí ló pin ìròyìn lérèfé fún àsìkò yìí. Ẹ pàdé wa ní dédé agogo mẹ́jọ àṣálẹ́ fún ìròyìn ilé wa. Orúkọ mi ni Sunday Afolabi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa o, Ọlọ́run a máa bùkún fún yín.
1: West Radio 89.3 FM, Kanga Agbemagbe.

0: prof. Àwọn èèyàn wa ń rọ̀ lẹ́ wọn ó ti gẹ̀gúlẹ̀ pé kí ni ọmọkùnrin yóò bí a lónìí. Ìbéèrè ń bá fún yín. Ìbéèrè ń bá o. Ṣùgbọ́n ọ̀rọ̀ tá a fẹ́ pẹ̀ kan lọ́jọ́ tó ní prof kí wà ní ọ̀lẹ́.
1: Alákọ̀ọ́mọ́sí.
0: Arísẹ́mọ́sí.
1: Àbí kan nígbọ̀n.
0: Arísẹ́ ronú.

0: ẹyin bá ṣe mọ ṣe ní ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ ẹ gba àwọn ilẹ̀kùn tẹ́ bá wọlé géètì tẹ́ bá wọlé
1: ó ṣe pàtàkì
0: ó ṣe pàtàkì ó 0916-893-1000 ìkejì ní Torípé àṣà Yorùbá ìbí lọ wà àwọn tí ń wọlé wọn àwọn ò sí ẹ̀ tí ìjà pòwe nǹkan tí a ti ń pè ẹ̀ mọ́ wọ̀nyí. Òwe náà lọ báyìí o ẹgbọ́ o ẹgbọ́ o.
1: Báwo ni bá mi?
0: Ọ̀lẹ́ ń wojú òjò kọ́mọ́rọ̀. Ọ̀lẹ́ ń wojú òròkòrọ̀. Ọ̀lẹ́ ń wojú ọ̀nà báyìí. Ó dè mọ́rọ̀ ọjà yìí. Ọ̀lẹ́ ń wojú òjò kọ́mọ́rọ̀. Ẹ parí ẹ.
2: And the incoming generations, let's think twice before we move, let's think twice.
0: Ẹnìkan sọ pé ntọ́kùnrin sọ kò yí wa ní ọ̀lẹ́ ń wojú òjò kọ́rọ̀. Ẹ gbọ́ dáadáa o. Ọ̀lẹ́ lazy person ó ń wojú òjò kọ́rọ̀. Ẹ parí ẹ. Ẹni bá gbà tó bá kọ́kọ́ gbà yọ gbẹ̀mù lọ́wọ́ ikọ̀ máa fọlábí. Kún ní ta máa bára wa sọ̀rọ̀ lólórí ni ọ̀lẹ́. Prof ta la ń pè lọ́lẹ̀ náà.
1: Ẹni tí ọba jẹ́ Arísẹ́ má ṣe.
0: Arísẹ́ mọ̀ sí.
1: Tó jẹ́ pé.
0: Arísẹ́ ronú.
1: Bẹ́ẹ̀ ni Arísẹ́ ronú ni.
0: Tó gbà ó sì gbàdùn
1: fàájì. Fàájì gan.
0: Sọ fáwọn ọ̀lẹ́ wọn a máa gbàdùn fàájì.
1: Gidi gan.
0: Wọ́n gbàdùn. Ibi wa ni sọ̀gùn sọ̀gùn bí ọbẹ̀ ọbẹ̀dé gbé dùn. Ọ̀lẹ́ nu. Ẹni tí òun fẹ́ kankan ṣe là ń pè lọ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni ìmẹ́lẹ́. Ìbẹ́lẹ́.
0: Tó ń ṣe mẹ́lẹ́ wọ́n ní ọ̀lẹ́ ń wojú òrò kọ́rọ̀ ọ̀jẹ́ ń wojú òjò kọ́rọ̀ àwọn ni ká parí ẹ̀. Ní táwọn pè lọ́lẹ̀ yìí irú wọn lè níṣẹ́ o ṣùgbọ́n wọn à ní ṣe.

0: ẹyẹ tó ní sẹ́ tí ò ṣe irú ẹyẹ bẹ́ẹ̀ ìyẹ wọn máa rí ni. Ẹranko tó ní sẹ́ tí ò ṣe irú wọn ni wọn máa ń yọ lójijì. Àríṣẹ́ ìrònú tó ní sẹ́ tí ò ṣe irú wọn máa ń dakú rẹ̀ tẹ̀ lọ́jọ́ alẹ́. Akú rẹ̀ tí ó dà. Ẹkú rẹ̀ tẹ̀ máa ń ṣe irú ẹgbẹ́ rẹ̀ ni ẹ̀ ń bá jọ̀lẹ̀ yọ ṣẹ̀rú ẹgbẹ́. Ọ̀lẹ́ ń wojú òjò kọ́rọ̀. West Radio 89.3 FM ni wà yìí, ọmọ ní yìí, ọmọ ní dẹ, ìnìtò tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ máa pè é nígbà tí wọ́n bá kárò yin aago márùn-ún tán, làwọn bọ̀ sórí àgbàgbé.
1: Ọ̀rọ̀ mi lọ́dún yẹn wé. Ọ̀tá gbàlù wọ́n ń yọ wọ́n ń yọ. Ọ̀tá mi máa yọ fún ẹmú rí fà.
0: Ọ̀lẹ́ tó bá ti fọjú alẹ́ ọjọ́ àárọ̀ rẹ̀ sọ̀lẹ́ tó bá dọjú alẹ́ irú wọn ni máa ń jẹ̀jẹ̀kújẹ.
1: Ilé òkú ọlọ́gbà rí sáàsì.
0: Oúnjẹ ìkáàánú ìyàn ni máa ń jẹ.
1: Orí òkú ẹyẹ wà.
0: Kọ̀mọ̀gbà tí a ń gbómi kaná, kọ̀mọ̀gbà tí a ń yẹ̀nà, kọ̀mọ̀gbà tí a ń ti gbogbo rẹ̀ tó bá gbẹnu ti ń jẹ́ ìpín oúnjẹ ìkáàánú ni. Tó bá dé bí aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ńlá wa sọ àlọ́hùn á sọ òwe òun á sọ fún wa. Torí mi ò fẹ́ da yín lágara orí ìtura wa ni ètò ọmọ ní yí ọmọ níde ibi tí a ti ń kọ́ èdè Yorùbá pọ́nbélé. Yorùbá tó kí rọ́fù ọ̀sán ń jẹjọ ó ní apinnu àbí kí ló bí tá a bá ń gégi ń gbó.
2: Ok.
0: Inú rẹ̀ fíma apanu gi.
2: O le bi sumenti.
0: O le bi sumenti. O panu gi.
2: Ẹnọba fẹ́ sọ igi tí ó kù. Tí ọba ti débẹ̀ yà igi ò ní kú o. Gbọ́n inú yẹn.
0: Apanu ni. Ibi ni apanu èdè Yorùbá.
2: Bẹ́ẹ̀ ni.
0: So bá fẹ́ gbọ́ èdè Yorùbá tó yanrantí ságbèsè West Radio 89.3 FM bí. Ẹ wá ṣe àwọn agbọ́dọ̀ ẹ wá so ń gbọ̀wọ́ àwọn ètò wa níbí
2: yìí
0: ẹ mọ̀ jẹ́ kí ó tó yóò kú o torí tó tí ọba ló ń gbọ̀wọ́ kọ̀mọ̀ ní ṣe kí ni o kò ní pẹ́ kú. Adélèrè mo gbà fún orin tó bá ń gbé sí yìí orin tó dáa tó gbámú sí
2: ni.
0: Wọ́n sì sọlẹ̀ ìwọ ọmọ yìí tí mò ń sọ fún ọ ni pé ọlẹ́ ọ̀dà ọlẹ́ ọ̀dà ọlẹ́ ọ̀rà ayé wá o ọlẹ́ ọ̀rà ayé wá.
2: Wọ́n ní ìwọ ọ̀lẹ́sùn lọ rí ara ẹ̀ là ń lọ fún.
0: Prof ká wá tú òwe fún abáyé.
2: Ọ̀dà
0: ọ̀lẹ́ ń wojú òjò kó rọ̀ kọ́ bá a lè síwọ́ oko ríro. Kó bá a lè síwọ́ oko ríro.
1: Bẹ́lẹ̀ lò wà láyé àgbà.
0: Ọ̀lẹ́ ń wojú òjò kọ́rọ̀ kó bá a lè síwọ́ oko ríro. Ṣé rí báyìí bí? Ọ̀lẹ́ wọ́n dúnkó wọ́n kálukú mú poro méjì méjì wọ́n sán lọ. Ó wá sọ bàbá òjò mọ̀ sù. Bàbá ní òjò wo ló sù.
2: Ṣé ti yọ ti dé ni?
0: Bàbá òjò sù. Máa roko rẹ lọ ojo su a ni baba ojo su irun o wojú òjò kọrọ ti ẹni kó le ba sàdálẹ kó le siwọ kó ẹni pé ọlẹ kó le ẹni ojo ni oje n ṣiṣẹ oje n pari poro méjì tèmi. Ọlẹ́ ń wojú òjò kọrọ kó ba lè siwọ oko ríro. A ní wọ́n ní kò sọ́kọ̀. So ti dé gàràjì oní ọ̀sọ́kọ̀ ibiṣẹ́ rẹ̀. Òjò wa sú fẹ́rẹ́fẹ́ òdúrọ̀ ibiṣẹ́ ò ti ṣe lẹ́nu ni.
2: Wọ́n ti ẹ̀dùn máa ń sọ pé ọjọ́ ọdún lọ̀rọ̀ á dùn ọ̀lẹ́.
0: Ọjọ́ ọdún lọ̀rọ̀
2: á dùn ọ̀lẹ́.
0: Bí n ta kanú weje yọ̀hún pàdúgbà ọdún jọ. Mọ̀ ń gbọ́.
2: Torí pé ìgbà tí ọba dìgbò ọdún tí wọ́n bá ra sọ fún kálukú ẹni tí ò bá ṣe á ṣiṣẹ́ wọ́n ra sọ fún bí òun kò lè ráṣọ rà fún rẹ̀. Tó bá di pé kálukú ń wọṣọ yọlọ
0: kálukú
2: kò ní lè yọ láàrin wọn because torí pé wọ́n wò pa aṣọ tòun yàtọ̀ sí ti kálukú tó wọ majority carry the fault. Ẹni ọba dẹ̀ wọṣọ tó pọ̀ yẹn ṣe gbọ́n ní láàrín ara wọn.
0: Wọ́n máa rìn tí wọ́n máa dì mọ́ra wọn lábà òun á wá kárí bọnú. a kari bonu bayi be na pala ti ba nso loju ale yo kari bonu
1: sikiruwa inde mode o agbede pe yo
0: olen wuju ojo ko ro ko ba siwo okori okori ro wo monde mo so le o
2: se
0: ta fi jo lowo se ki wo nu de ba je yan mo se besin kawo ole se besin kawo lodo awon egbe lodo ale ni e ma ba si moto egbe re te jo daba ni ara le de kan na
2: oga
0: an
2: oga
0: abi oga bi
2: oga
0: oga ba ma ti e ka ba mi pe olehun ojojo koro o ko ba le siwo okoriro to ra le biri lojo waju eh abalabi o tenobodunu tori mo fe ke gbadun rin ba ni dada ba didede ago marun abo agbo agbamo polo e die adele ri ogbe tirele ri yo kiri lo a wa pada sori
2: eto o si ta o
0: e ku kale.

ẹbú àlọ́ ìdáadá. Òjìjí fi arógba aṣọ mọ́ balẹ̀. Òjìjí fi arógba aṣọ mọ́ balẹ̀ kí ni o?

0: gbà kan mọ ni prof ìjàpá ná kéké nké wo ìjàpá wọn sì náwó nlé àná rẹ ni ẹ mọ̀ yìí pé nlẹ̀ yorùbá bá a bá ń lọ ilé àná wa bí ó bá ṣe pọ̀ lẹ́yìn wa sí ni wọn ó sì mọ̀ bí a sì gbajúmọ̀ tó. Wọ́n tọ́ bá ń lọ ilé àná tọ́ ọmọ rẹ̀ méjì lọ́wọ́ wa ni ẹ̀kọ́ ṣe gbajúmọ̀ rà. Ìjàpá wa ń lọ ilé àná rẹ̀ bá gbogbo àwọn ẹranko tí wọ́n jọ ń gbé tí wọ́n jọ ń gbá bèbè kan náà. Wọn ò fẹ́ràn ìjàpá ṣùgbọ́n ìjàpá ní wọ́n ní tipa tí kúkú la fi fẹ́ràn lágbájá. Lábẹ́ àpẹgbọ́n àpẹtọ́ gbogbo yín pátá mo fẹ́ rí yín lèmi o. Ẹbọ ní kí lẹ̀ ń lọ sí ní dèdè ní rẹ̀ ẹjẹ́ mọ́ lọ. Àwọn ọ̀dọ̀ ẹjẹ́ àwọn lọ. Amádélé ìjàpá ń jọ́ tà wú yìí. Ìjàpá ní tò ẹ̀yin ọ̀rẹ́ mi. Mo mọ̀ ń lọ ilé ànàmọ̀ ni o. Ẹ̀yin mo sì fẹ́ mú lọ́wọ́. Kákárín kápọ̀ kárín. Ìyẹ́ ni ìyẹ́ ni. Gbogbo wọn ló pè ó pe ọ̀yà ọ̀pọ̀ lọ́gẹ̀dẹ̀ ó pe wọn lóko gbogbo wọn ló pè káàkiri káàkiri pé ẹ bá ń lọ ilé àná mi àtọ̀bọ ọ̀bọ náà wà mẹ ọ̀bọ bá dìde gáú ọ̀bọ ní ọlọ́láyà láàrin wọn
1: aláyà bíra
0: sakaila aláyà gbọta òun lọ́ bá dìde náà ó ní sẹ́ eré mi tẹ́ rí yìí o èmi ọ̀lọ́ o ìjàpá ní kí lóde kí ni mo fi ṣe ọ̀nà sẹ́ẹ̀rí jàpàtẹ́ rí aláìdáni aláìdáni torí náà èmi ọba yín lọ. Ìjàpá ní ẹ má da lóhùn o ò ń sọ lẹ́nu ni o èmi tẹ́ rí ẹ mọ̀ pé mo dá gbogbo wa tí ọ̀dá mo ti kó wọn dàálẹ̀ pátápátá ń wà ìdámọ̀. Ọ̀bọ ní ẹ má da lóhùn mo ń sọ fún yẹn lọ sàkọ́lé rẹ̀ nítorí yín ó rí ní lọ. Dàkábá ní ọjà bọ́ta bódebódebódebódebó dẹnu ilé mi ọ̀bọ bá bóde nínú ilé ìjàpá náà pàdé chance ìjàpá ní àárọ̀ ọ̀dàlà ń lọ kùtù àìníkẹ́ ti débí oúnjẹ pọ̀ ń bẹ àjẹ àmú àjẹranmú báyìí kankan láàjẹ tààjẹ táàmọ sẹ́gùn bẹ́ẹ̀ náà sì lẹ́mú ń bẹ tààtọ̀mù àwọn àna mi olówó ni wọn. Inú ọlọ́gẹ̀dẹ̀ dùn àti mọ́lókò àti àtọ̀kété inú wọn dùn pé àwọn jẹ àjẹrẹ́dì àwọn arífà onífà yọgẹ̀. Ìgbódì fẹ́rẹ̀ kùtù àì ìjàpá ti jí ó ti dáná oúnjẹ tí ó ti jẹun tí inú ẹ̀ ti ó sọ pé ó ní wọn máa jẹun wá torí wọn máa wé sí oúnjẹ àná òun ó ní bẹ́ẹ̀ bá ti ń bọ̀ ẹ máa jẹun wá o torí oúnjẹ ń bẹ̀ ń bẹ̀ tọ́pọ̀ rẹ́gẹ̀dẹ̀ àná àbákọ̀ mọ̀ jẹun wá ṣùgbọ́n ìjàpá kí wọn ó tó dé òun ti fi nǹkan bá a ti fi nǹkan rónú. Tọ́rọ mọ̀ wípé ńgbà tí wọn bá dọ̀hún wọn lè tètè má gbóúnjẹ wá wọn bá kó rẹ̀rẹ̀ ni wọn bá dé tòótọ́ ọlọ́gẹ̀dẹ̀ lẹ́wọ́kọ́ dénú wọn àti mọ lóko gbogbo wọn dé ní pé ẹ ǹlẹ́ o ẹkú náwó ni o ẹkú náà ni ẹ má wọrí ẹjókòó ká tó lọ ó yẹ ká sì pàdé irú ìpàdé wo ni wọn bá ra wọn ṣe. Ìjàpá ń lọ bá wọn ṣèpàdé òun ló ti amánú pàdé ó ní tò à ń lọ ràyò ẹ má jẹ àdàbí ó mú gọ oníkálukú ló lóko ara rẹ a fúnra wa lóko torí ń gbà bá dọ́hùn oníkálukú wọn máa gbóúnjẹ fún. Ìjàpá ní kí ló kọ́ tiẹ̀ oní ọlọ́gẹ̀dẹ̀ ìwọ ń kọ́ ọlẹ́tù ìwọ ń kọ́ mọ̀lókò ìwọ ń kọ́ èyókété ìwọ ń kọ́ lágbájá ìwọ ń kọ́ tẹ̀mẹ̀dọ̀. Ìjàpá lórúkọ tèmi ní gbogbo yín kí ni mo wí gbogbo yín. Ìyá bá kẹ́sí ọ̀nà náà lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ nígbà wọn dọ̀hún ibi tí wọn gbẹ̀gẹ̀ tí wọn fílẹ̀ fún ọkọ ọmọ wọn gbẹ̀gẹ̀ tó dá gbà ni wọn ti tún bẹ̀ sí tí wọn dẹkoréètì ẹ̀ dáadáa àga tìmùtìmù ló ń kálukú jókòó sí. Ìyá bá jókòó rẹ́gẹ́dẹ́ kò pẹ́ ìyá bá gbóúnjẹ dé àwọn obìnrin bá gbóúnjẹ dé wọn bá gbé kalẹ̀ ìjàpá ní arábìnrin ti ń lọ wá torí k ke je ti ba to mo ko mo
1: ala
0: ta ni ani ke gbonje fun alabeni gbogbo yin loni oda we se o ijapa ni eyin re mi
1: egbo bi
0: ta lo lonje won ni gbogbo yin to won gbe ti na bo akabamunje omulanu gbonje pa won sa wo bayi
1: awon alejo to ba
0: lan won wo ni za na de gbogbo yin se bi ja pa gbogbo yin won tun gbonje keji de leni leyin wakati meji won tun gbe kale ja alabirin ta lo lonje oni gbogbo yin lo lonje oni se tun ti gbo ja pa tun mu yun na o tun fun na ovina Olo gede un wo. In wo koro koro koro koro. Agbani un wo. Se yin pon agbani go. Lo go ba ni. Nja kwa ni wang bon jeti yin bo. Ema se yonu. Wang beti yin bo. Oto mu keji oto mu lano. Bu didi ago meji. On bak be mu di. Aja bale. Bu e mu nek be.
1: Ton lu kusu.
0: Ta lo ni. Eh arabirin tan lemu gbogbo yin lo ni ijapa memu yo kan oju e ran kankan kan an joku sa
1: o wa ja wa ni jeun
0: ni ologede ni agbarin
1: ko ma je poro obo fe se
0: je oro obo fe se bayi agbarin ni to ijapa baba je wi pe bo ti si are awa nlo le oni atemo na nu ko ni kini kodoku won ti gbole won je ti won ni en gbo ba e ma wori e lo
1: kende
0: na ba ma gbadai lo da to ba wu yin e ba mi lona to ba wu yin ma ba lona o kete ni se raye lode n ba sun eyin
1: leyin ti won ba lode
0: nigba ti an loju ti an dero na ni ba pe won jo da pa n lo ti renren o ti mu ti yo ni lo renren na se raye bayi n ba dele ngba won o dele elomi nu aworoko ti gbe yi etu aworoko gbetu loju ona kete gan aworoko gbe loju ona ngba ti oro njeje lati latale ana ti an ti je nkan yi oni kaluku sa lo le olo karamo yawo re nu le ogo wa gbo bo ni won so fun okan ju ani gbogbo yi won so pe japa yo fi wa re han yin eri wa te je yin bayi japa wa ni to obo to soro njo si yo damo to ron so fun pe ohun o fa ba wa ba obo ah ba lo bobo nle o ni wo obo a lo abo abo mo je sugbon mo fe ko sami adua yo ogun ogun omo wo ko mese olohun ni jo ko ni o ni ko obo mo loju o ni ta ni
1: kini adam wo kini adam wo
0: da ka ba se ke ge o ba lo ba ekun no ba iwe ekun ah hey nti mo nje lenu yi to ba je o ma fe jeru e ni se mo nti japa ko nu agbe nu apo re akara seke to fi ororo ati oyen den adelere omo nti ja sa akara seke nti e akara seke a ma dun a tun a foyin si lo ba sokan sekun be kun ke je ba ni ah o si ni kuna oni imi obo lo nje mu iga obo in lodun ah onese in lodun to bayi oni a iga obo lo njem to ba fe je iwo lo gbogbo mu to koni obo lagidi o koni fe sugar re o lagidi o ona dada ko to mo de o prof e kon ba dodi obo no ba gba mu ni rona oba ni obo le o kede si o na mo fe ri o ni pe iga rẹ ni ko su fun ni gaun o gaun o ni kete suga bayi ne kon ba kawo obo soke ni ba n gba ni kun pa ni ba n gba pa ipa o ni su didun obo pariwo kore ti o pe su dudun nigba ya abi
1: Oyagbe
0: oba aipe gbe lori afefe lo ba yagegede lo ba sole ne kun ba mu ni ba lo ba ko ewo le yi nigbati obobo to sa oba lo ba ati lawi to ko si oya ijagba ni kini mo so fun o kini mo so fun o ti an ba ti sadura ko mo sami ni ijagba se amin eyin te ba ko le ti bi ti awon obo ngbe e le pe obo nti ma pariwo nu amin
1: okay
0: la tojo na lohun la tojo na lohun in lo bo ti sami o rokun mo se ko ni ba wa o
1: amin o
0: dinu to je pe obo ami
1: lo man
0: so titi di oni o lo ni o eti gbo to ni nanu o ide alo mi re gbangbalaka o ide alo mi re gbangbalaka o bi mba paro oro mi won si tin paro mi akolabi to je pe o to ni mo to ki agbe enu mi ko dun le meta o
1: Oru
0: abi oru. Oru. Ogba
1: oru. Ah,
0: Ah, fe dara wa lagara kan ba je ko to le egun tori awon sport assembly won tin
1: kale koko
0: tanatana ni mo nwoju ero roro yi. Ga won adelere lojoku lebe megba gba yi.
1: Ojo
0: je. Prof.
1: O
0: wa dagbe fa won loluwa ka.
1: Ah, se e ku ti gbo wa o. Eyin la ma ba. Ah, a ma wa de ma ba nla yo. E ku ti gbo se o.
0: Ti ti an fi n gbo wa
1: ko ni ti. Oju te fi n wo wa.
0: Ko ni fo o lagbara Olorun o.
1: Amen lagbara Olorun.
0: D'accord.
1: Uko mi professor Ademola Adesope.
0: Professor Ademola
1: Adesope.
0: So, ki anti Christiana Adekunle ko pe mi leyin oto tori eh won fara eh dahun aye. Won fara eh la kan be fun ni o. Tori odulu fe wa dada. So oruko tem ni aflabi kinde o eko baba
1: re
0: o afejo lowo ri
1: eyin fun jowo
0: o re ipade wa o di kini
1: o di wo bi ojo
0: o ti chamejo ipade wa layo atalafia.

inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ́ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógráàmù yìí. Ẹ ò dẹ̀ ní ìbùkún. Àmì.

Ekale aseko se lataro ton ti aroda ojo lasiko yi akojopo iroyin le wa lamo fun yin lati ikoni konga agbamagbe Wales Radio 89.3 FM eleti akale si opopona Alaafin Avenue Oluyole Estate nle Ibadan Ade Damola Oloide loniroyin saju egbe awon kokoko to wa ninu iroyin na Ilebima asofin le yi gba ba lati se agbe kale owo egberun lona 100 naira gege bi owo ijiya fa won ti an ba tapa si ofin oju popo nigba ti an si tun gbe awon igbese mi lori awon abami ijoba ipinle oyo fidi oro mule lori oko ijo oju ofurufu eleyi tan pe o sese kogunle ki osu keje ta wa nu re to tenobodo oloye adesola lagu ikilo siti awon agbon safefe lori asodan ninu ise iroyin ni lasiko apejo awon iroyin ti an se nilu Ibadan ile ejo eleyi ti se ile ejo ko temi lorun ni ati pe won ti da idajo kan pada lori ohun to ni se pelu awon itapa ati awon atelede eleyi to ni se pelu eto idibo gbogbogbo ti ajo INEC ne bayi iroyin ohun re lekun rere ile ipima asofin agba lorilede Nigeria oni o ti gba atunse aba eleyi to wa latoni se pelu oro ayeso aboju opopona eyi ti an se ndaba ijiya lagbara eleyi to wa fawon ti an ba tapa si ofin oju opopona eleyi ti an pe won ni won se agbekale re ti o si mu ki awon eyan kan le ma tele awon ilana ti an ba se agbekale lasiko ye lara awon ti an se amojuto lori re oni sise atejade owo ijiya ile tin se egberun lona 100 naira fun awon awako ti en ba kuna lati tele ina oju opopona awon alakale ti en ba ti se agbekale tabi awon kan mi lati le se amojuto ati se ichiklo ati isibo awon oko lawon oju opopona ile ye abana on lo tun ni se pelu owo egberun lona 50 naira gẹ́gẹ́ bí owó ìjìyà fún ẹnikẹ́ni eléyìí tí a bá lè tó ń ta nǹkan ṣe àwọn káràkátà tàbí ṣe ìwásù nínú àwọn ọkọ̀ tó jẹ́ akérò nílẹ̀ yìí àbáyìí òní pé ó tún ṣe àwọn àgbékalẹ̀ ìjìyà míì kọ̀ọ̀kan fáwọn tí wọ́n bá ń wakọ̀ lábẹ́ pé wọ́n ti mú àwọn nǹkan tajútajú tàbí àwọn ogun olóró míì lásìkò ìwakọ̀ wọn gẹ́gẹ́ bí àwọn aṣòfin náà ti ṣe sọ àtúnṣe àbá òfin yìí ní ayé àsọtọ̀ láti ṣe ìgbélárugẹ àti ìmúdójú ìwọ̀n lórí àwọn òfin tó ní ṣe pẹ̀lú ẹ̀ṣọ́ ojú òpópónà ilẹ̀ yìí FRSA eléyìí tí ó sì tún ṣe ìtùrọ̀ lágbára fún àwọn tó jẹ́ òṣìṣẹ́ náà láti gbé ìgbésẹ̀ tó tó àtẹ̀lé ìtúyẹ lórí ààbò lójú òpópónà ilẹ̀ yìí nínú ìròyìn mí ẹ̀wẹ̀ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ló ti kọ àbá kan tó ń bèrè fún ìdásílẹ̀ ìgbìmọ̀ abẹ́nú fún ìfúnni ní àdéhùn iṣẹ́ fún ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àtẹnumọ́ pé ó yẹ kí wọ́n kọ́kọ́ máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn ìnáwó àti bí wọ́n ṣe ń ṣe ìṣàkóso owó ilé aṣòfin kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ṣe àtúnṣe nínú ètò àdéhùn iṣẹ́ àbá náà tí sẹ́nétọ̀ tó ń ṣojú ìwọ̀ oòrùn Kogi Sunday Karime tó gbé kalẹ̀ òní pé wọ́n yọ lẹ́yìn tí ọ̀pọ̀ àwọn aṣòfin ti ń tako àbá náà. Orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Gambia ti fohùn ṣọ̀kan láti túbọ̀ mú ìbáṣepọ̀ wọn lágbára sí tí wọ́n sì gbà láti jí ìgbìmọ̀ tó jẹ́ àjọṣepọ̀ lórí orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Gambia kí wọ́n lè gbé ìfọwọ́sowọ́pọ̀ wọn ga láwọn oríṣiríṣi ẹ̀ka tó ṣe kókó ṣe pàtàkì. Àdéhùn náà wáyé lásìkò ìpàdé láàrin mínísítà kejì fọ́rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè Nàìjíríà Aṣojú Ṣọlá Ẹnìkan Ọláyé àti mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè láti ilẹ̀ Gambia Serenje níbi àpéjọ àárín ọdún ti àjọ ECOWAS ní agbègbè Freetown ìyẹn lórílẹ̀-èdè Sierra Leone. Nínú àtẹ̀jáde ti agbẹnusọ ilé-iṣẹ́ ọ̀rọ̀ òkèèrè Kimebi Ebimfàfisíta lónìí ẹnìkan Ọláyé ló gbóríyìn fún ìbáṣepọ̀ lọ́jọ́ pípẹ́ èyí tó ti wà láàrin orílẹ̀-èdè méjèèjì tó sì tún fi ìdánilójú síta pé orílẹ̀-èdè Nàìjíríà ti múra tán láti mú ìfọwọ́sowọ́pọ̀ náà jinlẹ̀ sí sọ̀wọ́ iwájú. Nínú ọ̀rọ̀ tirẹ̀ mínísítà ọ̀rọ̀ òkèèrè nílẹ̀ Gambia Serenje ẹni ó kí ẹnìkan Ọláyé lórí ìyànsípò rẹ̀ tó sì fi ìtẹ́wọ́gbà hàn sí gbogbo ìgbésẹ̀ tó orílẹ̀-èdè Nàìjíríà ń gbé láti túbọ̀ mú ìfọwọ́sowọ́pọ̀ lágbára sí láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì.
Ijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe ìfilọ́lẹ̀ ètò ìforúkọsílẹ̀ dítà fáwọn ilẹ̀ wíwọ̀n nílẹ̀ yìí tí ń pè ní DLSPR láti mú kí ìṣàkóso ilẹ̀ kó túbọ̀ hàn kedere kó yára kí ó sì tún ní àkóyawọ́ nínú. Ìgbésẹ̀ náà jẹ́ apá kan nínú ìṣapá ìjọba láti sọ ètò ìṣàkóso ilẹ̀ di ti ìgbàlódé àti láti mú kí àǹfààní sí àwọn àkọọ́lẹ̀ ilẹ̀ wíwọ̀n àti àwọn iṣẹ́ tó jọ mọ́ wọn kó lè láǹfààní àti rọrùn. Níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ náà tó wáyé ní ọ́fíìsì olùṣàyẹ̀wò gbogbogbò fún ilẹ̀ wíwọ̀n nílé ìjọba nílùú Ìbàdàn, Kọmíṣánná fọ́rọ̀ ilẹ̀ ilé àti ìdàgbàsókè ìlú Akin Fúnmiláyọ̀ Williams ló ṣàlàyé pé ètò náà jẹ́ ojú òpó tuntun eléyìí tí wọ́n ṣe láti mú ìforúkọsílẹ̀ ìṣàkóso ìmúdájú àti ìtúpalẹ̀ ilẹ̀ lórí máàpù kó di ti ìgbàlódé. Kọmíṣánná náà tó sọ̀rọ̀ nípasẹ̀ olùṣàyẹ̀wò gbogbogbò fún ìwọ̀n ilẹ̀ ní ìpínlẹ̀ yìí, Adésọjí Adéoyè ṣàlàyé pé ètò náà jẹ́ ìgbésẹ̀ pàtàkì tó fi hàn pé ìjọba Ọ̀yọ́ òun ló ti pinnu láti lo ẹ̀rọ amáyédẹrùn díjítà fún ìṣàkóso ilẹ̀ eléyìí tó péye. Ó fi kún pé ṣíṣe ìforúkọsílẹ̀ ètò ilẹ̀ wíwọ̀n pẹ̀lú ẹ̀rọ díjítà òun yóò mú kí iṣẹ́ túbọ̀ yára ní ààbò tó dájú tí yóò sì ṣe ìgbẹ́kẹ̀lé fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àwọn ilẹ̀, àwọn onímọ̀ nípa ilẹ̀, àwọn olùdókòwò, àwọn ilé iṣẹ́ ìjọba àti gbogbo aráàlú lápapọ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde wípé àwọn ọkọ̀ ìjọ ojú òfurufú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí ti pín rà láti so ètò àbòrò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ káàkiri. Òní pé wọ́n mọ̀ gúnlẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí a bá fi rí òpin oṣù keje tá a wà nú rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdádúró ilé tó wáyé látọwọ́ àwọn tó ṣe ẹ̀kọ́ ọjà ogun náà àti àwọn tí wọ́n ń tò papọ̀ láti ilẹ̀ China. Kọmíṣánná fọ́rọ̀ ìròyìn ọmọọba Dọ̀tun Òyẹ́ládé ṣiṣọ́ lójú ọ̀rọ̀ náà lónìí lẹ́yìn tí a ṣe ìpàdé ìgbìmọ̀ aláṣẹ eléyìí tó wáyé. Kọmíṣánná náà jẹ́ kó di mímọ̀ ó pé ìgbìmọ̀ aláṣẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òní àti wàá bọ́wọ́ lo ètò ẹ̀yáwó eléyìí tí a pé yóò kò ní èlé kankan lórí ìtúnlọ bíi bílíọ̀nù mẹ́ta náírà fáwọn tó jẹ́ àgbẹ̀ tí wọ́n gbin gbàgùrà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ní agbègbè Adua wáyè láti ṣètò ìgbélárugẹ ìpèsè ìdásílẹ̀ iṣẹ́ àti àǹfààní fún àwọn àgbẹ̀ eléyìí tún lọ bí 1,500. Àjọ náà ló jẹ́ kó di mímọ̀ nígbà tí wọ́n pé wọ́n ń sọ̀rọ̀ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ló ti kọ́kọ́ bu ọwọ́ lu ìtúsítọ́ owó eléyìí tí a pè wọ́n ní tó 1,000 eléyìí tí a pè wọ́n ní ń ṣètò fún ètò ìdókòwò láti lè mú kí àyípadà ó dé bá àwọn ibi tí a ti ń pèsè ṣúgà tó ń bẹ nílùú Ìsẹ́yìn. Bákan náà ni wọ́n ti ṣe àfikún rẹ̀ wípé ìgbìmọ̀ náà wọ́n ló túbọ̀ ọwọ́ lu ṣíṣe ojú ọ̀nà oníbùsọ̀ mẹ́rin eléyìí tó wà láti agbègbè ìdígbàsí Akínmọ̀rin ní ojú ọ̀nà Ìlọ́ra pẹ̀lú owó tó lọ bíi 2,200,000,000 láàrin àwọn iṣẹ́ ìdàgbàsókè míì eléyìí tí wọ́n buwọ́ lù. Àwọn oníròyìn ni wọ́n ti rọ̀ pé kí wọ́n máa fi ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ ojúṣe àti ìwà ìṣòtítọ́ jíṣẹ́ ìròyìn eléyìí tí wọ́n pe wọ́n yàn láàyò bí àsọdùn nínú ìròyìn àti ìfẹ́ láti kọ́kọ́ ka ìròyìn jáde bó ṣe ń ba ìgbẹ́kẹ̀lé àti ìwúrí tó ń bẹ lẹ́nu iṣẹ́ ìròyìn jẹ́ lásìkò tá a wáyé. Olóyè Adé Bísí Adéṣọlá tó ń bá akọ̀ròyìn iléeṣẹ́ Wells Radio 89.3 FM sọ̀rọ̀ lẹ́yìn àpèjọ àwọn agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka ti apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí lónìí eléyìí ti ṣe àpèjọ tọdún 2026 tó wáyé ní ilé ìkẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ nínú sẹkítírìàtì nílùú Ìbàdàn. Ó rọ àwọn oníṣẹ́ ìròyìn pé kí wọ́n má ṣe fi ìyára àbí ìgbìyànjú àti kọ́kọ́ kéde ìròyìn ṣáájú ìdánilójú òtítọ́ tó ń bẹ nínú ìròyìn náà. Ó tẹnumọ́ pé kò yẹ kí iṣẹ́ ìròyìn dá lórí àròsọ tàbí àhesọ ọ̀rọ̀ tàbí ohun tá a túmọ̀ sí ohun tó ń lọ lórí ayélujára. Nínú ọ̀rọ̀ rẹ̀ Olóyè Adéṣọlá ṣàlàyé pé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ jẹ́ iṣẹ́ sí ìlú fún gbogbo ènìyàn eléyìí tó sì yẹ kó ní ipa lórí ààbò orílẹ̀-èdè dípò ìfẹ́ owó. Ó ṣàlàyé pé ojúṣe akọ̀ròyìn tayọ fífi ìṣẹ̀lẹ̀ sínú ìròyìn hàn, ìtúsíta ìtumọ̀ ìròyìn àti mímú kí àwọn ènìyàn kí wọ́n lóye àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lágbègbè àti àyíká wọn tó fi mọ́ mímú àlàáfíà àti ìdúróṣinṣin àwùjọ gbilẹ̀ lórílẹ̀-èdè bíi ti Nàìjíríà. Àpèjọ náà wáyé lábẹ́ aṣojú Yemi Farombi, ẹni tó ti gbà kan lé jẹ́ aṣojú ilẹ̀ Nàìjíríà sí ilẹ̀ Philippines. Ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó fìdí kalẹ̀ sílùú Àbújá ti fagilé ìdájọ́ ti onídàájọ́ Mohammed Umar
to je ti ile ejo giga apapo nilu Abuja se logunjo osu karun odun ta wa ye eyi to si dajo pe akoko to wa ninu atelede ati eto ise fun idibo gbogbo odun 2027 eleyi ti ajo eleto idibo ile yi te jade pe ko bofin mu inu idajo ti won gbe kale loni ida igbimo oni idajo eleni meta ti adajo Adebukola Banjo ko lewaju re fun sokan pe awon ilana ti ajo INEC ti gbe jade ko tako iyikeyi ninu ofin idibo todun 2026 ile ejo ko temi lorun na salaye pe ile ejo to kokko gbo ejo na tun ma bala kokan de ni odun ese kini ti ofin idibo na ni ona to leju to si fi kun pe eto akoko tutun ti ajo INEC gbe jade ko ru awon abala kokan ninu abala ofin ikokan le lodun ikejile lodun ati ikejile ni adorun ti ofin eto idibo eje ko temi lorun na ni ajo INEC pe leyin idajo ti won gbe kale kan ninu ajo ti egbe oselo youth party gbe lo se iwaju ile ejo giga ohun onidajo banjo ko tun menuba pe ifoju fun awon nkan pataki ninu ejo na je ki gbogbo igbese ti ile ejo akoko gbe di ohun agbese gbe kan to si ye ki won fagile o tun salaye pe egbe to pe ejo na ko safihan eto labe ofin lati bere ejo na lateyin wa akojopo iroyin lewa fun ti ale to ni ko ni ju bayi lo sugbon ki a tun ma lo eje ki a boju awon kokoro to wa ninu iroyin na ninu iroyin lati ma fun pe lady ma sefin le ye ti gba aba kan ele to ni se pe loro ile ise tun se aboju opopo na nile ye faresi ele ti n daba awon ijiya lori sirisi fa awon ti n ba se si ofin oju opopo na nile ye lati se igbelaroge abo loju opopo na wa ati itele awon ilana ti n ba se agbekale re ijoba ipinle oyo kede pe awon oko ijo oju ofurufu meji ti n ra lati so eto aboro ni ipinle oyo oni pe yo gunle ni ipari osu keje leyin opolopo idaduro to ti waye latodo ile ise to pese to si tun se afto re nilu China awon agbohun safefe ni a ti ro wipe ki an se eto igbelaroge ilana akosemose ninu isele ikoroyin jade ati ikede iroyin bi eoto asodun abi igbiyanju lati koko gbe iroyin jade bo ti se n dun koko se awon iwa ati ohun to ye ki iroyin mo gbe jade ninu awon ise won bakan naa la mo wa fun yin pe ile ejo ko temi lorun to fide kale si ilu Abuja on lo ti yi idajo ogunjo osu karun ti adajo Muhammad Umar ti ile ejo giga ijoba apapo ni ilu Abuja ele to gbe kale nibi ti pe won ni o ti n wogi le awon atelede ele ti ajo INEC gbe kale fun eto idibo gbogbogbo odun 2027 eyi lo pin iroyin lewa fun ti ale eto ni akojopo ati atunto iroyin lo wa latowo Kemi Sola Williams ẹmọ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú ọ̀pọ̀ ayélujára gbogbo pẹ̀lú at wells radio 893 nígbà tí ẹ lè fẹ́ràn tí ó sì tẹ̀lé wa lójú ọ̀pọ̀ ayélujára facebook wa pẹ̀lú at wells radio 893 fm fanpage bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpànà ti àgbáyé ti www.wellsradio893.com bákan náà lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóró ìjọ ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ lórí ẹ̀rọ 0916-893-2000 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹ̀ ní Adédàmọ́lá òlò èdè lómùrì náà wá sí ti gbọ́ yín ẹ ṣe tẹ́ gbọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ wells radio 89.3 fm ọlọ́run yóò bùkún fún yín orun ayọ̀ láòsàn.

0: baby. Wells Radio 89.3 FM. ニベコンゴレワ。
1: inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ́ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógrámù yìí. Ẹ ó dẹ̀ mí bùkún. Àmì.

ẹ̀kaalẹ̀ o gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀kaalẹ̀ o gbogbo ìlú Ìbàdàn àti gbogbo ìlú ti afẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́dé láṣáálẹ̀ tóní. A kú bí ojú ọjọ́ yìí bó ṣe rí. Sójú tó rọ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ yìí ṣó rọ̀ dé àdúgbò tín. Ṣátẹ́gùn tútù tó ń fẹ́ ní abala ibi táwa wà yìí ṣó ń fẹ́ dé ọ̀dọ̀ tín. Ẹ káalẹ́ o, lẹ́ẹ̀kan sí ìkànnì kọ̀ǹga gbẹ́mágbẹ́ Wells Radio 89.3 FM náà lẹ̀ ń gbọ́ o. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwárí ìfẹ́ òun náà ló tún gorí afẹ́fẹ́ fútalẹ̀ tòní. Àṣẹ̀bá dẹ́dà àṣẹ̀bá ọba tó dá ilé ayé tó dá gbogbo ẹ̀ tó dẹ̀ dá dáradára. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi. Tani yóò gun orí òkè Olúwa lọ? Tani yóò

0: ife bayi oni Olorun fi so gbogbo wa po. Ife bayi oni Olorun fi so gbogbo wa po se. O se pataki ninu gbogbo nkan ta ba nse patapata ka ma wa lalaafia pelu ara wa. Eka leo eto awari ife ona logori afefe ikoni ikonga agbomagbe Wells Radio 89.3 FM. Ikoni akoko fun gbogbo molebi ni ipinle Oyo. Ti mo se ma so loso ose gege bi ikoni to je ti molebi o se pataki ka ni eto ti o dabi ti awari ife yi. Lati fun awon eyan lanfani lati le so e to n du won lokan. Lade ti fun eyin ololufe won ati ololufe radio na lanfani lati le gba won ni iyanju. Debi ti aye lu jara won de yi mo le gbe phone bi mo se koda bi mo se nsoro ninu okulu yi. Ilu Ibadan ni mo tin soro lale toni. Oluyole Estate ni opopona Alaafin Avenue ni Wells Broadcasting House wa. Sugbon kete kete na lanfani lati ma gbo mi lorilede America Canada. Ati gbogbo awon orilede mi te ti lanfani si internet lale toni. Iye lori ero ayelujara wa www.wellsradio893.com. Tabi loju opo Radio Garden Wells Radio 89.3 FM. Koda o tun lujara won debi pe ti mo se nsoro ye lanfani ati ma wo mi loju opo Facebook lale toni. Iyan tumo si pe aye ti lujara won gidi gan. Sugbon bo se lujara won yen e ro pe isoro wa yo dinku. E ro pe wahala pe mi re ni ba soro yo dinku. Koda elomi an wa ni bi ti eyan mewa ati ju be lo wa ade so fun yin pe won wa lonely. Iyan tumo si pe nse lo da wa laarin ero. Keyan wa laarin ero ko de ni gbogbo e dake roro gidi gan ni. Ebi ti technology gbe wa de na niyan o. Dipo ko ye ka bara wa joko ba se nse bi itatijo ta bara wa soro. Bo loro ise je bo loro ise ri. Sugbon kaluku ti di phone e mu. Oun kaluku ti di tab e mu. Koda awon omode gan won popopo n class mo. Cartoon ni rai. Laro ona lati ri pe bi technology ta wa ro pe yo tun ran wa lowo lati ri pa nbara wa soro daada. To ti wa di ona distraction fun opolopo eyan nsin. Eto awari ife wa duro laarin mejeji. Lati ri pe ninu ife ati ninu alaafia ta fe fun idile wa. Ati ninu nkan ta nla koja to se se ko nira fun wa lati be eniyan so. Abi ta ti en be eniyan so sugbon ti o ti e gbo. E ma pe elomi bayi o ti wa lori phone yen. Iyen ti wa je o nira fun awon eyan lati le bara won soro ni tooto. Lati le fi inu to ara won pe ti n ba so mi ni lo ba loju Facebook ore mi. Elobi ite ba ti wo WhatsApp status e ti mo to nla koja. Iru bojo se ro nro le bayi rentings e ti ri lori WhatsApp bomi. Elomi ti o fe jaje on lale toni e ti ba lori WhatsApp won. Ise lo wa da bi pe a ti e mo ba se n pa ni won mo awon oro ti o ye ka so sita ati so sori ayelujara. Bo se le dun wo to to dun gbo to o ti affect wa lopo lopo ona gan. Lori eto yi awa wa duro laarin mejeji lati se awari ife. Apala meji ni eto awari ife lo pin si. Abala akoko nibe ni ati bo sinu igboro kini nkan tawon eyan nla koja. Kini nkan ta nse ta nwu ni wa. Awon owa wo lo wa lowo wa. Awon oro wo gan la ma nso. Awon iwa wo la nwu ninu idile wa to se se lati da ile abi da ibi yen ru. àwọn ọ̀wà wo là ń wú àwọn ọ̀rọ̀ wo là ń sọ tó ṣe ń ṣe láti da ìdílé rú. Púpọ̀ ọ̀nà àwọn ọ̀wà tá ń wú yìí ó ti kọ́mọ̀ níbòmíì gan. Ìwà ẹlòmíì ni. Ẹlòmíì à ń sọ fún yín kí bàbá òun wùwà bẹ́ẹ̀. Nígbà tí bàbá òun dẹ̀ ti wùwà bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú jù tóun náà bá ṣe bẹ́ẹ̀. Lábala àkọ́kọ́ yẹn láti máa tẹpẹpẹ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Èyí tó bá ṣe é ṣe ká ṣe ojú òpó kẹ́yìn náà ò dá sí kẹ́ mú èrò tiyín wá. À sọ jáde lórí ètò àwárí ìfẹ́. À ń fi síta láti lè fi kọ ara wa lọ́gbọ́n, láti lè fi ran ara wa létí, láti lè jẹ́ ká mọ̀ pé ìdílé ó ṣe pàtàkì ní àwùjọ tá a wà yìí. Láti lè rí pé ìdílé ó ṣe pàtàkì ní àwùjọ tá a wà yìí. Bí Ọlọ́run ṣe dá ọ̀run àti ayé tí gbogbo ẹ̀ dáa tó dẹ̀ dùn wò tó. Kò sí ìkankan nínú wa tó jábọ́ látọ̀run. Ìdàpọ̀ ọkùnrin àti obìnrin gbúdọ̀ wáyé ká tó lè ní ènìyàn. Ṣùgbọ́n Ọlọ́run tó fi ìgbéyàwó sáàrin àwọn méjèèjì ó mọ ohun tó ń ṣe. Ó dẹ̀ ní nǹkan tí Ọlọ́run fẹ́ àchieve láti bẹ̀ yẹn. Ṣùgbọ́n ẹ gbà pẹ̀lú mi pé ìdojúkọ lóríṣiríṣi ó ti wọnú ọ̀rọ̀ náà. Kò tiẹ̀ jẹ́ kí ìgbéyàwó òun ó tiẹ̀ wà fashionable mọ́. Kọ́lọ́hun ó ṣàṣàánú wa. Ìyẹn lábala àkọ́kọ́ lórí ètò àwárí ìfẹ́. Tá a bá wá dé abala kejì ètò yìí, abala yẹn gangan ló gbórúkọ ètò yìí rú àwárí ìfẹ́. Mo tuntun wá lálẹ́ tòní mi ìdẹ̀ nífẹ́ kẹ́ mí sí ẹ̀ rárá. Tá a bá ní opó tó ń gbọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ yìí, màá fẹ́ kẹ́ gbọ́ abala kejì àwárí ìfẹ́ yẹn gan. Màá fẹ́ kí ẹ gbọ́ abala kejì ètò àwárí ìfẹ́ yẹn dáadáa. Nítorí pé ìmọ̀ràn yín ó ṣe pàtàkì o. Bẹ́ ẹ ṣe ń rìn, bẹ́ ẹ ṣe ń là á kọjá, ó ṣe pàtàkì o. Á wù mí láti gbọ́ láti ẹnu yín. Abala kejì àwárí ìfẹ́ yẹn níbẹ̀ ni a ti máa ń fún àwọn ènìyàn láǹfààní láti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí wa. Ẹ lè kọ lẹ́tà, ẹ lè kọ́ ránṣẹ́. Lẹ́tà tọlọ́wọ́ bí ẹ fi jíṣẹ́ àbí lórí WhatsApp. A máa fi nọ́mbà síta tẹ́ ẹ lè fi rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ránṣẹ́ sí wa. Bí mi ṣe máa ń sọ lọ́sọ̀ọ̀sẹ̀ ètò àwárí ìfẹ́ kì í ṣètò ohun bí tá a ti ń báyàn bú ọkùnrin àti obìnrin o. Ètò àwárí ìfẹ́ kì í ṣe bí tá a ti ń bá ọkùnrin bú ìyàwó ẹ̀ tàbí tá a ti ń bá ìyàwó bú ọkọ ẹ̀ o. Rárá kò rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n bí tí èdè àyedè bá ti wáyé ẹ lè bèrè kí ni nǹkan tẹ́ ẹ lè ṣe. Kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ lè gbé. Níbi tí èdè àyedè ti ń wáyé kí lẹ lè sọ bó ní kẹ́ ẹ ṣe sọ bó ní kẹ́ ẹ ṣe ṣe. Àtẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run látìgbà tí ètò àwárí ìfẹ́ ti wà lórí afẹ́fẹ́ àṣìṣe rí o. Àdẹ̀ní bẹ̀rẹ̀ sí ń ṣìṣe lálẹ́ tòní. Lẹ́ẹ̀kan sí ẹ láǹfààní láti máa wò wá ketekete lójú òpó Facebook wa lálẹ́ yìí. Lójú òpó Facebook Wells Radio 893 FM fan page. Àlàbá Yusuf lójú òpó Facebook wọ́n ní ẹkú ètò Àlàbá ọkọ ìyàwó ẹ̀ láti olómi. Ọmọlára Iyakan Mẹ́ka lẹ́ ẹkú ètò láti ayégún olómi náà ni o. Gbogbo olómi ó ṣọwọ́ yín lálẹ́ yìí ẹ̀ka alẹ́ o. Tẹ́yìn ọ̀bá tí ìsùn tó tútù bá mú yín ẹ̀yà wá tí ìgbóná kẹ́ ẹ gbé e lura o. Ṣé lẹ́ òṣújù láti mẹ̀kọ́ báyìí? Ṣé lẹ́ òṣújù láti mògì? Tílẹ̀ ẹ bá ṣújù tí ò sì tí ìburújù lálẹ́ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá wa gba àwọn ọmọ yìí padà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ọ̀la báyìí ni ó pé ọ̀sẹ̀ kan tí Ọlọ́run ṣiṣẹ́ ìyanu yẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ti lu ti jo tayo tayo la fi welcome won pada o bo ti e je pe lawon abala kokan iroyin ti odun mo ninu sugbon agbadura pe gbogbo awon idile ti oro kan olohun a fi idunu ati ayo si okan won olohun a tu won ninu are won lekun a te fi alaafia si okan won ni korita ton wa yi awa naa de tu gbadura tori mo ran ti pe lori eto awari ife lose keji ti kini isele ni mo se oju opo sile ni abala akoko pe ka gbadura fun awon omo yi o ka gbadura fun ijoba kolorun fun won ni ogbon ati imo ti oye lati le fi mu won jade sugba adupe lowo olorun pe ohun ta fe olorun ti se o e wa ji atu gbadura fun awon olori wa ogbon ati imo ti won atu fi lo lati fi di ibi to ye ko di o Tirel to finish ele moni ikpele oyo ni pa pa julo lori le ide Nigeria la kwa kwa o. Tori ikpele kogi atugbo koni anokoni ye. Ani kori le ide Nigeria o tu walala afia ongo goni dunu gbogbo wa o. Lagbara o lan ben on yori. Eje asare doke la on ta abakpada de abala akoko eto awari ife la bosinu e. Asoro lori abala akoko e la le eto ni o. Ma fe ki bogbo awon odo toni anfani lati gbe si 89.3 FM la le yi. Inye Wells Radio 89.3 FM. Oluyole estate ni lui bado ni beni atingbo un safefe. Opopona Alaafin Avenue Loluyole Estate be la wa o ma fe ki gbogbo odo ke gbo abala akoko eto awari ife yen lale yi ma wa fe ki gbogbo awon to ti se igbeyawo to ti se to ti le ni odun meta tolohun de ngba fun yin ninu igbeyawo yin ma fe ke yin na o da si abala akoko yen lale eto ni embere pe kini mo fe mu abi ma ma shalaye fun yin laipe like jina eto awari ife na ni o 89.3 fm mo nbo na e ku kale.
1: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro and more. Paired with your favorite proteins and hot freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it. With delivery to your doorstep at Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escapes. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke nights with Jai Olam and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafin Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
2: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng
3: Ẹpẹ́ CBN sórí 0817-665-7060. SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240. Olùkéde FSRCC.
0: Àwárí fẹ́.

0: Ma to number ye pele kan si 0916 893 ati 1 ati odometa 1000 tabi 0915 3 ni ona meta iye eta ni ona meta 4 893 tabi 0911 3 ni ona meri number 3 ete ni ona meri e wa fi 893 e fi gba leyin. Ọ̀dọ́ lọ́kùnrin àti ọ̀dọ́ lóbìnrin ẹ̀ ń gbọ́ kí ló ń bà yín lẹ́rù nípa ìgbéyàwó. Ẹ jẹ́ àjọ sọ nǹkan tó bá ń bà yín lẹ́rù gidi gan. Tẹ́ ẹ bá rò ó kí ni nǹkan tó máa ń wá sókàn àyà yín. Ṣé èyí tó máa tó ti bàjẹ́ lẹ̀ ń wò pé ṣé tọ̀dọ̀ ti yín náà ní dàrú? Kí ló ń bà yín lẹ́rù gan nípa ìgbéyàwó? 0916-893-1000 A tu wa wu mi, odun mewa yin ti se 10, e ti se 20, e ti se 30. Eyin na e ba mi gba awon odo yi ni iyanju nipa oro igbeyawo yi. Ki lawon nkan to eyin ti se to lohun tun fi gba fun yin. Eje ajo sise ilu yi. Hello, e kale o.
1: E kale.
0: E kale sa, oruko yin sa ti bo le tin pe yi.
1: Oruko mi ni Mr. Olasun Oladosun.
0: Mr. Olasun Oladosun, lati agbegbe bo.
1: Lati Adileye.
0: Lati Adileye. E ka lesa o. Oya, e je ngbo ero ti yin.
1: Imona ti awon obirin ati awon odo to fe laya nisin ni pe kaluku manage na ni.
0: Kaluku manage.
1: A manage ara wa ni. Ìgbéyàwó ti yin ti wọ 30 years.
0: Ìgbéyàwó ti yin ti wọ 30 years.
1: Over 30 years.
0: Over 30 years, Oluwa ṣeun. Bó o lè ṣe ṣe 30 years yẹn? Tẹ̀yìn àti mọ́mì sì fi jọ wà dòní.
1: So, àdìsí délẹ̀ ni pé nígbà míì. Pàápàá jùlọ, nígbà tí nǹkan bá ń dùn. Obìnrin máa sọ pé òun ti fẹ́ràn rẹ gbogbo ẹ̀ ni ó máa ṣe. Ṣùgbọ́n nígbà míì kò ní fẹ́ sí nǹkan kan lọ́wọ́. Ìgbà yìí làwọn ìyá yìí wọ́n wà fẹ́rẹ̀ yìí sí wa. Ṣùgbọ́n èèyàn ó ṣe sùúrù náà ni.
0: Sùúrù.
1: Ṣùgbọ́n náà ni a bá ti fi ṣebi tó ti ọjọ́ kan. Ìyàwó mi gangan wá pè mí. Nígbà tó pé 30 years rége. Ó wá kúnlẹ̀ sí mi. Ó wá ló ń dúpẹ́ lọ́wọ́ mi pé òun sì lè tún dirú ọjọ́ òní lọ́dọ̀ mi. Torí àwọn náà mọ̀ pé àwọn ọmọ ti jò dáa. Ṣùgbọ́n lẹ́yìn yẹn tó ti tó dúpẹ́ pé kinní yẹn o. Ó ti tún ṣe àwọn nǹkan mi tuntun burú jù bẹ́ẹ̀ lọ.
0: Ṣùgbọ́n sẹ́yìn ẹ̀yin náà ò fìgbà kankan ṣẹ̀wọ́n rí ni.
1: Ẹ̀sẹ̀ wo ló fẹ́ tẹ obìnrin? Èmi ò rò pé mi sẹ́wọ̀n rí.
0: Ẹ̀yin ò rò bẹ́ẹ̀ sẹ́wọ̀n rí.
1: Bẹ́ẹ̀ ni, òun gan tó máa ń sọ fáwọn ọmọ rẹ̀ pé òun ló máa ń sẹ̀ èmi màá tún bẹ̀.
0: Pé tọ́ bá tún ṣe ẹ̀yin lẹ́tùú bẹ̀ wọ́n.
1: Èmi màá tún bẹ̀. Tí o bá ti má lè jẹ,
0: títí dá kókó ènìyàn. Ẹ ṣeun gan bàbá o, ẹ ṣeun gan 30 years inú mi dùn fún yín o, ayọ̀ yín adalẹ́ lágbára Ọlọ́run.

0: Hello, Ekale ti wole o.
1: Hello, ba, Ekale sa o ni
0: ti Mrs. Akala. Ekale ma o.
1: Yes, I hope my people go ni ma ti se mi do ni
0: Eya. Ah, ema wa Saturday ko se ni ti o da yin lo. E wa she le wa lola.
1: Eh, ola bi tan ni ta. O de je ti onde.
0: Ah, bi agome le o role.
1: Ha,
0: they are before you. Eje agomerin yen da. E le ma be mi sugbon wa fun yin reception. Se ti gbo.
1: Okay, sir.
0: Ko si wala. Yes, sir.
1: A ko do so, a ko wala.
0: Ami o lagbara Olorun.
1: Yes, sir. Eh, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ ní kí a dá sí. Ṣé sí ayé ìgbà ni ìfẹ́ wà? Ìfẹ́ yẹn yàtọ̀ sí ti ayé ìsinyìí.
0: Ó yàtọ̀.
1: Ayé ìsinyìí. Then, àwọn ọmọ sí ní ọ̀dẹ ní sùúrù. Sùúrù léyè. Wọ́n sì ní sùúrù léyè. Wọ́n máa ń ṣògbé náà. Ayé ìgbà yẹn báyìí. Gbogbo nǹkan tí ó bá wà lèèyàn máa ń máyè. Wọ́n sì ní ìbáyìí. Àwọn ọmọ sí ní ìwọ̀n sí ní yẹn tó máa sáré dé ńlá kíákíá ni wọ́n wá. Ní ìsinyìí báyìí. So tó má lè kò bẹ̀rẹ̀ Ọlọ́run sí ìbẹ̀rẹ̀ Ọlọ́run ló bẹ̀ sí mọ́. Síbẹ̀ Ọlọ́run bá wà yìí náà máa rẹ̀sẹ̀tì ọkọ̀ ọkọ̀ náà máa rẹ̀sẹ̀tì
0: ìwọ̀n tó ti di
1: méjèèjì náà ní ìfọ̀fà. Ògbó rí nìyẹn. Ayé ìgbà yẹn ti yàtọ̀ sáyé ìsinmi o. Ṣé ń sìn tóbìnrin bá sọ̀rọ̀ tọ́kùnrin àwọn náà lóun ṣiṣẹ́ ìlú ṣiṣẹ́ obìnrin náà ń ṣiṣẹ́. Nípa àwọn nǹkan bẹ́ẹ̀ kò fẹ́ bí tẹ́tẹ́rí ba fún ara wọn mọ́. Obìnrin kò fẹ́ bí ba fọ́kùnrin náà jẹ́ kí bẹ̀rẹ̀ náà fà. So nǹkan tó wà ń bẹ̀ ni wedding tí wàá nù
0: going to 30 years. Going to 30 years.
1: So tí ní ìfẹ́ bá ti wà tí wọ́n bẹ̀ ní ẹ̀rí ba àti bẹ̀rù ọlọ́run náà ṣe pàtàkì tí wọ́n bá bẹ̀rù ọlọ́run náà fún wà ń bẹ̀ o.
0: Ṣé dádì máa ń ṣẹ̀yìn? Ṣé dádì máa ń ṣẹ̀yìn?
1: Dáadáa.
0: Ṣẹ̀yìn máa ń ṣẹ̀wọ̀n?
1: Àwọn ọ̀dẹ̀nu máa ń bẹ̀rẹ̀ mi jù. Àwọn ọmọ máa ń bẹ̀rẹ̀ mi. Àwọn ọkùnrin sì yóò
0: gbèrè gbè Ọlọ́run àṣà àrùwà ẹ ṣeun gan Mrs. Akinyola ẹ ṣeun gan o. Ẹ̀gbọ́n kí ló ń ba ọ̀dọ́ ọ̀sìn lẹ́rù láti wọnú ìgbéyàwó? Hello, ẹ kaalẹ̀ o.
2: Ẹ̀ka alẹ́
0: máa o.
2: Yes, ma.
0: Tó yẹ jabulẹ̀ láti Mọ́níyà. Ẹ̀ka alẹ́ ìyá wa. Yes, ma.
2: Ṣé rí ìtọ́nà owó wíwá important ní ìgbéyàwó? Ṣùgbọ́n ibi pẹlẹbẹ lèèyàn fi máa ń mọ̀lẹ̀ jẹ́.
0: Ibi pẹlẹbẹ.
2: Ayé ìsìn owó yẹn gan-an ni wọ́n wà fún. Òun ló ń lé ọ̀pọ̀lọpọ̀ sá. Nítorí mi náà mo ní èèyàn kan bẹ́ẹ̀ yẹn náà tó yẹ pé tẹ bá fi ẹ̀sọ́ létí ẹ̀.
0: Kò ní fẹ́ gbọ́.
2: Àwọn ọmọbìnrin sí iye owó ni owó
0: ni owó. Wọ́n pọ̀ dáadáa kódà nínú ọ́fíìsì wa ìtẹ́ bá báwọn Stephen Igi sọ́wọ́n ọ̀fẹ́ gbọ́.
2: Bẹ́ẹ̀ni. So a ní rárá sí obìnrin lówó owó lobìnrin mọ̀ owó lobìnrin. Kò dẹ̀ rí bẹ́ẹ̀. Ará àwọn èèyàn náà gan láyé ta wà ń sìn tó yẹ pé wọn ò wá sá owó. Èmi ni pé tọkùnrin bá ní iṣẹ́ tọkùnrin tóbìnrin ní iṣẹ́ wọn ọ̀rọ̀ a máa ṣí wẹ́rẹ́wẹ́rẹ́. Ọlọ́run máa jẹ gbàdẹ̀ aṣọ wọn di ńlá. But àwọn wo nísìn wọn bù àì títí tó ga ni àwọn ti ń bù tó ga àwọn ọmọ yẹn tó ráyè pé à ń ní sùúrù à ń ṣe sùúrù. Irú èmi báyìí fún yìí. After 9 years ni mo wed lákọ́lé.
0: After 9 years.
2: A kò lọ sílé wa. Ọdún ìdẹ́rù ló máa pé 33 years ni mo
0: wed. Tẹ̀tì ṣègbéyàwó ló wá ṣe.
2: Wọn ní ìfaradà, wọn ní sùúrù. Ibi tó ga yẹn làwọn ti fẹ́ mú.
0: Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀.
2: Nǹkan tó ń lé ọ̀pọ̀lọpọ̀ sá nìyí.
0: Ọlọ́run àárọ̀ wa lọ́wọ́.
2: Kò tí ṣe níta lọ
0: sí sí ṣe ìyẹn náà ó kún
2: o. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: a lè mú ìyẹn náà kúrò ń bẹ́ o.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run àárọ̀ wa lọ́wọ́. Ẹ ṣeun gan ìyá wa. Ẹ ṣeun gan o. Yes, ma. Ó ṣọwọ́ àwọn tati lálẹ́ tòní. Hello, ẹ kaalẹ̀ o.
1: Ẹ kaalẹ̀.
0: Ẹ kaalẹ̀ sá o.
1: Orúkọ mi Dílẹ̀dẹ̀ o.
0: Délé Ajawo láti agbègbè Bosa.
2: Láti Adégbèkó.
0: Láti Ológun Ẹrú, ẹ̀ka Alẹ́sà.
2: Kọlọmọjà sí yà.
0: Àmì o, àmì àdúrà ńlá ni bàbá
2: mi. Kọlọmọjà sí yà.
0: Àmì o.
2: Nínú ṣe rí, ó ti fà ṣùgbọ́n kọlọmọjà kájọ́ kí ọkọlọmọjà sí yà. Kọlọmọjà sí kì í pé.
0: Àmì. Hello.
2: Mo ní ẹ̀pẹ̀mílẹ̀ fún jíjẹ.
0: Ẹ má wọrí, tó bá ti kàn yín bàbá, yóò kàn yín, ṣe ti gbọ́? Yóò kàn yín, lágbára lọ, yóò kàn yín, ẹ ṣeun bàbá. Lọ́pọ̀lọpọ̀ ìgbà nǹkan téèyàn bá rí ó máa ń ṣèpu bí ayé èèyàn ó ṣe rí. Ọlọ́ṣẹ máa ń sọ fún èèyàn pé ṣọ́ra fún nǹkan tó ń gbọ́ àti nǹkan tó ń wò. What you listen to, what you see is who you are. Kí lẹ̀ ń gbọ́, kí lẹ̀ ń wò. Nítòótọ́ èmi náà gbà pẹ̀lú ọ̀dọ́ yẹn pé tẹ́ ẹ bá bọ́ sórí ẹ̀rọ ayélujára. Nígbà tẹ́ ẹ bá fi ka ìròyìn mẹ́wàá nípa ìgbéyàwó 9 àbí 8 inú ẹ̀ àwọn tó bára wọn jà tó tún ká ni. Ṣùgbọ́n èmi tún mọ̀ pé nínú bí gbogbo ẹ ṣe rí àwọn ìgbéyàwó tó ń lọ dáadáa wà. Àwọn yẹn wá discuss commodity ẹ wà ẹ ní rí. Fún púpọ̀ nú àwọn ọmọ òde òní àti ọ̀dọ́ ìsìn, seeing is believing. Èyí téèyàn bá rí téèyàn bá fọwọ́ kàn òun gan ni ó máa ń gbàgbọ́. Ṣùgbọ́n nígbà táwọn tó ń lọ dáadáa fún ò bá sọ ọ́ síta. Ẹnìkan nítorí village people lọ ṣe ń bẹ̀rù o, ṣe léwòtọ́ ni. Máa rọ̀ wá gbogbo àwa tí Ọlọ́run bá gbà fún tígbéyàwó wa ń lọ dáadáa. Ẹ jẹ́ a máa fọn rere àti dáadáa tó wà nínú ìgbéyàwó. Ẹ jẹ́ a máa sọ dáadáa àti rere tó wà nínú ìgbéyàwó. Nítòótọ́ kò sí ìrìn àjò téèyàn gbẹ́sẹ̀lé láyé tí ò ní ní ìdojúkọ. Kò sí ìrìn àjò téèyàn gbẹ́sẹ̀lé láyé tí ò ní ní ìdojúkọ. Bẹ́ẹ̀ náà ni ti ìgbéyàwó náà ṣe rí. Ṣùgbọ́n gbogbo ìgbà ìgbéyàwó ilé ìgbéyàwó ti bí tọ̀tọ̀ ọ̀hún. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Ẹ má gbàgbé pé ọ̀rọ̀ ìgbéyàwó tá ń sọ yìí kì í ṣe ìṣẹ̀dá ènìyàn. Kódà kì í ṣe ìṣẹ̀dá sáyẹ̀nsì, kì í ṣe ti tẹkinọ́lọ́jì o. Ṣùgbọ́n ìṣẹ̀dá Ọlọ́run ni. Ó ní kò dáa kí arákùnrin yìí kó dá wa láì ní olùrànlọ́wọ́ tí ó wà pẹ̀lú rẹ̀. Láì ní olùrànlọ́wọ́ tó wà pẹ̀lú ẹ̀. Nítorí náà ó ṣe pàtàkì fún wa bí ètò Ọlọ́run àti ìlànà Ọlọ́run.
3: Ẹni bá rọ fún màmá mi bí mo délé.
0: Mo tiẹ̀ jẹ́ kẹ́mi rí ọ̀dọ́ kankan kó pè mí lálẹ́ pé kí n kọ́ báyìí ló ń bà wọ́n lẹ́rù. Àádẹ́ wù mí kí n gbọ́ kí ló ń bà yín lẹ́rù gan. Tó ń kálukú bá kó sọ tiẹ̀, ó mọ nǹkan tó sọ. Ẹ̀nígbà, ṣùgbọ́n ń kálukú mọ nǹkan tó ń sọ. Ó dẹ̀ mọ nǹkan tó ń bà á lẹ́rù. Ètò àwárí ìfẹ́ ń tẹ̀síwájú lálẹ́ tòní. Abala kejì ètò àwárí ìfẹ́ ti ń kọlẹ̀kùn gbọ̀gbọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ máa rán wa létí pé lójú òpó Facebook wa ẹ láǹfààní láti máa wò mí báyìí. Ẹ láǹfààní láti fi kọ́mẹ̀ntì yín àti mẹ́sẹ̀jì yín náà sílẹ̀ lójú òpó Facebook yẹn. Màá tún wá rọ̀ yín kẹ́ ẹ dákun kẹ́ ẹ bá wa ṣẹ́ẹ̀ fídíò yẹn lójú òpó Facebook. Kó lè kárí ilé kú kárí oko kí gbogbo èèyàn ó bá lè gbọ́ ń pa 89.3 FM yìí. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwárí ìfẹ́ ń tẹ̀síwájú, ẹ̀jẹ̀ àsárédókè lọ́hùn-ún mo ń bọ̀.

wọ́n ní ọjọ́ tí à ń wí yìí, wọ́n ní lẹ́yìn oṣù mẹ́ta tí àwọn kó wọ ilé tàwọn ni ọkọ àwọn ṣaláìsí. Wọ́n ní ṣe lọ́kọ àwọn ń bọ̀ láti ibiṣẹ́ ni mọ́tò kan rọ́lu ọkọ ẹ̀, ìyẹn ọkọ tí ọkọ àwọn mọ́tò tiẹ̀ tó dẹ̀ gbẹ̀mí ọkọ àwọn. Wọ́n ní ní ọjọ́ tà ń wí yìí, kìí ṣe ọkọ àwọn ló kú o, bí kò jẹ́ ọ̀rẹ́ àwọn tímọ́ tímọ́, alámọ̀ràn àwọn, ẹni táwọn àti ẹjọ́ ń gbàdúrà ní gbogbo ìgbà, ẹni tó nífẹ̀ẹ́ àwọn láì bèrè fún nǹkan kan, láì bèrè pé kí ni wàá mú wá sórí tábìlì, kò fi ọjọ́ kan bèrè lọ́wọ́ àwọn rí. Wọ́n nígbà tí nǹkan yìí tó ṣẹlẹ̀, wọ́n ní 29 years old ni àwọn jẹ́ ńgbà yẹn kú ọdún kan káwọn pé 30, àwọn dẹ̀ ti bí ọmọ méjì. Wọ́n ní tòótọ́ ń bi ìsìnkú ọkọ àwọn èèyàn wá, wọ́n tu àwọn nínú tòótọ́, èyí tí ó sọ̀rọ̀ másukún, èyí tí ó sọ̀rọ̀ mọ́kànlé, gbogbo èèyàn ló sọ tiẹ̀, ṣùgbọ́n òǹkálukú gbọ̀nà lé tí wọ́n lọ, òǹkálukú padà sẹ́nu iṣẹ́, èyí tí ó padà lọ bá yàwó ẹ̀ padà, èyí tí ó padà lọ bá ọkọ ẹ̀ padà. Wọ́n ní ṣùgbọ́n ìgbésẹ̀ iye tàwọn kò padà sí ibi tó ń wà mọ́. Wọ́n ní lójú ẹsẹ̀ ni ìdílé ọkọ àwọn pajúdà sáwọn, ìwà wọn yàtọ̀. Ọkọ lédè òyìnbó, wọ́n ní his family suddenly changed. Bẹ́ẹ̀ wọ́n fi ẹ̀sùn kan àwọn pé àwọn làwọn kó ìdọ̀tí, àwọn làwọn kó ẹsẹ̀ tí ò dá àtoríṣiríṣi, àwọn làwọn kó wọnú ilé àwọn. Wọ́n bèrè fún ìwé ilé àti nǹkan gbogbo nǹkan tọkọ àwọn ní pátápátá náà bèrè lọ́wọ́ àwọn. Nígbà táwọn yarí, táwọn làwọn ò ní kólẹ̀ o, kò sí nǹkan takọ àwọn ni, táwọn ò jọ ni. Bó tiẹ̀ jẹ́ pé káàkà tiẹ̀ wá sọ pé àwọn ò jọ ní, gbogbo nǹkan tọkọ àwọn ní pátápátá táwọn ọmọ ẹ̀ ni. Ìtorí náà kò sẹ́nìkan tí ó gba nǹkan kan lọ́wọ́ àwọn o, àwọn ò ṣetán láti fẹ́ni kankan ní nǹkankan. Wọ́n ní kódà ibi tán bá wọn fa wàhálà ìdé, wọ́n tún dá alábàá pé káwọn fẹ́ àbúrò ọkọ àwọn, kí àwọn ọmọ ó bàa ṣe lè wà nínú ilé, kó o má bàa kán àwọn ọmọ ọkọ àwọn sá lọ, kó o má bàa kán àwọn ọmọ àwọn sá lọ. Wọ́n ní kò sóríṣiríṣi àbá àti ète tí ìdílé ọkọ àwọn ò bá wọn fà, ṣùgbọ́n àwọn yarí o, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run làwọn náà ń bá wọn fà á, pé kò sóhun tí ó jẹ bẹ́ẹ̀, kò sóhun nǹkan tó jọ. Wọ́n ní wàhálà yìí ó dá oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ sílẹ̀ o, ó dá oríṣi wàhálà sílẹ̀ gidigidi gan. Wọ́n ní ṣùgbọ́n àwọn pinnu báwọn á dá àwọn ọmọ àwọn tọ́. Wọ́n láwọn pinnu, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ alẹ́ làwọn á lọ sùn láì jẹun, nítorí pé àwọn gbúdọ̀ tiraka. Àwọn ṣe ìlérí fọ́kọ àwọn pé sẹ́ẹ̀ kò sí báwọn ọmọ yìí ṣe lè kéré tó, tẹ́mi òun bá ṣe wà àwọn á gbìyànjú láti rí pé àwọn ọmọ yìí dé ibi tó dá àti ibi tó wù ú káwọn ọmọ ẹ̀ dé láyé. Wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ọgbẹ́ ọkàn yìí bá wá tó ń dun àwọn táwọn fẹ́ sunkún, àwọn ò ní lè sunkún ṣejú àwọn ọmọ àwọn, tọ̀rọ̀ kéré gan, àwọn á wọ balùwẹ̀, àwọn á ṣómi lórí, àwọn á sunkún. Àwọn ọmọ òkúkú nílé gbọ́ nígbà tó mi bá ń dà lẹ̀ táwọn ń sunkún. Wọ́n ní ọdún ó ń gorí ọdún, ọjọ́ náà dẹ̀ ń gorí ọjọ́. Àwọn tán máa ń kí àwọn pé ẹ pẹ̀lẹ́ màdámù ẹ ṣe kinní kan, wọn àti ẹ̀ kí àwọn ọmọ òǹkálukú ti move on, wọ́n ti gbàgbé. Kódà àwọn kan ládùúgbò ti sọ àwọn lẹ́nu pé àwọn ò kí ń rẹ̀rín, àti bẹ́ẹ̀
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí ẹ̀ ni mo ṣe gbàdúrà lálẹ́ ìgbà tá a bẹ̀rẹ̀ ètò pé mo gbàdúrà fún gbogbo opó tó ń gbọ́ ètò yìí lálẹ́ yìí pé Ọlọ́run á tù yín nínú o. Ọlọ́run nìkan ló lè tù yín nínú. Ọlọ́run nìkan ló lè fún yín ní ayọ̀ àti ìdùnnú tí ó mú ẹ̀rín pa ẹ̀kẹ́ yín. Ṣùgbọ́n arábìnrin yìí níbi ọdún méjì sẹ́yìn wọ́n ní nǹkan ńlá kan ṣẹlẹ̀ táwọn ò dẹ̀ retí rárá. Wọ́n láwọn pàdé arákùnrin kan. Wọ́n ní ìyàwó tiẹ̀ náà ti ṣaláìsí. Nítorí náà ìyẹn tó fi àwọn lọ́kàn balẹ̀ pé kò sí bó ṣe ń ṣe àwọn táwọn á ṣàlàyé fún tí ò ní yé. Nítorí pé òun náà ti la àbó nǹkan ńla irú ìkóríta bẹ́ẹ̀ ó ń là á kọjá. Wọ́n láwọn méjèèjì dẹ̀ dọ̀rẹ́. Àwọn ń sọ̀rọ̀, àwọn wọlé, àwọn wòde. Wọ́n ní ṣùgbọ́n kò fi ọjọ́ kan sọ fún àwọn pé káwọn gbàgbé ọkàn àwọn. Wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ìgbà míì àwọn méjèèjì á jọ dá ọ̀rọ̀ ń pa àwọn olólùfẹ́ àwọn tó ti ṣaláìsí. Àwọn á jọ dá ọ̀rọ̀ ń pa wọ́n lẹ̀. Òun ti ẹ̀ yóò sọ̀rọ̀ ń pa ìyàwó ẹ̀ tó ti ṣaláìsí. Òun náà á sọ̀rọ̀ nípa ọkọ tòun náà tó ti ṣaláìsí. Wọ́n ní fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn bí ọdún mẹ́rìnlá tí ọkọ àwọn ti ṣaláìsí, àwọn ò máa ní èrò bíi pé àwọn wùwà kan tí ò dáa. Wọ́n nítorí wàhálà táwọn àtọkọ ìdílé ọkọ àwọn jọ fà lọ́pọ̀lọpọ̀ ìgbà ó dá ọ̀pọ̀lọpọ̀ ìrònú sọ́kàn àwọn. Àwọn náà wọ́n a máa bèrè lọ́wọ́ àwa àwọn pé ipa wo gan làwọn kó nínú ikú ọkọ àwọn. Wọ́n ní ṣùgbọ́n fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti lé ọdún mẹ́wàá tọkọ àwọn ti kú, àlàáfíà kan wá padà sí ọkàn àwọn. Wọ́n ní ṣùgbọ́n gbà tó wá di oṣù ìyẹn oṣù June tá a lò kọjá yìí, wọ́n ní bí arákùnrin yìí ṣe pe àwọn nìyẹn tó dẹ̀ sọ fún àwọn pé òun fẹ́ kí àwọn fẹ́ òun gẹ́gẹ́ bí ìyàwó. Wọ́n láwọn mí kanlẹ̀. Àwọn láwọn ò gbọ́. Ó lóun fẹ́ kí àwọn méjèèjì ó di ọkọ àti ìyàwó.

0: won ni nitoruto awon fe so pe be ni awon gba nitori pa won ni fe arakunrin ni toruto won ni toruto ni waju olohun o wo awon lati so pe be ni awon gba won sugbon igbe si aye awon o rorun be mo akobi omo awon okunrin o ti pe 21 iye ni odun ta wa yi won lawon wa pe akobi awon tori pe omo 21 years old na o kere mo awon de pe awon salaye fun won sugbon oro ti omo awon so yi won ni o fi awon si ikorita kan ti o ye awon be o tu je nkan to dun awon nitori pe ni okan ta won na nse lo dabi pe awon ti fe move on awon ti fe te si waju lai weyin wo oni omo awon so pe iyan omo awon okunrin pe to n ba fe okunrin mi nse lo ma dabi pe oun fi elomi dipo baba awon o so le de oyinbo ni mommy if you marry another man it will feel like you are replacing daddy a dabi pe o fi okunrin mi dipo baba awon won ni oro ti o nbo awon so yi won lo gba omije loju awon looto pe se o to ni tawon ba fe okunrin mi sawon o ma fe lomi dipo eni tawon lawon ni fe sa won ni sugbon ngba tawon fi lo omo awon obirin iyen fi da won loju pe ko sohun tawon se to won ni fi owo si atese si won at support won won ni sugbon kini di ti awon ti e fi wa mu oro yi jade lori eto awari ife won ni ose to koja pẹ̀lú gbogbo ìtọ́ ọmọ ọkùnrin àwọn sọ yóò wà lọ́kọ̀ àwọn wọn làwọn wá bọ́ sínú ilé àwọn ń to àwọn ẹrù àtijọ́ làwọn wá rí ìwé pélébé kan tí ọkọ àwọn kọ kó tó ṣaláìsí wọn ní ní ìgbẹ̀yìn ọ̀rọ̀ tí ọkọ àwọn kọ yìí ó wá sọ pé kò sí bí nǹkan ṣe lè le tó kò sí bí nǹkan ṣe lè dàrú tó kí òun má jẹ́ kí ìfẹ́ àwọn ó jẹ́ májèlé kí òun má jẹ́ kí ìfẹ́ tó wà láàrin àwọn méjèèjì ó jẹ́ májèlé kóun rẹ́rìn-ín kóun lálàáfíà kóun dẹ̀ tẹ̀síwájú ní ìkoríta tó bá jẹ́ arábìnrin ní àwọn jókòó àwọn sókún nítòótọ́ èsì tí àwọn fẹ́ láti tẹ̀síwájú inú ìwé tọkọ àwọn ti kọ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn àwọn rí ní ìparí lẹ́tà tọkọ àwọn kọ pamọ́ fáwọn wọ́n ní ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ìdílé arákùnrin tí ó ní káwọn fẹ́ òun ti bẹ̀rẹ̀ sí ń pe àwọn lemọ́lemọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pe àwọn lemọ́lemọ́ gidi gan pé ìyàwó ọmọ wa nígbà wo ni wàá wà nígbà wo ni wàá ṣe ti bí nígbà wo ni wàá ṣe tọ̀hún ṣùgbọ́n wọ́n wá fún àwọn ní kọ̀ǹdíṣọ̀n kan o wọ́n fún àwọn ní kọ̀ǹdíṣọ̀n kan nígbà tó mọ̀ pé opó ni àwọn táwọn bá dẹ̀ fẹ́ ọmọ wọn wọ́n ni wọ́n fún àwọn ní kọ̀ǹdíṣọ̀n kan kí ni condition fún ọ tí wọ́n fún wọn yìí màá máa ṣàlàyé fún wa láìpẹ́ ẹ kú kalẹ̀.
1: òtútù ògbóná.
2: ẹ̀fílẹ̀ ẹ mọ yìí kúrò wells radio 89.3 FM níbẹ̀ gangan lẹwà.
3: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
4: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
3: Same excuse yesterday. It is unacceptable, please.
5: You better switch to One Data Internet Service.
6: One Data?
5: Yes,
6: One Data.
5: One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
2: Efile Emayikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongolewa.

0: Ekaabo kwada sorry to worry fair. Ngba ti a lo fun isimi ranpe yen orisirisi message lo wori phone mi bole lo. E farabale a jo gbo ton na ni. Ikoni konga gbo magbe Wells Radio 89.3 FM ikoni akoko fun gbogbo molebi ni ipinle Oyo opopona Alaafin Avenue Loluyele Estate ni Ilu Ibadan. Ibe ni ati ngbohun safefe Ayo Emmanuel Ojo oloko temi arabirin ni won fun awon ni condition kan o won ni ti awon aba fe omo awon o awon gbudo ta ile ibi ti oko awon to fi ile o nitori pe inu family house awon la won a ma gbe won ni nitori pe obirin to ba ti se igbeyawo ko tu gbudo ma gbe ninu ile okunrin mi won ni sugbon awon salaye pe ile yen ile awon omo awon ni won ni gbogbo yara ogiri kankan lo so nkankan npa ife ati igbese ati isise oko awon to sala isi kankan won ni yara kankan lo ni itan to nso won ni korita tawon wa yi condition to fa won niyan o nitori na tawon o ba gba si condition yi ti o de jo pe awon a gba igbeyawo pele awon ati eni tawon se pade yi le ma sele o tawon ba gba ni papa julo omo awon okunrin o le ma darije awon o sugbon lale yi won ni awon duro si agbede meji ojo waju awon ati eyin ti awon ti fi sile ati awon nkan tawon ti la koja awon wa laarin boya ki awon mu ololufe tutun abi ka won di ayo awon ati jo pe lawon omo awon mu ibere ti arabirin bere lowo wa ni pe awari fe ka fun awon ni imoran kini ki awon o se 14 years o ti re koja orisirisi nkan lawon ti la koja awon tun ti ri iwe ti oko awon ko pamo ti ipari ede nso pe ko si ohun to ba sele ka won ma je ki ife awon o dabi majele ka won lanfani lati le rerin toka awon ba de gbe ka won o tesiwaju sugbon mo won okunrin so pe ta won ba fe okunrin mi se ko ni dabi pe awon di ipo baba awon be idile okunrin ti awon lero pa awon le fe awon yen ni obirin o le ma gbe nile okunrin mi nitori na yo ta ile ibi ti oko e fi le fo kile ro ti yin ati imoran yin fun arabirin yin ti mo se so lekan ma fe ki a fi asiko yi lati fi gba arabirin ni imoran ati ni papa julo opolopo opo lo wa lowo yi ti eru yi wuwo loju ati ni ara ma fe ki a fi oro itunu ka tu fi bo won na lale etoni to ba je pe opo ni eyin na e ti la iru korita bayi koja abi e toju be lo ma fe ki eyin na o pe wole lati le gba won ni yanju 0916 893 1000 0916 893 1000
1: Hello,
0: sir. Hello,
1: ọ̀rẹ́ tọ́jú gbígbẹ́ nínú ọ̀ṣọ́ ẹ̀rọ ìpínlẹ̀ ẹ̀rọ kan máa ta ilé kọ̀ọ̀kan kí ló ń jẹ́ bẹ́ẹ̀ dídùn gan wọn nídìí ọkọ mọ pẹlú ìfẹ àwọn ọmọ wọn ní lójì tọmọ wọn wà yẹn
0: wọn nídìí ọkọ mọ.
1: Bẹ́ẹ̀ ni alábàárò àtẹrù tó ń kọmọ sọ̀rọ̀ ni irú ọkùnrin yẹn gan kì ń ṣe èèyàn gidi sí wọn pẹ̀lú nǹkan tí ó mú ní ọkàn láti sọ pé kán alé yẹn kò ń ṣe nǹkan tó da tó bá jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ gidi ni kò yẹ kó sọ pé fún àtàwọn fámìlì ọkùnrin mọ̀ pé kó lọ ta ilé yẹn rárá kò yẹ kó débẹ̀ ọmọkùnrin yẹn ó lù bàbá sì wà lára wọn torí irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà gbá mi ó máa ń jowú àwọn ọmọ kò ní jẹ́ kí wọ́n lè pé kí àwọn ọmọ wọn téèyàn bá ti lọ ń fìfẹ́ ẹfẹ́ yà máa dọ̀nà méjì a máa fi ìfẹ́ tọkọ sílẹ̀ a máa fìfẹ́ ọmọ sílẹ̀ so irú nǹkan bẹ́ẹ̀ yẹn èmi ò advise wọn pé kí wọ́n ta lé ọjọ́ ọ̀la àwọn ọmọ ìbẹ̀ yẹn tí kò bá ti lè fẹ́ wọn pẹ̀lú ilé tó bá yẹ fẹ́ wọn kó fẹ́ wọn lọ síbi tó máa fẹ́ wọn lọ kó má ní pé tètè ó yẹ kí wọ́n
0: ta lé.
1: Ọmọ wọn náà ó máa ń rò pé bóyá òun ò ní mú kí ìyá òun nǹkan tí ìyá ń pass rò kéré o lọ́wọ́ tó ń wà yẹn
0: rárá
1: lọ́jọ́ tó máa dá sunkún ni àbọ̀ tó máa rántí ìgbà tí òun àtọkọ mú wà kò ní bí o kò ní lè rárá láti dá wà gẹ́gẹ́ bí opó tó ń pọn yẹn rárá wọ́n ní láti wá lábàárò ni inú ìpín ṣe dandan pé fún ọ̀tẹ̀ tí wọ́n ti gbẹ́dọ̀ yẹn tó jẹ́ ẹni tó máa máa sọ̀rọ̀ ní gbogbo ìgbà òun ni ìpín dandan kó má ta lé ojú ọ̀nà ìfẹ́ àwọn ọmọ wọn ń kọ́ igbó ni kán fi sí ìfẹ́ ọwọ́ wọn nìyẹn má ta lé rárá.
0: Ẹ ṣeun gan Mrs. Akinola. Hello, ẹ̀kalẹ̀ ti wọlé o.
2: Ẹ̀kalẹ̀
0: sọ, orúkọ yín sà ti bọ̀lẹ̀ tí ń pè.
2: Ọ̀gbẹ́ni Adéolú Káyọ̀dé ni láti pọ̀ láàpáta.
0: Adéolú Káyọ̀dé, bàbá, ẹ̀kalẹ̀ o.
2: Ẹ̀kalẹ̀
0: sà.
2: Ajúṣe sọ.
0: Àmì o, lágbára ọlọ́run.
2: Ẹ̀rù iṣẹ́ ọ̀nà.
0: Àmì.
2: Bẹ́ẹ̀ni, kí bẹ́ẹ̀ ni o.
0: Àmì.
2: Ṣẹ́ẹ̀rí iṣu ọmọ yìí ti lọ nípa ní ọwọ́ ọmọ àkọ́kọ́ tí wọ́n tún ti rí ibi àṣọ. Mo lè ṣe é pé kò ní ẹnu rẹ̀ tó ṣe ọkùnrin ta àgbẹ̀dẹ̀ kàtà ọmọdé.
0: Bàbá mi ojú òpó yẹn ò tọ́ ẹ má bínú bàbá. Ẹ má bínú sá ojú òpó yẹn ò tọ́. Hello, ẹ kalẹ̀ o. Hello, ẹ kalẹ̀ o.
3: Hello.
0: Hello, ẹ kalẹ̀ o, à ń gbọ́ yín o.
3: Ẹ kalẹ̀ sá, ẹ kalẹ̀ sá.
0: Ẹ kalẹ̀ mà o, yẹ sá.
3: Ẹ wo sá, ẹ sá, ẹ sá. Ẹ máa tó èdè mi, opó lè mi náà.
0: Opó lè yín náà, láti bọ́lẹ̀ tí ń pè mí mà.
3: Ó ń pè láti Ẹlẹ́bú sá.
0: Láti Ẹlẹ́bú, ẹ kalẹ̀.
3: Ẹ kalẹ̀ sá.
0: Yes, ma.
3: Ẹ kalẹ̀ sá, ẹ sá. Ẹ wo sá, kóbìnrin yẹn má ta ojú yẹn o. Egún àwọn ọmọ ẹ̀ ni o. Nọmba one, àwọn fámìlì ọkọ tí kọ́kọ́ bá fa wàhálà lórí ilé yẹn. Tọ́ba wa lọ gbọ́ lókà pé ó tà.
0: Ó tà.
3: Ìyàwó ló fẹ́ kọ́kọ́ sóhun. Nọmba two, wọ́n ti wá nílé fámìlì ló máa máa gbé. Yẹn ní pé àwọn ẹbí yẹn gan ọ̀fẹ́ tí ó ju ọmọ àwọn lọ àti pé kó ní nǹkan ju ọmọ àwọn lọ. Wọ́n ti rí pé bẹ́ẹ̀ pé ọwọ́ ẹ̀ ó fi ilé yẹn sìn òun ló ní àwọn ọmọ ẹ̀dẹ̀ ní. So ọyọ́ ọmọ tí wọn ò tí ì kọ́lé. Wọ́n wá ní kó wa máa gbélé fámìlì. Ẹ̀rí tó bá rí èṣe ni tí èsì ta ọmọ ẹ̀ ọkùnrin ò ní fọ̀ bí ilẹ̀ ta ilé máa fi parẹ́ mà. Ọmọ ẹ̀ obìnrin gan tó sọ pé òun sọ̀pọ̀tì kò ní lè sọ̀pọ̀tì pé kó ka ilé bàbá àwọn. Tó bá tiẹ̀ sọ̀pọ̀tì pé kó lọ rì máa rè kó.
0: Ojú òpó yẹn ti rí o, màá máa retí pé yín láti parí ọ̀rọ̀ yẹn. Hello, ẹ kalẹ̀ o.
2: Hello, ẹ kalẹ̀.
0: Ẹ kalẹ̀ sá, orúkọ yín sá ti bọ̀lẹ̀ tí ń pè wá.
2: Mayọ̀kún
0: láti UI. Ẹ kalẹ̀ o.
2: Ọpọlọ náà ní dáa.
0: Àmì àti tẹ̀yìn náà.
2: Ṣé rí àgbá ìgbòdo ni ẹ kó ta lé rárá. Ó dì mọ́ àwọn ọmọ ẹ̀ ní ọkọ ẹ̀ báyìí.
0: Àwọn ọmọ ẹ̀ ní ọkọ ẹ̀.
2: Ìfẹ́ àkọ́kọ́ tó wọn àtọkọ́ ti ní
3: ìyẹn kó gbàgbé ẹgbẹ́ ni. Tó bá tẹ̀lé pé wọ́n gbé ní kọ́ndíṣọ̀n tó bóyá kó lọ tálé, ó sì lè sọ pé òwe lọ bọ́ ìlú àjọ ìṣe kó lọ tálé yìí. Kí ni àṣọ̀rọ̀ àrùn pé tó bá lọ tálé, wọ́n jẹ́ wà ní family of mọ̀ ní máa wá sí ìtẹ̀ tẹ̀ ó kò ní fún ìfún. Mi ò kí ṣe kí ṣe orí tó lọ́dún wa tó ṣe fún ọmọ ọmọ ní kó wa lọ tàyé torí kó fẹ́ lọ́kọ̀ ní àdúráìlú tó dì mọ́ àwọn ọmọ
0: lọ́kọ̀
3: bá ṣe fẹ́ àwọn ọmọ lọ́kọ̀ ọ̀pọ̀lọ́ ní òmìnira lọ.
0: Àmì ẹ ṣeun gọ́sà ọ mo mọ̀ lórí ẹ ṣeun. Hello.
4: Ẹ ǹdẹ́ o.
0: Hello. Ṣé bàbá dé olóòní ẹ?
4: Bẹ́ẹ̀ ni o.
0: O ti bẹ́tà báyìí.
4: Ṣé rí kí nínú ẹ máa gbìyànjú ẹ láti ta ilé?
0: Mo ń gbọ́ yín sà. Hello bàbá. Hello. Ojú òpó yẹn o ti ti rẹ o. Hello, Ekaleo. Hello, Ekaleo. Hello. Hello, Eti Waleo, Ekaleo. Hello, Ekale, Eti Waleo.
5: Wale, Ekale, Sam, Ush, Ekale.
0: Ekale, ma, o.
5: Yes, I fata, Rosa.
0: Yes, ma. Mungba, inda, dabae. Yes.
5: Oru, koni, ni, okpe, ni, la, te, lego, ni, ni, mishe, jo, ni, ni, last week.
0: Ah, ni, last week, eshe, ungo, eti, da, kwa, mo, ala, le, yi, mo, dupe, o.
5: Then, yes, sir. Yes, sir. Sherry, advice, ni, fancy, ni, ni, kwe. Eni, to, she, she, en, te, li, ni. Ki, she, ya, wo, lo, wa, e, ru, lo, wa.
0: Kì í ṣe ìyàwó ẹrú ló ń wá.
5: Ẹrú ni wọ́n wá. Pé tó bá jẹ́ pé tó nífẹ̀ẹ́ bí ẹni àárọ̀ ni. Ìfẹ́ la pè é. Ẹ tó nífẹ̀ẹ́ gbogbo nǹkan téèyàn bá ní lábáyàn nífẹ̀ẹ́ mọ́. Títí mọ́ àwọn ọmọ. Títí mọ́ ilé yẹn gan. Òun gan tó bá sọ ní tí ẹ̀pẹ́ kó ta lé ya ni kí ló fẹ́ tà fún. Ọlọ́mọkùnrin ọlọ́mọbìnrin. Òun ní ìdásí ta. Ìfẹ́ ọmọ. Ó yàtọ̀ sífẹ̀ ọkọ. Àǹtí yẹn ni mo fẹ́ kọ́ jókòó kọ́ wò dáadáa. Ọmọ ọkùnrin ti dàgbà ọmọ 21 years kì í ṣe ọmọ kékeré. Wọ́n bá fẹ́ rí màrí tẹ́ni yẹn ò bá lè fẹ́ wọn lọ kó fi lélẹ̀. Ṣégbà tó bá ta lẹ́yìn síbodò kódà àwọn ọmọ ẹ̀sìn. Ṣó fẹ́ kó wọn lọ sábẹ́ ẹ̀rù lébi tí wọ́n ń gbé yẹn ni. Àwọn ọmọ tó ti dàgbà ṣó fẹ́ lọ ṣerú ni àbọ̀ fẹ́ lọ tọ́jú wọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Èmi á advise àǹtí yẹn bí ọgbọ́n ọmọdé ti tèmi o. Kọ́ máa ta lé o.
0: Kọ́ máa ta lé.
5: Wọ́n fẹ́ fi ìfẹ́ kékeré. Wọ́n fẹ́ fi fàwọn wá sínú ìyá ni o. Ìfẹ́ tí ò tó nǹkan kan ìfẹ́ ọ̀dọ̀ọ̀dọ̀. Wọ́n fẹ́ fi fàwọn wá sínú ìdààmú. Torí tó bá ti ta lé wa ni kó káwọn ọmọ yẹn wá. Wọ́n á máa ṣe wọ́n bó ṣe wù wọ́n. Àwọn tí ò tí ìfẹ́ yẹn dé tó ti ń pàṣẹ. Wọ́n ti pàṣẹ kékeré àṣẹ ńlá. At least ó mọ bóun àtọkọ ẹ ṣe kọ́ léyẹn nínú ìfẹ́. Ìfẹ́ yẹn ni káǹtì yẹn dìrọ̀ mọ́ o. Tó bá jẹ́ lóòótọ́ ìrònú àdágbé àdáfà ọ̀rọ̀ téèyàn ò lè bọ́kọ bọ́bọ sọ tó yẹ kó jẹ́ pọ́kọ lèèyàn máa bá sọ máa wà ńbẹ̀. But kọ́ ní sùúrù ọlọ́run lè gbé ẹlòmíì tó máa ṣe dáadáa fún wa. Ibu ó lè gbàgbàlagbà tí ò ní jẹ́ pé wọ́n fẹ́ bímọ abẹ́fẹ́ṣẹ́ nífẹ̀ẹ́. Ó kàn yẹ pé kọjọ sọ̀rọ̀ kọjọ ọ̀rẹ́ ẹ̀ ní kọjọ ọ̀tọ̀. Torí pé ọ̀nkú ìfẹ́ gan àlàáfíà ni.
0: Ìfẹ́ gan àlàáfíà ni ọ̀rọ̀ ńlá ni.
5: Torí èèyàn bá dùn sẹ́ni téèyàn nífẹ̀ẹ́ sí gbogbo ibi téèyàn bá wà èèyàn ní lè dúró ńbẹ̀ bíi kí orí ẹni tí mo nífẹ̀ẹ́ ni. Bíi kí orí ẹni tí mo nífẹ̀ẹ́ ni. Mọ́mẹ́tì téèyàn bá fojú kan báyìí ẹ̀rín téèyàn bá kọ́kọ́ rí ẹ̀rín ayọ̀ ẹ̀rín àlàáfíà ni. Sọ́ka sí ẹ má jẹ́ kó o fi tọ́rọ̀ da kọ́ bọ́ọ̀lù mọ́ ọ lọ́wọ́. Tọ́ bá ta lé yẹn gbọ́ tí wọ́n á fi gbowó yẹn lọ́wọ́ ẹ̀ gan wá gbà á. Òun àtàwọn ọmọ àwájú ọ̀tá ayérayé. Sọ́kọ́ ní sùúrù. Lóòótọ́ ìfẹ́ ti kú ìfẹ́ tún kù.
0: Ìfẹ́ ti kú ìfẹ́ tún kù. Ìfẹ́ tún kù
5: bẹ́ẹ̀ ni kọ́ ní sùúrù. Kọ́ máa lo ìfẹ́ àwọn ọmọ yẹn. kò sẹ wọn débi tó jẹ pé ẹrù ní bá wọn ọmọ yẹn
6: wọn.
5: Lóòótọ́ àwọn ọmọ yẹn náà ti ń dàgbà wọn á ṣe rere àwọn náà kọ́lé títí wọn. Tọ́ bá kọ́lé títí wọn tọ́jú alẹ́ bá débo láti ẹ fẹ́ fojú sí ibo ló ń gbọ́ fẹ́ jókòó sí. Ilé ọmọ ni ilé ara ẹ̀jẹ̀ ni. Torí gbogbo ilé táwọn òbí wa gan kọ́ ní ìsàwágo fẹ́ ilé gbé bẹ́ẹ̀ mọ́. So tó bá dọjú alẹ́ àti yẹn nìkan ló sì ní ilé ọkọ ẹ̀ ilé ìfẹ́ ènìyàn ilé ayọ̀ ènìyàn. Táwọn ọmọ yẹn bá dìde lọ́la ní ìsìn tó kálukú wọn tó gba ilé ọkọ lẹ tó fẹ́yàwó tí ò sí Nàìjíríà. Àǹtí yẹn á wà ní ilé ìyàwó ọmọ yẹn á máa débà. Bọ̀dé tó bá ti ta ojoojúmọ́ ló máa dé ìkẹ́kẹ́ ló máa sún fún. Agbára ọlọ́run àti ṣọwájọ sí
6: tó bọ̀.
5: Ọlọ́run adé ẹ̀rọ àánú sàǹtí yẹn bá gbáre lójú máa rí. Gbogbo àwọn tó jókòó wákàtí ọlọ́run á dúró tì wọ́n. Gbogbo àwa tá a sì lọ́kọ́ lórí náà ọlọ́run á dá wọn sí fún wa. Gbogbo wa ò ní kọ́jú kú olú tí wọ́n náà ní dàrú. Àbọ̀ ọlọ́run á dájú lórí gbogbo wa. A sì pàdé lọ́sẹ̀ tó bọ̀.
6: Ẹ ṣeun gan mama, ẹ ṣe mo dúpẹ́ o dàrọ̀ mà.
7: Hello, sir.
6: Ìpè pọ̀ lójú la. Ẹ ká lẹ́ mọ̀.
7: Mo pè látẹ̀lẹ́bú lẹ́kọ̀ọ́.
6: Látẹ̀lẹ́bú, ẹ ṣeun màmá.
7: Yes, sir. Ẹ ṣe gan, sir.
6: Yes, ma.
7: Lágbára ní lágbára Ọlọ́run ọpọlọ ní òní ìjọba.
6: Àmì, àmì àti tẹ̀yìn náà.
7: Àmì, àmì. Ẹ̀dẹ̀ mi ti ọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́.
6: Àmì, àmì.
7: Ẹ wo, sir. Nǹkan tí Akíntọ́ṣẹ́ sọ̀rọ̀ tán sì ń sọ gbogbo ọ̀rọ̀ ní o. Ọ̀rọ̀ ni àwọn ọmọ yẹn ò ń ṣe ọmọdé mọ́. Tí wọ́n sì máa kọ́ àwọn ọmọ yẹn wọ́n á kó wọn lọ sí inú ìdílé onídìílé inú ẹbí ẹlẹ́sìn. Èyí ọkùnrin yóò tẹ̀ mí tẹ̀lé wọn fẹ́yìí obìnrin bá ti àbí tó bá tẹ̀ mánéjì tẹ̀lé wọn. Èyí ọkùnrin yóò tẹ̀lé wọn. Àwọn ọmọ wọn ni kán máa ojú òun lọkọ wọn. Èmi ń sìn àwọn ọmọ tèmi lọkọ tèmi o. Àwọn ọmọ mi lọkọ mi kó máa wojú àwọn ọmọ wọn. Ojú ló pẹ́ sí. Èdè èdè èyí àgbà ló ti wọ 20 something years.
6: 21.
7: Kán tó dijú kán tó là ń sìn. 21 years. Kán tó dijú kán tó là ń sìn àánú àpọ̀ fọ́mọ yẹn. Fọ́mọ yẹn ṣetán ní yunifásitì ìpín. Ó rí iṣẹ́ gidi kán náà tó wá ṣọ̀nà eré kó tó wá travel abroad. Ṣé ó máa fàbúrò ẹ lẹ́yìn? Ẹni kí ìyàwó máa lọ kó máa dé kó máa lọ kó máa dé tó bá lọ sí lórí ìbò lọ́wọ́ àwọn ọmọ ẹ̀. A rí lé dé sí tó bá dé.
6: Bẹ́ẹ̀ni.
7: A rí lé dé sí sà. Ọkàn á balẹ̀. Inú ẹ̀ á dùn. Ayọ̀ ẹ̀ làwọn ọmọ yẹn. Ayọ̀ ayérayé dẹ̀ ni wọ́n á di irú wọn á di gba ikú òdẹ̀ ní pa àwọn ọmọ
6: lójú. Àmì o lágbára lọ.
7: Àwọn ọmọ yẹn á ba kalẹ́ lágbára ọlọ́run.
6: Àmì.
7: Gbogbo nǹkan tó jẹ́ bí ìbànújẹ́. Nínú ayé ẹ̀ tó bá ṣe ń ráwọn ọmọ yẹn báyìí á máa di ayọ̀ fún mi lórúkọ
6: sí. Àmì àmì.
7: Ìgbàgbé kí á sọ Ọlọ́run á mú kúrò nínú ayé ẹ̀.
6: Àmì.
7: Ọlọ́run tí wọ́n lè ràn láàánú ti lọ kò easy. She's still young. Ẹ̀sìn ọ̀rẹ́ sàn kò easy. But Ọlọ́run wá lè ràn láàánú kan tó jẹ gbẹgbẹ ràn láàánú lọ. Kí yẹn má wá láti sọ pé òun fẹ́ ọmọ àbí káwọn fẹ́ ra àwọn sílé. Kọ́kàn jọ jẹ́ alábàárò alábàásọ. Kókọ̀ léyàn lé ara lé. Tí nǹkan bá ń dùn lọ́kàn kó léyàn fi lọ. Wọ́n dé akẹ́ni á àṣà ìṣẹ̀. Ní ọ̀nà kan àti kejì bóyá ó ní ìdìrànlọ́wọ́. Tó nípa àwọn ọmọ ìkẹ́ni ẹ̀ náwó sí. Kó ràn lọ́wọ́ kó múnú ẹ̀dùn. Kán jọ rẹ́rìn. Kán jọ sọ̀rọ̀. Tí ó yẹ yín sà.
6: Ó yé mi.
7: Ìyẹn wọ́n lè má máa wá wálé. Ó jẹ́ òun máa lọ sọ́dọ̀. Àwọn ọmọ ẹ̀ máa mọ̀ ó má di tó má wà má yóò sọ̀rọ̀ kó máa ó máa ẹ̀ á máa ilé ẹ̀ ní mo bọ̀ wá sí ẹni ilé ẹ̀ jẹ́ fún ọmọ yẹn dáná fún rẹ̀sìpẹ̀tì
6: ìyàwó.
7: Ọmọkùnrin ló jowú jù sà. Mo ní ọmọkùnrin. Wọ́n jowú ju obìnrin lọ. Èyí obìnrin máa fún sí kọ́mọ náà sọ̀rọ̀ níkà. Ọmọkùnrin ó máa jowú bàbá ẹ̀. Kò sí bó ṣe lè mọ́ ṣe. Ìfẹ́ yẹn ìfẹ́ bàbá yẹn ẹ̀jẹ̀ yẹn lágbára sà. A máa jowó bàbá ẹ̀ ní pé láíláí ni ò lè gbà fẹ́lómi take place.
6: Bàbá
7: mi ní nínú ayé ìyáàmù. Bẹ́ẹ̀ni sà. Ọmọkùnrin jowó fọ́ràn wọn ọ̀gá náà ọ̀rọ̀ bàbá wọn kéré o. Àfi tó bá jọmọ àlè. Tó bá ti jọmọ ọkọ bẹ́ẹ̀ni sà. Ó máa jọ owó ni sá. Bọ́ ṣe lè mọ́ ṣe. A fẹ́ tó bá tó yẹ kó sì yan ránṣẹ́ ránṣẹ́ ọjọ́ gbà tó máa dúró síwájú ìyẹ́ kàfíìsì jẹ́
6: kí ló ń ṣe
7: bẹ́ẹ̀ ló sà tó kún farabalẹ̀ àánú àfọ̀n fún wọn.
6: Àmì
7: ọlọ́run àwọn ìgbéràn lọ́wọ́ tó ga jù tí wọn lérò agbègbè fún wọn. Jí Kristi Jésù lọ kó pò á dúró tí wọn ní gbogbo ọ̀nà kò ní ṣẹ̀rùbà wọn. Àwọn tó ti ń bàbọ̀ láti over 13 years dis state iṣẹ́ ló ṣe. Ọlọ́run tó bá ṣe ohun rẹ̀ ń ṣagbára kì í ṣe mímọ̀ ṣe àánú lórí gbà. Ọlọ́run tó bá ba débi tó ga ṣe dé àbá ṣe yọrí. Ọlọ́run ò ní sílẹ̀.
6: Kò
7: kó nǹkan má ṣe nǹkan gan tó máa jẹ́ ẹbí ẹ̀gbin lọ́dọ̀ Ọlọ́run kó parẹ́ ẹ̀ mọ́. Ọlọ́run tọ́mọ̀n bá máa rán ìrànlọ́wọ́ ṣerú ẹni tó wà. Bẹ́ẹ̀ ni sà ìrànlọ́wọ́ tó ń ra mọ̀ pé ìrànlọ́wọ́ tó
6: di ẹni tó
7: máa rán sí mi. Bẹ́ẹ̀ ni sà kì í ṣerú ilé. Àwọn eléwọ̀n ṣe ọkọ̀. Tó ti jẹ́ káwọn fámílẹ̀ náà máa kàn tó ẹ̀ tó tún wá sọ pé fámílẹ̀ àbùdá máa dókòó ìwọlé wọn ti ń pàṣẹ fún tó bá wọlé kọ́ àdì slave wọ́n á sàwọn ọmọ náà dìdàkudà tó sọmọ ọkùnrin yẹn bá fèsì wọn tó bá fẹ́ bá tó bá fẹ́ sókùn fẹ́ jà fún ìyá wọn wọ́n lè gbọ́wọ́ sí spiritual way kó má ba ayé kó má bọ̀nà àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ọ̀nà àwọn ọmọ ọlọ́mọ tọ́lọ́wọ̀ bàjẹ́ láti lè bàbá wọn kó jọ torí ọlọ́run àánú àfọ̀n fún ayé ọlọ́run àdúró láàrin ìwọ àti àánú ojúrere ọlọ́run àti tìyàn àrígbà
6: ṣe pọ̀
7: ẹ ṣe sà
6: ẹ̀mọ́
7: ọlọ́run àpọ̀ máa dáàbò
6: iṣẹ́
7: ṣe ọ àtàwọn ọmọ àtáyà lórúkọ ọlọ́run ẹ máa lọ rẹ máa
6: kọ́kọ́
7: ẹ
6: ṣe ṣe ẹ ṣeun gan ma ọ̀dà àrọ̀mà yẹ

0: tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rèé tẹ́yìn gbọ́ ètò yìí àwárí ìfẹ́ ònà lẹ́tọ̀ lórí ìkànnì ìkànga àgbọ̀nmágbẹ́ Wells Radio 89.3 FM ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bí gbogbo ọ̀rọ̀ tí a ti ń sọ látẹ̀kan. Mo gbàdúrà pé gbogbo àwọn opó tí wọ́n gbọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ tòní ti ẹ̀ ń kọmi inú. Mo gbàdúrà pé Ọlọ́run á tù yín nínú lágbára Ọlọ́run, nítorí pé ìtùnú àti ayọ̀ tí ẹ nílò kò lè tọwọ́ èèyàn wá bí kò ṣe láti ọwọ́ Olúwa wá. Ìgbà ìdẹ́rámbọ̀ àlàáfíà á wá, ìdùnnú á wá, ìtura á wá, ayọ̀ náà á dẹ̀ wá. Níbi ni ètò àwárí ìfẹ́ a ti máa ṣẹ́rí padà wálé fún ti ọ̀sẹ̀ tòní tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀ láti aago mẹ́sàn-án títí di aago mọ́kànlá. A tún wà níbí ìpè kan rapala wọlé. Ẹ̀jẹ̀ sáré mu. Hello, ẹ kaalẹ̀ o.
1: Ẹ kaalẹ̀ mọ̀.
0: Ẹ kaalẹ̀ mọ̀. Orúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè wá. Jùmọ̀kẹ́ láti Àpáta. Ẹ̀yin ni màá fi kásẹ̀ ńlẹ̀ lálẹ́ yìí. Óyá ẹ jẹ́ ń gbọ́ èrò yìí.
1: This is my first time to work with you. This is my first time program.
0: Oh, your first time. Welcome to the show, Eshungo. Thank you so much.
1: Thank God, so I want to see you alone. But you don't have to tell me about this. Sometimes, call your mother, you know, come to me. Because that is only everything that I want to know. It was the connection. Now, it's Baba. What else do you need?
0: What else?
1: There's no many men who support to be taken for IG. Because she's already a man of her own. For someone to make you choose, just 9 years, okay, enjoy marriage, and she has been living those children. Enjoy. You should have a consequence, she's a good person.
0: What to say?
1: That's the way. It's a better.
0: It's a good way. It's a good way. Mi ò ní láǹfààní láti lè gbé ìpè kankan mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ gbọ́ ètò àwárí ìfẹ́ fún talẹ́ tòní àti lo ìṣẹ́jú mẹ́rin nínú àsìkò tí kò ń ṣe tiwa lórí ètò yìí. Lágbára Ọlọ́run, ìdílé wa ò ní dàrú, ilé wa ò ní bàjẹ́. Tí mo ṣe gbàdúrà lẹ́ẹ̀kan, Ọlọ́run á tu gbogbo ọkọ̀ tó nílò ìtura. Ọlọ́run á tù ú nínú gbogbo opó pátápátá. Ọlọ́run á tán gbogbo nǹkan tẹ́ ẹ nílò. Ọlọ́run á pèsè ẹ̀ fún yín nígbà tẹ́ ẹ nílò ẹni láti bá sọ̀rọ̀. Ọlọ́run á daṣọ àṣírí bò yín. Ọlọ́run á dúró tì yín. Àwọn ọmọ yín á dẹ̀ ṣe rere níṣojú yín lágbára Ọlọ́run. Ayọ̀ Emmanuel Ojo olórúkọ tèmi o. Àwárí ìfẹ́ lágbára Ọlọ́run tó bá ti di lọ́sẹ̀ tó ń bọ̀, tí Kristi bá fa bíbọ ìsẹ́yìn, a tún padà wá. A tún múnú àwọn mẹ́sẹ̀jì tó bá wà lọ́wọ́ wa, a tún sọ síta, a tún gbá àwọn ní ìyànjú. Ẹ ṣeun gan tẹ gbọ́ ètò yìí lágbára Ọlọ́run. A padà lọ́sẹ̀ tó ń bọ̀. Odaro.